0: nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu. Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

pa lu pe ogbon tari ge agbobo lo o ti fi ko igbe agbobo lo asan ale o si ti se kini o ti tawa ba we pa lu ko igbe agbobo lo everything o ye mo kuro nbe o di nu ko igbe agbobo lo ko igbe agbobo lo Real Madrid ni nitori pe ade tuwo laarin awon ati ko igbe agbobo lo Real Madrid ni hello o never fi gbe yande amonde yi 125 million euros ni a do ni 15 million euros gege bo so wa lapati be yen o ye so po ti lo mo ya mi o ye mo nbo in to dori precision eleyi to la vanilla laju waye lana e mo de gbagbe bi pe le gi tin kale kun gbagbagba eyin o lori le de Nigeria na e je sori la vanilla lati ja yin o bi pe amule ko igbe agbobo lu Manchester United baye tin yi la mo pe ti wa iyen ataba yindi yo darapo mo ko igbe agbobo lu Celta Vigo gege bo so wa lapati be yen e mo ni to ja yin beta bo to ti gbe yin debe iyen latapati be yen mo na kai e wo enu ifeso won se olore sore eleyi to waye lana awon ko igbe agbobo lu tan ra an so won tan ra o awon ko igbe agbobo lu won ni mo so iko igbe agbobo lu bi Chelsea Arsenal Paris Saint Germain abi bili ati bebe lo gbogbo won na fara kasa ya na bomi ya panu an to da so ya bora lana iko igbe agbobo lu Arsenal oni boje eni ko igbe agbobo lori abetisi o pa won le bi en ti o ni kadara e gbo abi iko igbe agbobo lu jesi o di meji lera lera an di bata ya panu ni se ba gbagbe bi pe koju igba tan koju Tottenham Hotspur an bata ya panu lowo iko igbe agbobo lu Tottenham Hotspur ni o bo di la je pe Tottenham Hotspur an slava ni lati gba kaadi jade kuro lori papa sugbon kaadi jade kuro lori papa yen ko to fun jesi lati jawe olubori e ma je to tan yo lana gege we an to fi ya panu lọ́wọ́ ẹ̀kọ́ ẹgbẹ́ agbábọ̀ lójú Juventus ẹgbẹ́ ni làágúnjẹ́ wùrà fún ó ní kọ́ ẹgbẹ́ agbábọ̀ lójú Juventus sọ fún wọn gẹ́gẹ́ bó ṣe wà lánàá yẹn bọ́ tó ṣe jìyà ó ní mo ní ń gbé yín débẹ̀ lẹ́rí kọ́ ẹgbẹ́ agbábọ̀ lò Paris Saint Germain ti wọn àwọn ti ẹ ìyá oníṣúgà ni ìyàtàn jẹ lánàá ẹ ń bèrè pé bíi ti báwo ẹ jẹ ń já yín nítorí pé ìyàtàn jẹ lánàá. Ìyàtọ̀ jẹ lánàá òun náà bá máa pè ní ìyá oníbẹ̀ta ìyẹn 3-0 ó ní kọ igbe agbẹ́bọ̀lù màlúkà ló fi pa ikọ̀ igbe agbẹ́bọ̀lù ikọ̀ igbe agbẹ́bọ̀lù Paris Saint Germain PSG ló fi pa wọ́n lẹ̀ bí ẹran ó wọ́ wọn lálálẹ̀ bí ẹni tí ò ní kádàrá bákan náà gẹ̀dẹ̀rẹ̀ ikọ̀ igbe agbẹ́bọ̀lù Manchester City àwọn náà ṣe gudugudu méje yẹ àti yàyà 3 àti yàyà mẹ́fà torí pé gẹ́gẹ́ bó ṣe wà látakọ àti bẹ̀yẹ ikọ̀ igbe agbẹ́bọ̀lù Man City àmì ayò mẹ́ta sẹ́yọ kan náà fi pa ikọ̀ igbe agbẹ́bọ̀lù K-League gẹ́gẹ́ bó ṣe wà látakọ àti bẹ̀yẹ ó yẹ pápápá eré gbogbo ẹsẹ̀ wìtì ẹ̀yìn tèmi ẹ jẹ́ kí n láǹfààní láti lọ fara àwì kí n wá bẹ̀rẹ̀ ìyànnà náà láìpẹ́ nítorí pé tí mo fẹ́ dépọ̀ ṣe

0: bi oro o ni ke ma se be ke tun ma gbo mi lo gege bo tun se wa latapa ti be yen e je ke sare lafani lati ma se be ma gbe awon ayanana to gbo je fe gbegba obo ki ma gbe won wale ka ma se lala fi bo iyan bi okun sokoto sugba ki n to gbe won wale nje je ma e ba ma ki n ja yin iko igbe gbo bo lo esoma won ti gbe na e na o molina lati ni ko igbe gbogbo atletico madrid gege bo se wa lapati beyen franco master todo o ti ba le bagezi ni ko igbe gbogbo lo fiorentina pelu ade ngo alayalo endri o ti so fun ko igbe gbogbo lo real madrid e po fe fi ko igbe gbogbo lo hun lele yo soka gege bo se wa lapati beyen omo yen wa play time ni takiro to mi azu o dara po me ko igbe gbogbo lo crystal palace pelu ade ngo alaye pelu ade ngo lofe gege bo se wa lapati beyen e wo ole majarin ni jote bi npona lori papa ni o ara ara ni ololafani lati mu omo gamale to si fun to si pa le fana fasu ni loruko re zawa awaye o loruko agbebolu ohun o ngbebolu fi ko agbebolu yala fc iyan ninu league keta eti tie o na lo ti lafani lati waye e ma wa je ntan yin o ezo ni gan ni nkan yesele si sugba won to ku to to ara yen mu mara to mu male lori papa awon bi meta oni won ti gbe lo le ewosan sugbon savoir away ontie o dola ni pele yo soka nitori pe igbe rara lara ge wole o lo foro un se o bale bagale lori firifiri lawon yoku kan ri gege bo se wa lapati be yen leyin sayi e ma je ntanyin ma nanu a yo feyin ti iya ninu bọọlu ọlọfẹsẹgba ẹni tó ti ní àpíárẹsì tó tóbi 928 ó sì ti ní kírísìtì tó tóbi 399 ó ti gbafẹ tó tó 35 ẹwà ní kò ṣètò sẹẹfẹ pani gẹgẹ bó ṣe wà lápàdí bí atletico madrid 30 million euros iná fínà kọ ti romero yìí wọn ní kó mọ bọ nínú ikọ ẹgbẹ agbábọọlù àwọn ó náà dẹ ti jẹ odi mímọ pípọ òun fẹ lọ kúrò nínú ikọ ẹgbẹ agbábọọlù tottenham hotspur ikọ ẹgbẹ agbábọọlù aston villa wọn tún ti ní òkè ọrọ lórí ẹṣin kọńsà agbábọọlù wọn lọwọ ẹyìn ni pípẹ tó bá fẹ rà kókówó tó tó wá ikọ ẹgbẹ agbábọọlù coventry wọn ti gbé ta ni caleb jureki gẹgẹ bó ṣe wà lápàdí bẹ yẹn ẹ mọ ní ìjà yín ẹ rí pé mò ń bá jẹjẹ ntẹlẹ mo dẹ ń gbẹ yín débẹ kò sí wẹsùwíṣù kankan ìyẹn ní gbòòrò ayé ikọ ẹgbẹ agbábọọlù real madrid àtikú vinicius junior ọrọ wọn ti ń wà lásìkò yìí wọn ti ń bọrọ wọn débi kókòdùn ẹ bá gbogbo fẹsẹ rẹ lójú lọla ẹ mọ joshua kiyin ẹyàn masena gẹgẹ bó ṣe wà lápàdí bẹyẹ ikọ ẹgbẹ agbábọọlù newcastle united wọn kéde olùkọni tuntun patas jaisu ẹ wò ó títí di ọsẹ tí ń bọ mo ń ronú sí bóyá wọn kò nínú ikọ ẹgbẹ agbábọọlù newcastle bó ti ń rò lọwọ gẹgẹ bó ṣe wà lápàdí bẹyẹ nítorí pé ikọ ẹgbẹ agbábọọlù newcastle kó tó di pé sáwọn bẹrẹ báwa kára jẹ bá mi mo ronú sí lọ́wọ́ báyìí o ṣùgbọ́n bó bá ṣe máa jẹ́ ẹ máa láǹfààní láti gbọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àjọ tó ṣe kò kárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn lórílẹ̀‐èdè philippine ẹ ti fìdí àmúlẹ̀ nípa àwọn sàtìlẹyìn tó gbọngbọn ìyẹn fún gianni infantino ẹ níbẹ̀ kan wulẹ̀ jánpátá ẹ níbẹ̀ wulẹ̀ kò sí tẹ̀lé ṣe bẹ́ẹ̀ fapá jánú bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí ntọ́kẹ́ àwọn o ẹ̀yin infantino ohun gangan làwọn wà gẹ́gẹ́ bó ṣe wà lápàdí bẹ̀ yẹn o ni mo ṣe ń láǹfààní láti já yín ṣé mo lè ṣe breakdown ìyẹn ti yanda àmọ́ǹdè láàárọ̀ yìí ẹ jẹ́ kí n sáré láǹfààní láti wọlé sí ibi yànnàná torí tí mo fẹ́ yànnàná láàárọ̀ yìí ó pọ̀ bí kò wá sí nǹkan ẹ já wọlé látàpàdé bí ẹ bá kí àwọn ọmọ nàìjíríà tán láǹfààní láti gbọ́ wa
1: ẹ ṣe àtọkùn akíngbà yìí tán ẹgbẹ́ wa káàkiri àgbáláyé pé ẹ káàárọ̀ ẹ kásán ẹ kálẹ̀ níbẹ̀ láti ń gbọ́ léṣe diamond fm orúkọ tèmi ò tí yí padà ọ̀gbẹ́ni bolú ajé òjò lórúkọ tèmi bí boy techno gbolẹ̀ kílẹ̀ bet the prince kò sí kọ̀ tó máa jẹ́ kó máa bọ̀ nínú ọkọ̀ wọn lọ́wọ́
0: yìí.
2: Iwo to ti gba league lati over 95 years. Yes, ani ikoko ti o jata idi re yo bo na. O fe ri fu oro super falcons lana. Nitori pe table yen bo se n daru lonto. Ah so aki won wa ni abada keji ninu ipin yen o mi pe ati lo ti yen round of the a de ki awon under 21 na. Awon na na Africa's lana ni abada godi wo mi gba ti o. Ami ayo mẹrin sí mẹta ayo jẹjì sọ ni bara lorúkọ mi ẹ ká máa gbé tó
0: bá. Bóyá lẹ́yìn ọ̀sọ́kà kí kọ́kọ́ gbọ́ ní ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù super eagles wọlé lẹ́ nítorí wẹ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù super falcons yẹn wọlé ọ̀pọ̀lọpọ̀ ti pè mí n ò wulẹ̀ gbé mọ́ torí fẹ́ jẹ́ sùn torútorú náà ń pè the prince ṣe báyé àwa làwọn pò kẹta se bi Malawi lo wa loke elomi o tun send e si mi wipe the president on dey ibi mo ti lo wo kini kan kan kan e je kin kokoso ro so leyi ko to di pe a wonu e lo e mo wipe an mo lo air to air to ba je pe ko igba bolu meji on lo je pe an jo wa ni the same point ati pe an jo wa ni bi the same goal na won a lo air to air to je pe won wa ni the same goal wa ni the same point iyen ninu regulation article 74 ti ajo CAF sugbon to ba je pe ko igba bolu meta lo wa be to si je pe iko igba agbabolu kan na fe mu an wa mu ninu awon iko igba agbabolu to je wi pe an mu awon meteta yen bo se koju ara won o nikan ni ti won o se siro le lori ti won wa mu point yen eleyi tan ba fi na eni to je ni kerin won ni ipin yen won o yo ku nbe ta ba wa wo lori bo se wa wa lori bo se wa wa lori ate igbele won yen ta ba ni pe ka yo won bo ku laarin e ba yen yo ma lo bi ami meta meta fun iko igba agbabolu kokan sugbon go yato go to poju ti iko igba agbabolu orilede Zambia ni o ni koju iko igba agbabolu orilede Argentina o ye ja wole lapati bi o fe yiwo fun orilede Nigeria
2: sugbon go ti ni Zambia ni o ni koja orilede Egypt
0: o ni koja orilede o ni koja orilede Malawi o ni koja orilede Nigeria sugbon go re to poju o go re koju orilede Egypt
2: o de pe Egypt o de wan sikan ori pe to ba wo lana oro yen fe da oyeye ti en tori pe awon ero aye olujara kan an gbe kini Zambia an gbe won soke sugbon ke bi nkan ta ma so fa an ton gbo wa pe e je ka ma se iwadi na e mo ko lo ti pe ya soro sugbon to ba pe igba ti ori pe ni kini gan aro yi gan awon eyan pe e ta da se fo so ti pe ah nkan ta ri lori kini pe ki se sugbon a to wa so ta ba tori eto nitori pe ta ba wo ipin yen ta ba so pe bi an se score goal si Zambia lo ye ko wa loke tori Zambia ni plus 6 so again Nigeria there ni plus 3 so Malawi to wa loke ani plus 2 o mi pe head to head o ni an lo sugbon awon ero ale o jara kan awon ti loro pe boya bi go en to ba score ju pe boya
0: gege bo so wa ninu ofin bo lo alafesegba gege bo so wa ninu ofin ajo CAF ninu article 74 to ba je pon meji na sura won po to je pon meji na wa papo an meji yen won lo etu edi enikan ti yen yo sugbon meteta na wa ni point kankan na an si fe yo enikarin won ko ni point kankan enikarin ti o ni point kankan an yo ku
2: o ninu won o ti je gbe se go mokanla
0: an yo ku ta ba wa an wa wo go ti o je pon meteta go nigba tan koju ara won ta ba si wo go tan meteta go nigba tan koju ara won bayi iko igba agbabolu Malawi lo wa loke o gbo ago merin wole meta koju orilede Nigeria
2: eyo
0: kan koju koju Zambia lana
2: Zambia be
0: ni iko igba agbabolu orilede Nigeria o gbo ago meta wole
2: ya be ni o gbo meta wole
0: eyo kan koju
2: koju Zambia
0: eyo kan koju Zambia meji koju koju Malawi iko igba agbabolu orilede Zambia meji lo gba wole en ti o ba ko ba orilede Nigeria lana ni wipe ka ni orilede Zambia lo se be
1: ko lo score yo
0: to lo mi awon
2: ko lo je bi ami meta
0: to lo je ami meta an do wa to tun wa tun ni
2: to tun awon atuto
0: to tun wa ni to tun ku ta
2: to ni yo to score yo kan na si to wa pe awon Zambia to wa pe an lo na Malawi to ba lo score goal meta o ti ri pe awon na ti wa score goal merin so awon ati Nigeria o se se kan tun wa wo e to tun wa score ju o de pe to ba de wo en to score ju o ma pada pe orilede Zambia nitori pe ta ba wo a ti so pe awon ni plus 6 Nigeria ni plus 2 a plus 2 ni okay plus 3 ni ke ni Nigeria ni Malawi ni plus 2 nkan ta so yen bo se ri awon idije akoko e mo je ka fi ma sere aserege nitori pe ta ba wo idije akoko ta play boy game Malawi
0: o lo ba ko orilede Nigeria
2: bayi sugbon anfani ti Malawi ri o mo ta won lo dada ohun lo gbe won debi tan wa to ba pe awon na to ba pe ansun asun peye bi nkan ti kin fe se super falcon fe se o se se kin o de ri pe asona lori eto pe balogun won ti oko nse ni bi en pe eyan se ri pe ki awon kin super falcon pe
0: kan kan ye na awon kan mo lu awon pa
2: ani ko ma to bi mefa si marun sugbon emi wo pe ele na o ma je ko fun oluko wa eyan jo si ma dugu pe idije iru ele eyan fi se o de ri pe ta de ti gba pe idije yi lo ma gbe wa lo si Brazil ni odun to nbo awon merin akoko ton ma de semi final ohun lo nlo Brazil odun to bo emi wo pe le na o ma je ko fun oluko wa ata player nitori pe idije yen lana emi gan kin to sun o to be after 12 ti a sha nwa pe bo bayi tori idije yen gan awon player wa an fe se a se ma se tori pe idije yen penalty merin lo wa nbe asuba vacancy meta awon egypt eyo kan enu penalty merin yen gan oluko en to je official referee gan o sese lo wo vr o mo bi meta idije yen gba tan pari an tun fi bi
1: seju mesan
2: iseju bi mesan si mejo na fi si e ko ba le mo bi di yen sugbon emi ti mo pe le na o ma je ko fun awon obirin yen ati oluko wa pe ti dije ba ti bere e je ka te ma mojuto
0: oya oya papa e je so de lanfani lati gbe yin debe iko egbe gbogbo lu Manchester United han ti fa so egbe gbogbo lu Newcastle United han ti fa so we di akoti letter peri po na ti ko 60 million pounds wa bayi ta na fe gbe Lewis Hall e kuku gbe gbogbo team ke ara team lowo wa o ti ye mi iko egbe gbogbo lu Crystal Palace bagan na awon na fe gbe Azad Disasi lati ni iko egbe gbogbo lu Chelsea han fi ropo ta ni Marcus Lacroix eleyi o je pe won fe kuro ninu iko egbe agbebolu ohun gege bo se wa lapati bi e je ke nbere bayi idije league o bere pada lorilede Nigeria lori ero ta so lo lose to koja
2: o se
0: ta so lo ni ojo esegun ose yi ti ogbeni segun arewa o so wi pe awon niroyin gangan la nfun awon ti won je commissioner fun ere daraya ati awon ijoba lanfani ta fi je kan mojuto ere daraya
2: eleede
0: mi o ni fogun ti ni koda ko ologun en le fi gba lowo e nitori pe ibere mi akoko ni pe lati igba ti ati so wi pe ere daraya ti gbogbo ile se gbo safefe ti wa o ti di eni to je commissioner fun ere daraya melo to ti ri to ti tamara ta ti
2: ko
0: to ti wa en to dun meju
2: elo mi ma kokko gbe
0: elo mi o gbe ka ko bo so leto ka mo ko bua lati ri ta ba ti wa dori eto ta ba ku ni gbe mo e wa ja wo ko gbe gbogbo lo sun United ni sa to koja e mo wi pe nigba ta kokko ti e lo sun joro fun ani kalaba bi port harcourt lo ni
2: ni data
0: nigba
2: ni last game don play pelu queen carnival
0: queen carnival ti fi wa ni pfl
2: ti ro pe no wa ti dun
0: ba yo ka ni commissioner fere daraya wa boya to ba wa lori joko njo na
2: o tun lo jinja
0: boya ojoro won ni fi be to bege akoko nu elekeji ni sa to koja ta tun wa ati mo pa ti ja ku o ta wa tun wa wo wi pe boya tun le pada lo gba super 8 to tun wa je pa pada ja si nl ni a tun bo si pele kan tabi pe eyan ja ko ni championship lati championship ko tun wa lo league ground ko le ye yin dada lori sa to koja ta wa ni nl niyan awon mo tun ti moto
2: awon obirin ti moto nka laba
0: awon okunrin ti moto awon obirin gun moto ti oni windscreen lati le ogbo leja tan gba robo okunrin
1: ango
0: titi disin an sori ti riti nkan to ja wi pe o yan lenu ibere mi wa ni pe sosun united ti se
2: sori nkan to ma won be ni pe igba mi most of awon ijoba wa ni akoyawo tori awon yoba ma nsoro kan pe osi meji obudo ta obe ti o ba le po lori o sa ye ko ni yo nkan ta nso ni pe o ye ki lana tele wa elenko papa sere te ti bere o ye ke le jade ke so fara lu pe nkan to se le re o ta le ko mo asugbon ani nkan to ba kan ni lo kan ni ofin ko ni lo gbele ko kalangan
0: ko kan rara
2: nkan ta nso ni pe e jade sita e so fun wa pe boya owo ni o je o le je owo lo se akude o le je pe boya en to nse papa sere ohun lo jakude a de tin so lori eto pe ile ogbo asi bi tan tin gba bo yen o jina opolopo awon ololufe an ni le lo pe ile o ma je akude ikeji ti o de so ni pe
0: ko to ku ebe ja mo mun kankan ile ogbo tan tin gba to jina an to bere bayi ibe na to ti lo gba ninu ifese won se tan gba on boya se ni o boya commissioner fere daraya ni o boya eni to je alaga trust fund ni o boya ni kankan ni o ninu awon igbimo tan sora won po fun ere daraya bo la lafese gba ni pele osun melo nu won lo lo wo
2: nkan ti nkan ta to yen pe wa han ni wo tu ni pe atoba ye pe an tun jade an so fun wa pe nkan bayi lo nse le o nkan to je akude re sugbon ani ri won an ma pe won elomi ma ko gbe ko to ba de ya awa de wo pe nkan ti gomina to fi le yan igba keji gomina ti ke commissioner fere daraya o ye ki o le wo pe wa le ri gomina abomo ojukoju to ba be kin wa bayi commissioner a le fe wo pe boyo pe gomina pe a gomina o le gbe sugbon awa wiwo na ni en to je kin commissioner fun ere daraya to je gbagbe gomina fe se
0: ara
2: to so pe ohun ri gomina ni abi ki lo le sugbon
0: ara to so yi
2: awa lo pe
0: ara to so yi ko to lo mo fe je ko tu wo lapa ti bi pe ti awon eyan ti a ba so pe ko ri gomina bi kini kan nje
3: ẹni tá yan sí ipò eré ìdárayá gan ìjọmọ̀ ní ipò eré ìdárayá.
1: Ẹ ṣe rí ẹ ṣe àtọ́kùn ṣe rí wọ́n ní amúkún ẹrù ẹ wọ́ ó ní òkè lẹ̀ ń wò ẹ wò ìsàlẹ̀ ṣe rí ibi tí mo bá kọ́kọ́ ti fojú mu nípínlẹ̀ ọ̀sun ni pé ṣe rí gbogbo àwọn gómìnà ta ní náà ṣe rọ́wọ́ tán fi mú eré ìdárayá ọwọ́ tí ò ní pọn ni wọ́n ti fọwọ́ mu pé kò sí owó ń bẹ̀. Ṣe understand òun ló fà á tí gbogbo ẹ fi rí bó ṣe rí nípínlẹ̀ ọ̀sùn now ẹ jẹ́ ká wo nkankan a máa sọ pé láti ìgbà tí ọmọọba ọlágúnsóyòyìn lọlá tó ti kúrò ní gómìnà ọ̀sùn ẹ má jà tara wa gbogbo àwọn tó kù tán bá ti ń débẹ̀ ètò ààbò ètò ẹ̀kọ́ kìnnìkan now campaign lọ lọ́wọ́ báyìí ó di àwọn gómìnà táwọn tó fẹ́ wọlé sípò báyìí ó dà àwọn mélòó tó bọ́ta tó ń ṣe tán káàkiri pé dá o eré ìdárayá nípínlẹ̀ ọ̀sùn o a fẹ́ gbé sókè àti ìpàpàdé o ṣùgbọ́n ètò ààbò ètò ẹ̀kọ́ gbogbo ẹ̀ ó máa lọ
3: kó máa bọ̀ kó tó kù bẹ́ẹ̀ nígbà tó bá wá fi tó bá sọ wípé eré ìdárayá ò sí lára tó fẹ́ sí ìbéèrè mi rè kí ni àfojúsùn àwọn ọmọ tí wọ́n jẹ́ ọ̀dọ́ tí wọ́n mọ bọ́ọ̀lù igba tó jẹ́ pọ́n gan lè de ipò àgbà tán lè lòkè òkó kẹ́rìngó lọ pawó wálé tó jẹ ọmọ ìpínlẹ̀ ọ̀sùn tó jẹ́ wípé wọ́n fi jẹ tó jẹ́ pọ́n fi jẹun àti pé kí ni ọ̀nà tán lè mọ gbà láti mọ fi gbé mówó wọlé
2: sí ìpínlẹ̀ ọ̀sùn
3: ó jẹ́ lágbọ̀n ti bí báyìí ká sọ wípé àwọn ọmọ tó mọ bọ́ọ̀lù gba báyìí nípínlẹ̀ ọ̀sùn ká sọ páwọn lọ́jọ́ la torí pé àfọwọ́ rẹ̀ mú eré ìdárayá kì í sì sọ̀sùn nìkan
1: ìpínlẹ̀
3: ògùn náà gẹ̀ẹ́tù báwo náà ṣe báwo náà ṣe kó wọlé bí iye ajẹmọ pọṣu ti sàn ṣe díẹ
1: dára ní ẹgbẹ
3: èkìtì náà aná ṣe rọbọ rẹ bẹẹ báyìí.
2: bẹẹni
1: ẹwọ sunshine star
2: ẹwọ
1: náà báyìí olú
2: ọrẹ ligeti
1: abáwọ ṣe ní south west nb mo fẹ́ lè sọ pé ogun state nìkan àti lagos state wọ́n fẹ́ rà pé eré ìdárayá yẹn torí pé
2: ìpínlẹ̀ ọ̀yọ́
3: ogun òsì lára ibi tí ń ṣe dandan lára
1: ẹwọ ṣe understand ta ti rò pé àwọn gan wà lé báyìí pé ó di àwọn oṣiṣẹ́ káwọn náà gbà á kínní ní ìpínlẹ̀ ọ̀yọ́ tán ti wá gbé kúrò ńbẹ tán ti gbé lọ ìpínlẹ̀
3: ọ̀yọ́ náà nílé gbogbo wọn wá dẹ tí ò
1: ní lé tábà wá ń gbà bígbà tẹ̀yàn lọ ń gbà ìwé ẹ dẹ̀ sì wá lé yín gan ẹ ṣe dáadáa.
2: nǹkan míì tó wà bẹ́ẹ̀ ni pé orí pé tó bá wo eré ìdárayá ní kí nàìjíríà bó bẹ́ẹ̀ láti fi sọ pé tí a bá wọ́ táwọn south-south fi mú àti àwọn south-east ìyẹn ìpínlẹ̀ bóyá
1: bíi ìpínlẹ̀
2: enugun àtàwọn tó orí pé tí ò bá ti sí kẹ́bí ọ̀rọ̀ tó sọ ni pé ọ̀dọ́ tí ò bá ṣe dáadáa tí nǹkan báyẹn tó bá wá òkè wo kí n báyìí art foundation báyìí ti kánú dá sílẹ̀ ó mọ̀ pé nǹkan tó fi dá sílẹ̀ ni pé èrè tó rí nàìjíríà àbó mọ̀ pé ó ṣe dáadáa nàìjíríà owó tó wá rí òun ló fi dá foundation yẹn sílẹ̀ tó bá pé ààfun ní àǹfààní wo àwọn òsìmẹ̀ àbó mọ̀ wo nǹkan tí àwọn yẹn tán máa ń ṣe ó mọ̀ tó bá dé á padà sípínlẹ̀ èkó ó mọ̀ ó máa ra àwọn nǹkan kan fún wọn àtàwọn nǹkan tó ń ṣe kí ló fi ṣe bẹ́ẹ̀ ni pé ìpínlẹ̀ yẹn ń fún ní àǹfààní àti lè jẹ́ nǹkan tó máa jẹ́ òun náà ìgbà tó wá jẹ nílẹ̀ òkèrè ó wá padà kó kinní yẹn wá sípínlẹ̀ yẹn nǹkan tá à ń sọ nìyẹn pé nígbà tí kinní kan tó yẹ pé àtàmápòràn lórí fóònù kan pé interview wà tán ń sá ó mì pé ọ̀pọ̀lọpọ̀ wọn tá a fi sí eré ìdárayá ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ́ nìyẹn
1: gbogbo àwọn ọmọ
2: nítorí pé tán bá mọ̀
3: bó ṣe wà látàkọ àti bẹ̀yẹ ó ní 1615 ní 1011 lójú òpótẹ́ láǹfààní láti gbà wọlé tẹ́sí fi láǹfààní láti dá sí gẹ́gẹ́ láàárọ̀ tòní ó yá bó ṣe wà níyẹjọ ó yá mi òwe tì àwọn tí jẹ́sì ti ṣó lápá àti bẹ̀yẹ ó yá kọ́mọ pọ̀ lọ́bàṣẹ̀yà bá mímí

tuntun ti ti de o, iṣẹ́ ti gbéra, ó tún ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Lago Sport, Lago Sport, Lago Sport, àjẹ́ àbalẹ̀ ìròyìn eré ìdárayá tó yà lára ọ̀tọ̀. Tíkítaka tó ta lẹ́nu yéríyéri yàtọ̀ sí kíkà ń fọlọ̀ onígbàrọ̀ gudu. Ìròyìn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, bọ́ọ̀lù aláfọwọ́jù àpẹẹrẹ, ìdíje ẹ̀sẹ̀ kíkọ̀, ọkọ̀ àti kẹ̀kẹ́ fífi sáré, bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì àti lórí kọ̀ǹkẹ́rẹ́. Lago Sport, Lago Sport, aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún náà.

0: Diamond FM 88.7 Shining Supreme。
1: Bẹ́ẹ̀ni bá tẹ́lẹ̀ fún ti gbọ́ ti jù á mì títí tí àtúpalẹ̀ dé ẹ̀kọ́ ń bọ̀ kí ẹ̀dọ̀ kí ìròyìn níbi tá ti mọ fọ́ngbà yẹn ga àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákó káàkiri àgbáyé gẹ́gẹ́ bó ti ń gbóná yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa bí ẹ̀kọ́ àjìmúlòrọ̀ níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba aago mẹ́jọ òwúrọ̀ ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín bọ́ wá di ọjọ́ Saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday aago mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa wọ́n ti mọ bá wa fojú sunukun wo àwọn kókókókókókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókókó là bókúta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko àtúpalẹ̀ ọba ló la dé orí èjìgbàrá ìlẹ̀kẹ̀ níta àwọn ìjòyè.

0: phone for any of our M-Copper shop within near you. You still fit locating of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copper. Own now. Pay small.
1: Ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa ètò àtúpalẹ̀
2: rẹ̀ domire dododo
1: ní ìkànnì dá mọ́lẹ̀ tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Ọlá
2: yes
1: kẹ́ ọdún olówùrọ̀ tó níyì
2: ẹ̀yìn ọ̀dà ẹ̀yìn ìbò ní tẹ́ kí n tó mu lọ́dọ̀ mi bí
1: ni
2: ó yà gbé lọ́dọ̀ rẹ̀ mẹ́.
1: Nigerian Tribune mo mọ̀ gba mu lówùrọ̀ tó ní ọ̀la wọn ni tó bá ti sọ̀kò sórí ìlẹ̀ Èkó dé ìlú Calabar wọn ni ọ̀rọ̀ kan tó lédè láti ẹnu gómìnà tẹ́lẹ̀ rẹ̀ ìpínlẹ̀ Cross River tó lè jẹ́ ọmọye fún ipa rẹ̀ fún ẹgbẹ́ òṣèlú alátakò People's Redemption Party PLP Dunadukwu wọn ṣàlàyé pọ́nrọ̀ tó sọ yẹn ni Dukwu wọn lọ́rọ̀ hún òun ni òṣèlú tó burú jáì lọ nígbà tán fòun léde láti ẹnu abẹ́sẹ̀ káwọn àgbà pàtàkì fún ààrẹ lórí ọ̀rọ̀ ròyìn àti ìpolongo tó pé àjàyé ó ní ẹ̀wò ọ̀rọ̀ Dukwu ó ní ó jẹ́ ọ̀rọ̀ tó tako nǹkan tó wà nílẹ̀ pàápàá jùlọ iṣẹ́ àkànṣe ọ̀hún ó ti kọjá ìpínlẹ̀ Èkó ó ní Dukwu ọ̀rọ̀ tó sọ yìí òun ṣe òṣèlú ẹlẹ́tàánú ni èmi kọ́ mo sọ Nigerian Tribune ló sọ lórí ọ̀tọ̀ ni.
2: Ẹgbọ́n ẹyìn ó ti wọ̀ nínú ìwé ìròyìn Vangard tó jáde lójúmọ̀ tó ní ṣé kìí ṣe di kébù ló ti kà
1: kìí
2: ṣe di kébù ó sì ṣe ó wà òkè lágbè dì. Ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ó ti wọ̀ nínú ìwé ìròyìn Vangard tó jáde lójúmọ̀ tó ní ààrẹ Tinubu ọmọ fi ìgbà kankan tàbùkù àwọn bíṣọ̀bù ìjọ kátólíìkì o kódà ọ̀kan nínú ọ̀rẹ́ mi nínú wọn mọ̀ ní ṣe o èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ ọjì kálu ló fọkẹ́ǹkì ọ̀rọ̀ sígboro ayé lójúmọ̀ tó ní o sẹ́nítọ̀ tó ń ṣojú apá àríwá ìpínlẹ̀ Abia ìyẹn àlàgbà ọjì Uzo kálu ni ó mọ̀ ti jáde sí bọ́ńbọ́ o bí ó ti ń lùlù àtìlẹ́yìn fún ààrẹ Bola Ahmed Tinubu lórí igbá yìí sọ ìyá rò yọ́ ti onírúurú ọ̀rọ̀ àhesọ ọ̀rọ̀ tẹ mọ́ ẹ̀sùn lórí ìrànràn o èyí táwọn kan gbé pò yẹnu kiri wípé ṣe ni ààrẹ tàbùkù ìjọ kátólíìkì bẹ́ẹ̀ ló takú wọn lé wípé ààrẹ ni ó mọ̀ wà ní ìfìmọ̀ sọ̀kan o pẹ̀lú ìjọ kátólíìkì tẹ máwọn bíṣọ̀bù ọ̀hún torí pé gbọ́gbọ́gbọ́ báyìí ni ọ̀rẹ́ wọn mọ̀ dúró digbí o ó ṣàlàyé ọ̀rọ̀ wípé ìgbà gbogbo ni ààrẹ máa ń tẹ́wọ́ gbà wọ́n tó sì máa ń fi ọyì ìfẹ́ hàn sí wọn o kálu ni ó mọ̀ fọ́kẹ́ńkẹ́ ọ̀rọ̀ náà lásìkò tó ń kópa lórí ètò tẹlifíṣàn kan èyí tí ó tẹ ìwé ìròyìn Vangard lọ́wọ́ o ní ọjọ́rò gẹ́gẹ́ bí ó ti ṣàlàyé ọ̀rọ̀ lọ́rin kínní ó ní lọ́pọ̀ ìgbà àṣìgbọ́ ọ̀rọ̀ ni àwọn èèyàn máa ń gbé pòyì ẹnu káàkiri o ó ní ọ̀rọ̀ ò sì rí bẹ́ẹ̀ wọ́n ní ìṣẹ̀lẹ̀ òun ló mọ̀ wáyé o lásìkò ìpàdé èyí tí ààrẹ Tinubu léyìí tó láǹfààní láti ṣe o pẹ̀lú àgbáríjọpọ̀ àwọn bíṣọ́ọ̀bù ìjọ kátólíìkì tí wọ́n pè ní Catholic Bishops Conference of Nigeria ṣùgbọ́n o ọjì Uzo kálu ó ti wá jáde bọ̀m̀bọ̀ tán yányá lójúmọ̀ tó ní bó ti ṣàlàyé ọ̀rọ̀ lọ́nì kínní ó ní ẹ̀dẹ́kun àti máa ta epo sí ohun tí ò rí bẹ́ẹ̀ ó ní ọ̀rẹ́ mọ̀ ni ààrẹ Bola Ahmed Tinubu jẹ́ sáwọn bíṣọ́ọ̀bù ní ìjọ kátólíìkì o ó gbé bọ́lá sí rẹ̀ Vangard ló ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tó ní léjì rẹ̀ o.
1: Bọ́ọ̀ la Guardian mo gbá mu lówùrọ̀ tó ní àbá tapo sí lówùrọ̀ tó ní.
2: Dáadáa ń bẹ́ẹ̀ tepo sí.
1: Kẹ̀kẹ́ ìròyìn ọ̀hún Peter Obi mo wà wájú rẹ̀
2: lówùrọ̀
1: tó ní. Torí dáadáa tẹ́rì yìí kò lè jà lóòótọ́ ṣàmọ́ ó ní àbúrò tó gbójúlé ọmọoyè fún ipa rẹ̀ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú alátakò NDC Peter Obi ṣàyà apọ̀lẹ̀ yìí lórí àwọn ọkọ̀ bákùnbẹ̀rẹ̀ tó ń sọ̀rọ̀ṣẹ́ sí ìgbìmọ̀ àwọn bíṣọ́ọ̀bù ìjọ kátólíìkì lórílẹ̀‐èdè yìí Obi wá fi ẹ̀sùn kan ìṣàkóso ààrẹ Tinubu wípé ìṣàkóso rẹ̀ ó máa ń bínú tó yẹ kó bá ti ń bínú àtẹ́lù pàápàá jùlọ táwọn ẹ̀ bá ti ń sọ̀rọ̀ lórí ìpèníjà ọrọ̀ ajé àti ètò ààbò tó ń kojú lẹ́yẹ. Guardian fìdí ẹ̀ múlẹ̀ wípé Obi nígbà tó sọ̀rọ̀ lórí àkọlé kan tó kọ́lé de Tony, when a government declare war on the truth, look at Colere, Gasima, look up. Oh, Benny Ewo, La Cotawa, ye Ewo Borrowo, a penny trouble, is ya tossy, a woman go on the eye, which I say, only I want Carton Cosu Amole, yeah, one day I lay share, Cosi, Bajuma, I want Carton Paduo, pay Amole, you could do to, Gaja, you know what, in your
2: life. I just like Buffalo, Lori Lake, Papa, all the world, you know where you got you to jade lojumo to ni kini won wi kini won so ngboro aye o elejire won ni ajoleto idanwo wa e ki mo ti yonda awon esi idanwo eyi ti won ni o je ti ajo on fun todun 2026 won kede oro won o lori itakun ayelujara x ni ojoru gege bi won ti fi lede won ni gbogbo eyi obi ati alagba to tawon mo yin lanfani lati joko ko idanwo wa e ki fun todun 2026 e lo ma wo result won kini ohun o mo ti jade o guardian lo seri e laaro tun ni elejire
1: Lewuro Tony lowo wa ek result ready cable king babata lese iroyin
2: 10
1: ile ise dangote omo ti mu adiko deba etunta kala epo pentiro fun awon alagbata o so the 1000 wa sanera per liter on wonta la ko ta wa yola
2: so oda eja mo lo tarata si abala keji eto yi ta pe ni abala lame so alayo lafan lati so fin pe lame to awon ti wa ni kale dr abdul karim jimo edun ti won wa lati university of ilorin better by far o ta won yo fi awada kokere mi ko egba folohun bolohun ti to ni eh bo la ti fe to ba incoming ma ba mi fi ko
1: mr foreign affairs ni
2: aye re ada
1: mo wa leyin
2: e ja dale doge lona ambo ani kwede

0: ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ètò àtúpà lẹ́rù yín ní ìkẹyìn dáàmúrẹ́ 3.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Abala kejìlé abala
1: lámì ìtàn
0: tó pàtẹ́wọ̀ lẹ́ẹ̀ka kan fún yín pé alẹ́jọ́ alẹ́ òní àná ni ọmọwé Abdulkareem Jimoh Edun tí wọ́n wá láti ẹ̀ka tó ti ń kọ́ nípa ọ̀rọ̀ òṣèlú fásitì wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Ó táwọn yọ fí
1: òfin
0: òkè ló wà àwọn ọ̀rọ̀ rẹ̀ kàn náà gàwọ́ lókè ni ọ̀rọ̀ ló ní kó níbẹ̀. Dr. Akin Pekojumo.
2: Ẹ ṣe o, a kí gbogbo etí tó gba àgbáyé pé ẹ̀kaàrọ̀ títà ní gbọ́ra kò ní di
1: o. Àmì o, ṣùgbọ́n ẹ̀yin ara lẹ mọ́ gbàgbé wípé ìwòye àlejò wa ti mọ́ ti ẹ̀yin tẹ bá láǹfààní láti pè wọlé dá sètò láàárọ̀ ọ̀tọ̀ yìí ni ó yàtọ̀ gédéńgbé sí ìwòye ti àwa tọkùn méjèèjì tí mọ́ ti kàn ní Diamond 88.7 FM nílé ìlọrin tí a ò níta wọ̀n níta tí ọ̀dà sí wa ń gba. Eléjì rẹ̀ ó yá mu lọ́dọ̀ rẹ̀.
0: Ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun, mo pẹ́ inú ti máa ròyìn tó ń yẹn ìpínlẹ̀ Ọ̀ṣun pé lánàá àkẹ́rẹ́ FCC wọn ni wọ́n ti gbẹ́sẹ̀ lé àpò òṣùwọ̀n ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kan báyà ẹ̀ka wọn ni àpò òṣùwọ̀n owó oṣù ni àwọn ti ń fi léde. Ní alẹ́ àná ara àwọn ọ̀rọ̀ kan tó léde lójú òpó X screenshot yìí pé wọ́n ní ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun fáwọn èèyàn lówó 20,000 naira ìmọ̀lẹ́gùn naira wọn ni wọ́n ń fún àwọn èèyàn. Àwọn kan níjọba sọ wípé ó jẹ́ owó ìgbádùn wọn ní palliative ni fáwọn òṣìṣẹ́ ìjọba. Àwọn kan sọ wípé gómìnà ìjọba san àtọ́jọ́ yìí ìbò kùgbà díẹ̀ náà ni. Ẹ sọ lónìí àwọn sọ̀rọ̀ ni wọ́n ní ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wípé àwọn rí pé láti bí ọjọ́ keje oṣù tá a wà yìí pé owó ńláńlá wọn ti ń gbé kúrò lápò òṣùwọ̀n yìí àwọn àwọ̀ pé kán gbẹ́sẹ̀ lé ná wọn ní kò ní ṣe lórí ọ̀tẹ̀ ìdìbò ó yẹ lẹ́ fi ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọmọwé ẹ̀dùn.
2: Wẹ́ gbogbo tó ń ṣẹlẹ̀ yìí lásìkò yìí is unexpected kì í ṣe n tí n tá rò pé yóò máa ṣẹlẹ̀ pẹ̀lú pé a ti rí pé òṣèlú yẹn ti dé peak ní Ọ̀ṣun state bó ti jẹ́ pé state tí pastor ti wá ni.
1: 1-0
2: definitely so far pé gómìnà tó wà ń bẹ̀ nísìn Adeleke àti àwọn tó wà ní ìjọba lókè lọ́hùn kì í ṣe the same platform ni wọ́n ti jọ wá the same party kan ti jọ wá so ó likely ká mọ irú nǹkan báyìí ipe ìgbésẹ̀ tí Ọ̀ṣun state governor bá ń take lọ́wọ́ báyìí either kó interpreter or kó misinterpreter sí nǹkan míì likewise the same thing ìgbésẹ̀ tí federal government bá ń take through agency federal government ọ̀dà àlè interpreter bóyá ká interpreter or ká misinterpreter nítorí pé òṣèlú ti dé peak ẹ̀ báyìí níbi tá a wà ní Ọ̀ṣun state. Fún Ọ̀ṣun tí wọ́n pé bóyá wọ́n ṣe palliative or tí wọ́n mú fowó sí tẹ́ pé kí wọ́n mọ̀ mú fowó sí tẹ́ pé bẹ́ẹ̀ náà ló bá ṣe rí èmi rò pé gbogbo ẹ ní ọ̀nà tá a pé ká gbé gbà tá a bá rò pé ìjọba ń ṣe irú nǹkan báyìí ọ̀nà tá a pé ká gbé gbà òun ni pé ká bi EFCC léèrè tí wọ́n ní ẹ̀tọ́ pẹ̀lú òfin tó dá wọn kalẹ̀ láti rí i pé wọ́n kàn wá freeze account state government tí èsì pé court ló fún wọn ní order láti freeze of course èmi ò rò pé ó rí bẹ́ẹ̀ but táyé kọ́ba wà ní òfin bẹ́ẹ̀ pé wọ́n lè freeze account state government àjẹpẹ́ ti useless àwọn state governors wà ní and definitely àjẹpẹ́ àwọn amòfin wa wọ́n ní láti wo ibẹ̀ yẹn again kó tún òfin yẹn sí tó bá jẹ́ pé gómìnà Adeleke bá mú fún tẹ̀bi kó mú fẹ̀ tẹ́ pé ilégálì ni bá mú fẹ̀ tọ́ pé ń lò fi ara rẹ̀ tí èfi ara ìlú tán ni kó lò fún ọ̀nà wà fún EFCC láti rí pé nígbà tó bá kó ń bẹ̀ tán torí pé immunity tí gómìnà yẹn ń jọ ẹ̀ nísìn láti rí pé wọ́n dá sẹ́ríà tẹ́bi kí wọ́n dá sẹ́ríà fún true ilé ẹjọ́ àwọn tẹ́bi kí wọ́n bèrè ìwádìí lọ́wọ́ wọn wọ́n láwọn ti mú wọn kọ̀ọ̀kan àwọn ti interrogate wọn irú àkàrà general bẹ̀ so ìwádìí tán bá bèrè tí wọ́n rí ẹ̀rí wọn dámú òun ni yóò fún wọn ní ààyè nígbà tí gómìnà Adeleke bá kó ń bẹ̀ láti gbé lọ sílé ẹjọ́ láti jẹ́ kó jófin tó ipò bá jẹ̀bi ilé ẹjọ́ sọ fún wa.
0: Àwọn kan sọ pé 2016 tí n bá gbà á pé àgọ́ FCC wọ́n ti ṣe nǹkan báyìí rí ní ìpínlẹ̀ Èkìtì Àfáyọ̀ṣẹ́ pé wọ́n gbẹ́sẹ̀ lé àkóso ìjọba ìpínlẹ̀ Èkìtì nígbà náà tó jẹ́ pé wọ́n ṣàlàyé báyìí pé wọ́n ní ilé ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ látọ̀rọ̀ ìdájọ́ táiwo wípé ìdájọ́ pé ìgbésẹ̀ àgọ́ FCC pé kò bófin mu bẹ́ẹ̀ ẹ̀nà sọ pé bóyá EFCC ò nẹ́ṣẹ̀ àtọ́ lábẹ́ òfin láti rí pé wọ́n gbé ìgbésẹ̀ báyìí pàápàá jùlọ láì gba ìdájọ́ ilé ẹjọ́ ṣùgbọ́n káwọ̀ pé EFCC kan máa àgọ́ FCC pójú ṣe wọn ni láti rí pé wọn àṣọwò lù mọ́kùmọ́kù wọn ni àwọn ti pe aṣọwó àgbà nípínlẹ̀ Ọ̀ṣun lórí àwọn nǹkan báyìí náà fún wádìí àwọn káwọ̀ pé EFCC wọ́n dóòlà ìjọba wọ́n dóòlà ìpínlẹ̀ Ọ̀ṣun ni pe ru owo bayi to je pe won gbe ku apo ijoba pe se kan wa ka gbera kan ko ba ipinle osun ni
2: we mo fe ni gbagbo pe boya bi won sin accuse governor Adeleke ipe in se palliative fu wo ilu ki se osun ni kan tin se ru nkan bayin awon oda APC control state awon na nse se won ti wa se nkan won ti se the same thing pa na ni be ti ba pe wa ni political motive ninu akon e keji o du mo mi pe ran wa leti pe president ti wa ti lejo ti so fa si waju tele tele ni 2016 pelu ti ayo faju te ko ti I pe won ni eto of course common sense so fun wa to pe boya EFCC wa ni eto lati ma se ru nkan ba won fun executive governor state kon ka ma fix account state so a je pe chairman or anybody ni EFCC kan le oni oni so nkan kan ji loju kan le arojo kan kon kan lo ti account state ni e so ki wani ta wani seti ni agbara ti e laye ti e si oko federal system la practice bi federal government ni agbara ti e ni bi te na ni ofin fun state ati local government laye ti won lati ni agbara ti e so eleyi nje ya lenu fun wa pelu igbese ti won gbe and I fear ta yan so na niyan if at all to pe state police ta la federal kale awon kan accuse federal government ki won lo state police lati threaten awon position won I mean federal police. So one fear if you talk about state police in a Kale, all likely can our state government now you can't count on the same thing. Latima low our state police about Kale. Latima threaten our position when the state one. So I think Koyako Ribo Sin Bia Sensei, TFC Sensei, all that do mommy pay support by the president to tell the Tele Jotida. Job anyone, you are a loony one sink case if people are job account. So consider by the big consider. Ida wole pada ko wole pada 4 years ni 8 years 8 years a pe EFCC o ti eto won ton ba ri pe won kefin ni pe oko wo lu je won ati ri an ton si se be after ba ton ko ni le ni governor an ton ti mo le tori ton si la governor yi wa ka kiri so ewo ni won ka ju tori o se lu si ta pe nta yan so ni e
0: ah mba bi bayi pe se EFCC kan ka ogbera bayi to di pe a fu wa pa di bi sa sa koko yi abele keji te pe wo lu o jo si lo ah an paro wi pe am fun lo pele kogi ti mo ti wa gba tan ka obi ti bi to wo si gomina ipinle kogi lo tele lorun ya be lo tan ka si lorun ba na an paro wi pe ki won wo ti eyan fi nanfa lati ko wa duro so bi to fi le sha duro bayi si yan lo ran lorun to je pe won si se kan si gba na an la an paro pe sun ka wo gbera ni to ba ni kan duro fun ya odun mejo abodun merin owo tun a si sa deleke lorun yo po be
2: akoba tun asiban ya ko ipinle osun ko do gba gan owe gan akinle gba mo oro yin se yemi clearly ni Mr. Taiwo bo se sele ni kogi yen na le fe ko sele ni osun state mo de ro pe obi ti bi owo ti won si mo okunrin to wa ni kogi lorun yi in ro pe state kan le fe riru e mo so I believe pe baya Adeleke o fe riru nkan ba won ko je that is one o awaka ni ko EFCC o ka ogbera ofin lo so be ofin lo ni ilana te fi se lele ofin lo so pe awon governor yi won ni immunity awako ofin lo so be so in ta so fun won ni pe kon tele ofin in to fin ba ti ni kon si kon si ton ba ri po fin yen ko wulo to ba n fe ko wulo to won le lo ti national assembly ki won lo tun ofin yi si lati ri pe won achieve se won bo se pe kon achieve won but ba si wa loni in to fin so won le bi ka tele ki lo fin so o na awon governors yi won ni immunity ohun ni commerce investigation won won tin say investigation na losun ati ka akiri ton na awon record won dani ko lo ko pare nisin ko lo kara lo so pe yo tun lo another 4 years ni ofin so pe kun o ni suru ki 4 years yin o fi pe iwadi ti won wa se yen kun so papo kun ko lo le ejo ti le ejo ba wa ni toto pelu eru ti won gbe wa yi okunrin yi se nkan bayi na nu won tun se pe won tele bo bo se ri ni ofin na gboro tele n ta so
0: yen ofin o ni apportionment joba ni immunity gomina la gomina gan ni o ni immunity eh won se fun gomina apportion won joba ni won gbese le lori
2: ofin na so pe kun won gbese le ki yesi se o gbese le leri na le yin na ti so si waju fun ayin le court si fire si test court court to so be so n ta so either immunity governor ni either immunity ti apojoba ni lasiko yen because immunity na ni ipe won o le igbese le ta pe n te so niyan pelu ti fire si so ati apojoba yen ati governor ranjo ni immunity pelu ofin so ton ba ri pe nkan bayi lo wa sele pelu n to se won lo si court ngba to ba ko me won gbe ni to se kuni ni immunity ngba yen mo won gbe lo si court ni court ba dajo oni ka tele
1: ọ̀dà ẹja sáré dókè lọ́n ká lọ polówó ọjà bá ti padà dé atúpalẹ̀ ìròyìn abala lámì tó ṣe ń tẹ̀síwájú ẹ̀ lẹ́bẹ̀ẹ́ hun ẹ̀kú kalẹ̀ à ń bọ̀.

0: stay hydrated wherever you go with Seaway On The Go Table Water. Available in 75 and 150 cl. Always choose Seaway for every family.
1: Ẹtẹ́tí sí ìkéde pàtàkì yìí, èyí ni láti fi tó gbogbo ènìyàn létí pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n mojú ìlẹ́jà nípa ètò ìtọ́jú ojú lájọ Benjamin Franklin Foundation ṣètò ìtọ́jú ojú fáwọn èèyàn léyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nílùú Ìlọrin àti agbègbè rẹ̀. Láti jẹ àǹfààní ètò yìí, ẹ ó gba káàdì ìforúkọsílẹ̀ pẹ̀lú 500 naira. Lẹ́yìn náà ni ẹ ó ní àǹfààní sí ìtọ́jú àìsàn ojú, gbígba oògùn tí mọ́ àwọ̀ ojú tá a mọ̀ sí medicated glasses lówó tí oògùn ní lápá. Níbi tí ètò yìí ti ń wáyé ni Ọlálómi Hospital tó wà ní agbègbè Stadium Road nílùú Ìlọrin. Aago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ni ètò yìí fi ń wáyé o. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ pé àjọ Benjamin Franklin Eye Foundation sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032622377. Àjọ Benjamin Franklin Eye Foundation ni olùkéde.
2: Tóhò ẹ kábọ̀ padà sórí ètò yin ètò wa ètò àtúpalẹ̀ ròyìn ní tẹ̀yìndà àmọ́lẹ̀ tí 8.7 tó wà ní Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Abọ́lá kejìre Abọ́lá lámì ẹ̀tọ́ ọlá àwọn alẹ́
1: 0913655692 ní nọ́mbà tí láǹfààní láti pè sí. Ojú òpó WhatsApp line lè ṣe wá náà bẹ́ẹ̀ 0913656864. Ẹ̀lọ́ ta ní bẹ́ẹ̀.
2: Ẹ ti wá ń bẹ̀.
3: Àlàáfíà kúyíṣà.
2: Orúkọ yìí sà.
4: Ẹ ṣeun sà, àlàáfíà fẹ́yìn náà.
3: A dúpẹ́ o lórí àwọn tó rí kó ọpẹ́ ìfọdún. Nǹkan tí wọ́n fẹ́ bẹ ìjọba ni pé kí ìjọba tí ń pẹ́ lórí igá ekíkéjì bayọ̀ lórí ẹ̀ní. Nípa insecurity, kóòtù bọ́ọ̀dù bá wọn kó bá ṣe once and for all. Ó kọ̀ kó lè balẹ̀ ẹjọ́ kó bẹ ìjọba. Ọkọ̀ yẹn balẹ̀ o, Nàìjíríà ò ní dàrú.
2: Ẹ ṣeun.
3: Ọlọ́run tó máa fún iṣẹ́ o, gòrí ládàjọ́ rìn.
4: Adúgbò ọ̀gọ̀ ni
2: bàbá gòrí láti ìlàjọ́ ẹ̀ṣẹ̀. Ní WhatsApp wa, wòlíì obìnrin Ayọ̀dẹ́lẹ̀ JP láti airport Ìlọrin. Wọ́n ní lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun pé àjọ FCC kò yẹ kán gbèsè bẹ́ẹ̀ nígbà tó ku ọjọ́ díẹ̀ tí wọ́n ṣe ètò ìdìbò pé nǹkan tán ṣe yẹ kán ti ṣe ṣáájú àkókò tí a wà yìí látọ̀dọ̀ wòlíì obìnrin Ayọ̀dẹ́lẹ̀ JP láti airport Ìlọrin. Ẹ kojú mọ̀ ẹ̀sìn wa ń bẹ̀.
5: Ọlọ́run yóò gbàdúrà wa o.
4: Àmì Ọlọ́run.
5: Nípa tí ọ̀ṣun speed náà ni mo fẹ́ dá sí.
4: Ẹ ti ìdá ọkọ̀ yín.
5: Prophet Adébáyò Adégbòye ga.
4: Láti.
5: Nílọrin bí ní gàdù Adébáyò Adégbòye.
4: Ó yẹ Adébáyò Adégbòye. Ẹni ṣọlẹ̀.
5: Ohun tó ṣẹlẹ̀ ni pé election ku just roughly week by next week Saturday. Kì í ṣe àkókò yìí lọ yẹ kí FCC kó wá gbẹ́sẹ̀ ní akoto owó Ọ̀ṣun State. Wọ́n ní tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú. Wọ́n ní títa ni o lè gún ọdún o. Ọmọ alágbà yóò rà kàràjẹ̀ kọ. Kó ronú sáàrin yẹn a sì fẹ́ kí ààrẹ wa Tinubu kọ́ dá sí ọ̀rọ̀ yìí. Kọ́ má dá wàhálà iná lọ́sùn State. Because ààrẹ wa is very intelligent. Kọ́ má lo any instrument láti destroy Ọ̀ṣun State. Kì í ṣe àkókò ṣe. Ló yẹ kó ṣe nǹkan yẹn, ó yẹ kó tẹ̀lé òfin. Kí ni a ti ń wò láti ìgbà yìí? It's totally wrong.
4: Ara.
2: Ẹṣeun
4: fún ìwòye ti yín.
2: Dákóní ọkùnrin olómìnira wa Ayinde Olókódé ti bá gbà.
4: Ọlọ́kọ̀dé.
2: Ọlọ́kọ̀dé. Wọ́n ní kò yẹ kẹ́nikẹ́ni di ẹ̀bi ru àjọ EFCC. Wípé àwọn gómìnà mọ́ṣe máa ń ṣe ní tí bòbá ń bọ̀. Wọ́n ní gómìnà Adeleke Kílódé tó ń gbé owó káàkiri nígbà tí election tí ètò ìdìbò ń bọ̀ lọ́nà. Wọ́n ní Adeleke. Wọ́n ní kó sọ tiẹ̀ lórí ẹ̀sùn tó fi kàn láti ọwọ́ àjọ EFCC ni wọ́n náà wò tẹ̀lé ọ̀rọ̀ ọ̀wọ́ ẹ̀dùn lówùúrọ̀ tòní. Ìyẹn dákóní ọkùnrin olómìnira wa Ayinde Olókódé.
4: Ọ̀dà.
2: Ẹ kojú mọ̀.
6: Ẹgbẹ́ kàrọ̀.
2: Ẹ sì kojú mọ̀.
6: Ọmọ ló àbí láti ìyá.
4: Owó kọ́ yín gàgàgà.
6: Sunday láti Akéré bí àtàkùn.
2: Àgbà yín sà.
6: Àlérí ìtọ̀rọ̀ ti ọ̀sán tí wọ́n fi ẹsẹ̀ lé. Tó bá jẹ́ pé òun ni ó jẹ́ ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ káwọn EFCC ṣe é tiwọn. Bákan náà a dúpẹ́ lọ́wọ́ àwọn ààrẹ pẹ̀lú ìgbésẹ̀ kan sí. Ẹ jẹ́ pé wọ́n rìlíṣẹ́ àwọn ọmọ tí wọ́n jí ń gbé ní Kwara yoku na olorun ba dari won Kwara Nigeria Diamond ko ni baje o
7: ara esun adupe fun ewo yi tin
2: ah ni WhatsApp wa honorable Isola lati sapati won ni nkan to se ni kunle osun won ni oro oselu ni kija po le yi ko fe je ka je se ale ko se aseyori ni to dibo to bolo na ni won ni won sa fe se gbugbu ona lati se iru ninu eto dibo ohun won ni EFCC o ti di ni se ya papo to fin se ikolu si awon alatako latodo honorable Isola ti sapati ni
7: to iwo ye ti won
2: iwo ti won ni e ko jumo
8: hello
7: e karo
8: Diamond
7: e seun o
8: kunle lati agbada
7: e da siroyin
8: lori oro jeri kaja si e ti mo ri mu nbe na ni wipe adupe lowo olorun won itusile awon ti won jiko lati bi osu melo kan ni ilu woro ati ni Niger State ati dupe lowo awon alabo wa olorun to nti won leyin yo pa agbata gbogbo won mo won ti ati yori e to tun dabi re na ni lori ti ipinle osun on TSCC se through the federal government o buru jai nitori wipe won mo lati ma mu ki eto idibo ko rorun po ipinle osun ni igba ti are ma se primary election igba ti won moye billion era won gbe lo fun irin ajo agenda of the day won ka se kele dey so won kan ta mo na ni wipe ni party ipinle osun ife olorun ma se bo ipa ati agbara owo o ma di ofo mo gbagbo e ku eto
7: ada
2: e se gan fun woye ti WhatsApp wa sakamta lati alore won ki wa won ni EFCC tan ba ke si wipe ipinle osun je ba nsowo moku moku won ni ko se wo nbe tan ba gbe esele aposun won na kijoba wa so tenu ti re papa julo pe awon ara ilu nbere fun akoyawo lori ibon se na owo won yen ogbeni saka niyo mitara lati alore
7: won sa fun woye
2: ti ko juno
8: saka rosa
2: e se o dimo ruko yin sa
8: afa lo nbe lori ila dr lari otike exponent lati ta kure ni lorin
7: kada siroyin
8: o mo ki atokun ati dr edun pupo oro comment dr edun kan ni mo fe support la ro yi awon FCC dan gba ti tele akoto owo láì jẹ́ pé ní ẹjọ́ ló ṣe ìdájọ́ pé kán lọ gbẹ́sẹ̀ lé tó dẹ̀ pé nínú òfin gbàtà gómìnà bá kúrò nípò tán ni wọ́n láti àti mọ bí wọ́n ní bí wọ́n ṣe ṣe nípasẹ̀ ìjọba wọn àwọn òfin kọ̀ọ̀kan ní ìdí àtúnṣe ní nàìjíríà ń bì nípasẹ̀ àpọ̀jù agbára tó ń bẹ lọ́wọ́ àwọn ààrẹ àtàwọn gómìnà tó láti pa corruption rẹ tá a bá ṣe léyìí àròjútó ogun tá à ń ṣe àfa dr láàrin òkìkí exponent láti takò.
7: ọ̀dà ẹ ṣeun fún ìwòye ti yín náà.
2: WhatsApp wa ọgbẹni David Williams ti tẹ kọkinni yi filede won ni are tan abori eto dibo tan wipe won wa di apase wa tan wole sa keji pelu bi a se nse lo yi papa julo won fesun lede won are o se kan se are gbere ni Nigeria iwoye ti ọgbẹni David Williams ni
7: kenaro de be
2: e ko ju
7: iwoye ti won nu
2: iwoye ti odo ti won ni we hit a dot in one
7: 0913655 6952. Hello, Jamu can come on love for taro.
2: Hello, hello,
9: I'm a quito.
7: That's what I'm going to
9: tell you. Quito now,
7: that's your sir.
9: Baba Lago, you don't sort of like your Saddam Road.
7: Oh, yeah, that's wrong, sir.
9: Now, once you move that in the group, I call group and flow. I want to release. Ọlọrun ṣe ṣẹri ní pàtí ìpínlẹ̀ ọ̀sùn yẹn ìròmí tó ń jó lórí omi onílù rẹ̀ ń bẹ nísàlẹ̀ odò tó nìkan ní the first governor tó máa náwó lásìkò election ni ẹ wo governor Kogi ó náwó yẹn nínàkúnà torí pé ó wà ní platform wọn kí ni wọ́n ṣe fún lélẹ́ni ó tún ti jáde ó tún ti ń ṣe blabla káàkiri torí pé governor yìí kò sí ní platform wọn tó bá di láàárọ̀ láǹṣẹ̀ tó bá change pé ó wà ní platform wọn wọn á gbẹ́sẹ̀ kúrò lórí owó yẹn ọlọrun a máa tẹ nàìjíríà síwájú ṣùgbọn ẹni tó bá wà nípò lónìí kó lọ sí kó wọn kúrò níbẹ lọla ẹ kó ètò.
7: ẹ̀rà ẹ ṣeun fún ìwòye
2: tí wọ́n ti ọ̀dọ̀ tí wọ́n jẹ́ ká tiẹ̀ ní ìka máa lọ sílé ọ̀nàrẹ́bù abaya yusuf wọ́n ní iléeṣẹ́ àríyá kọlẹ̀ yìí kan ṣe nǹkan tó tọ́ pàápàá jùlọ pé ó jẹ́ nǹkan tí ò bófin mu kí ìjọba gbé FCC kan gbẹ̀sẹ̀ lé àpòsùn ìjọba ìpínlẹ̀ ọ̀sùn wọ́n wá ń béèrè pé wọ́n ṣe wá ń ṣerú ẹ̀ lákòótá wà yìí ipe ó ní fura lọ́wọ́ nígbà tó kọ ọ̀sẹ̀ kan tí wọ́n dìbò ní ìpínlẹ̀ ọ̀sùn ọ̀nàrẹ́bù Abaya Yusufu awon ni won for ready ola
7: ora eh e je wo ma lo fun taro ile ti mo ba tin dupe pataki lowo Lambe to wa fun taro tuni Dr. Abdul Karim Jimo edun ile edun oni baje lai lai sa agbara Olorun e ma ga si o income ewo le yard kini ewo ni yard
2: sign out kama loli
7: eyin komi ki mo pe won
2: Minister of Foreign Affairs ni Canada ambassador ni be o tari o Toronto
7: Toronto
2: ajo lo na
7: eh gbo ti o ni ta won ni ta nti oda si wa ngba e mo gba gbe pe iwoye lami to wa ti mo ti eyin ti e lanfani lati pe wole tabi eyin ti fi atejise sowo si a lori eto laaro to ni o je iwoye ti yin o o yato gidi ngbe si iwoye awa tokun mejeji ti mo ti kan ni Diamond 88.7 FM yo da fun wa is me onari waju oye wole o
2: to incoming re SSA to the incoming Minister of Foreign Affairs abi kada lo sin ni akan lo na ni mo we dun tori olodum so sese mun so si bi ba lowo yin
7: anyway
2: hard copy so
7: olodun yo dajo afeyin peran
2: ah tori olodun ngbagbe mi I'm very loyal
7: yo CV ati kilo lo ni
2: CV
7: provost income yeah
2: to taiwo ajeyemi loruko mi oh dabo
10: are you ready for drama excitement, surprises, and entertainment of Big Brother Naija Season 11. Everything is for the taking. Don't miss a moment. Watch Big Brother Naija Season 11 on DSTV Channel 198 or GoTV Channel 49. And guess what? You can now get a new DSTV decoder for just 15,000 naira only. This comes with a 1 month subscription on DSTV Yanga package. For GoTV, get yours for just 15,000 naira plus 1 month subscription on GoTV Jolly package. And for your entertainment on the go, you can also watch Big Brother Naija and other favorite channels on DSTV Stream and GoTV Stream app on your smartphones, laptops, and iPads anytime, anywhere. What are you waiting for? Get your decoder today. Enjoy Big Brother Naija Season 11 excitement, the drama, the fun, the unforgettable moment. DSTV Channel 198, GoTV Channel 49. Entertainment just got better. Headline sponsor, Bet.

0: ètò ńlá tó ń tọ́ni sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa látún rán wa létí nípa rẹ̀ ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yìí ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbàwó bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì àwọn àlejò tó tó gbangba sùn lọ́yẹ táwọ̀ wọ́n sì kájúùlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Ẹtì Friday bẹ̀rẹ̀ láti déédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 ìlọrin ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ ni.
1: mo kọ́ wa pé a kú ọjọ́mọ́ ní òní ni ọ̀jọ̀bọ ọjọ́ kẹfà nínú oṣù keje ọdún tá a wà yìí mo kí wa káàbọ̀ sórí àkọ́tún ètò yín ètò wa ètò bá wa dá sí ní kẹ̀hìndá 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara bá wa dá sí ètò tó pé a ń ṣe àgbéyẹ̀wò àwọn tó ń lọ lóríṣiríṣi ẹ̀ka bíi ẹ̀ka ìdájọ́ ẹ̀ka ètò ẹ̀kọ́ ọ̀rọ̀ ṣèjọba àwọn ìṣẹ̀lẹ̀ tó wáyé ní agbami òṣèlú ètò yìí ìbéèrè wa táwọn kó díẹ̀ torí ẹ̀ a lè pè é ní ẹ̀ńbáláyà ní ètò yìí táìwò adéyẹmí ní orúkọ mi ó ní àwọ ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ kwara pàápàá jùlọ fáwọn tó ti ń wáyé lórí ètò ìdìbò kòmẹ́sì yọ nínú ẹgbẹ́ òṣèlú apc àwọn tó ń bínú nínú ẹgbẹ́ òṣèlú yìí àti ìdúnkùlàjà àwọn alátakò ìpínlẹ̀ 7 wọ́n gba àga nínú ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ kwara láwùjọ ní adéjọmí lónìí àwọn ni ọ̀nàrẹ́bù jíde sonibare wọ́n ti fi ìgbà kan jẹ́ alága ìgbìmọ̀ alága fìdí ẹ́ níjọba ìbílẹ̀ ìfẹ́lódùn ní ìpínlẹ̀ kwara lónìí àwọn alájọwò ọ̀rọ̀ ṣèjọba apc ẹgbẹ́ òṣèlú alátakò ní ìpínlẹ̀ kwara ọ̀nàrẹ́bù kí n pé ẹ kojúmọ́.
2: Thank you sọdẹ adalaji
1: adalaji
2: ẹpẹlẹ ẹ kú ètò
1: ọ̀nàrẹ́bù 2019 ó tó gẹ́gọ́ ṣe ni. Ṣé bí báyìí pé pẹ̀lú nǹkan tí gómìnà ń ṣe ìyẹn tó yàfàní tó gẹ̀ yìí ṣẹ́nu yín dùn sí pé lóòótọ́ ìfọwọ́sọ̀rọ̀ pé inú mi dùn wípé gómìnà tí mo làágùn tó gẹ́ fún wọn gbìyànjú ọ̀nàrẹ́bù sonibare.
2: O ṣe olóòtú ìbéèrè tí ó wáyé nípa ìdùnnú sí ìjọba tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí èmi gẹ́gẹ́ bí ẹnìkan dé ayé ibì kan kò sí dùnú nítorí pé ọ̀rọ̀ tó gẹ́ eléyìí tó ṣe pé mo kópa dáadáa nínú ẹ̀ ìrìn àjò èmi pẹ̀lú ẹni tó ń ṣe gómìnà lọ́wọ́lọ́wọ́ kì í ṣègbà tó gẹ́ ló bẹ̀rẹ̀
1: gómìnà bẹ̀rẹ̀ àmọ́ nàbí
2: bẹ́ẹ̀ ni àjọ sọ̀kalẹ̀ sínú ó tó gẹ́ ni láti àwọn ibi tá a ti ń bọ̀ láti nǹkan bíi 2009-2010 títí ó fi di 2019 kò dẹ̀ sí ìrìn àjò tí gómìnà tí ó wà níbẹ̀ nísìnyí tó ń rìn nínú òṣèlú láti 2009 yẹn àjọ rìn ni kódà nígbà tí gómìnà gba tíkẹ́ẹ̀tì pdp senatorial ticket central ní pdp mi ò lọ sí kwara south tí mo ti wá láti lọ campaign pẹ̀lú ẹni tí wọ́n fún ní tíkẹ́ẹ̀tì ńgbà yẹn mo wà pẹ̀lú gómìnà tá a jọ rìn káàkiri gbogbo ìlọrin this central senatorial district fún campaign so ìrìn àjò wa ó jìnà sí ó tó gẹ́ àjò tí ń bá bọ̀ àti ìrìn bọ̀ kó tó di pé a wá sọ̀kalẹ̀ sí ó tó gẹ́.
1: ṣùgbọ́n ẹni ẹ̀dúnú sí nǹkan tẹ̀ ń rí.
2: ṣé mo pé.
1: kí ni ẹ fẹ́ rí tẹ̀ tí rí.
2: Èròǹgbà wa nígbà tí a fi wà ní opposition nígbà yẹn ó ní pé ètò àti ìlànà ìṣèjọba tó wà nígbà yẹn ipe kò tẹ ko te wa lorun a si ronu pe ni ti olorun ba sanu o ti aye pada ba sele ti joba yen to kuro lowo awon to nse nigba yen to bo si wa lowo akoko ara ilu gbodo mo yato awon omo egbe gbodo mo yato awon ti won se wahala ti won lagun ti won se lala ko to di pe ni ijoba yin o bo si won gbodo mo yato si ti dada awon nkan won yi oni iru okan wa oni nkan ta ronu pe ma sele ngba yen unfortunately ko ri be
1: awon mo pe kini honorable shone ba re nwo ti ko ti ri be se ka so awon ti joba ti dan pinle eko ara ni ka so le eko tan ti tun ko ni ka so ro lera ni ka so awon se anigbagbe ti be gomina ti nse ni pinle eko ara ka so eto abo ni ki wa ni eyin reti teyin ori ni joba yi
2: mo se so awon ti awon kan ni won si wahala ti won se lala ko to di pe joba yi ko to di pe o debe awon ti won si omo egbe ti won lagun won risk life won me do la fe ka ninu omo egbe APC ni Kwara nisin edi ayede to wa laarin APC ninu egbe APC oju edi ayede to wa laarin PDP si APC lo
1: ke fa ti won be se gomina
2: yes idi to fa ti won fi binu si gomina pe awon nkan ti won reti latodo gomina

0: Guy, my head, oh. Oga landlord, why you dey shake like ceiling fan? Eh? My village people don't come again, oh. Ah, this one where your body hot so. You don't do test?
1: Yes, see result, oh.
0: Oga landlord, no be your village people, oh. Na malaria. You need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya see am. Take am.
1: Hey, thank you, Oga Luta. I don't dey can't pay.
2: Luta, brand of Artemeta and Lumifantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
3: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
4: Nínú akitiyan àti sàrídájú pé gbogbo àwọn ìwé wẹrẹ wa ló ní sójà ara tó ń dènà àjàkálẹ̀ àrùn lára àti kí gbogbo àwọn ìwé wẹrẹ tí ò tí gba omi abẹ́rẹ́ àjẹsára tó ń dènà àìsàn rọmọ lápá rọmọ lẹ́sẹ̀ tẹ́lẹ̀ nínú àwọn èyí tó ti wáyé ré kọjá lọ lọ́dún yìí káwọn náà lè rí ìgbà níjọba àti àwọn alájọṣepọ̀ ẹ̀ ṣe àgbékalẹ̀ ètò abẹ́rẹ́ àjẹsára tó ń dènà àìsàn pólíò míì lákọ̀tun èyí tí ó wáyé láàrin ọjọ́ sátidé ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n sọ́jọ́ ìṣẹ́gun ọgbọ̀n ọjọ́ oṣù kẹfà ọdún 2026 láwọn agbègbè kọ̀ọ̀kan tá a sàládà yẹn rí ètò abẹ́rẹ́ àjẹsára yìí wà fáwọn ọmọ òòjọ́ sọmọ ọdún márùn-ún omi abẹ́rẹ́ àjẹsára tó ń dènà àìsàn rọmọ lápá rọmọ lẹ́sẹ̀ pólíò méjì ni wọ́n mọ kọ́ sí àwọn ọmọ lẹ́nu láì nà ní bóyá irú ọmọ bẹ́ẹ̀ ti gbà rí rí dájú pé gbogbo àwọn ọmọ yín ló gba abẹ́rẹ́ àjẹsára yìí ọ̀fẹ́ ni kò béwu dé kìí pọ̀ jù fàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí ẹ̀rọ 08160096735 àti 08000066111 àjọ elétò ìlera alábọ́dé ìpínlẹ̀ Kwara pẹ̀lú àjọṣepọ̀ àjọ UNICEF lolùkéde.
5: Tóhò ẹ kábọ̀ padà sórí ètò yìí ètò wa ètò ẹ bá wa dá sí nìkan ìdámọ̀rẹ́ tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara lójoojúmọ́ ìdáná rẹ́bù dìde Asọ́nibárẹ́ wọ́n fi ìgbà kan jẹ́ alága ìgbìmọ̀ afúnṣọ́ ìjọba ìbílẹ̀ ìfẹ́lódún ní ìpínlẹ̀ Kwara fìgbà kan náà jẹ́ alága agánrí ní ìpínlẹ̀ Yàlẹ́ ẹ bá wa dá sí báyìí. Ẹ kojúmọ̀ orúkọ yín.
6: Tomi aki olofe
5: ki kama kama yemu kama kama
6: keri sebo olofe yari bisi ba gbogbo awon gi fiti awon na ni won je ogun dari kita ma pe epc o ma di ko mi o bi tan in ta se bi dun gan olofe yari pa o dabo
5: won ni epc kule kwara pa won ni epc kule kwara
7: kan dakun
5: Adémọlá láti ga òṣìbí alágbàdo wọn ni ká ní ẹ̀sìn dẹ́nu ìjọba yìí ni wípé àkúdé ìjọba yìí pé ẹni máa sọ́bà ẹni máa rí.
7: Gẹ́gẹ́ bí èròǹgbà ti tiẹ̀ gbogbo àwọn tó mọ̀ mí wọ́n mọ̀ pé ní nǹkan tí ń bá rí máa sọ.
5: Ẹ kojúmọ̀.
8: Ẹ
5: kojúmọ̀.
8: Ọlọ́run ní kan ta ní Mọ̀lá láti Ìtakùdímọ́. Mo kí àlejò wa àwọn àgbàlagbà ní tó bá ṣe tó dunni lánàá. O le se to dun mani lola nigba te si wa nta esi papa ajiro ta esi yi omo Kwara gan pa ma ngba won o si ni yodun te le o ni teyin na ri gbogbo to se to dun mani ngba won gbogbo lo so to dun ni si e ma fara Daniel ni eni ta gba e ko papa fi na yale ni in be raja fun yawo bo party governor fi na wa kan gba won na fi ni eyin na ni se ni jo to ile ma fara ma olohun te wa ju
7: baba ko dun mi
5: won ni ti IC pe illegal na e ta fani legality
7: constitution lapa kan o faramo ti IC ti o ba pe constitution faramo lapa kan ko le bo aye then secondly baba to soro tan ko dun mi o te ba gbo mi dada mo ni nkan ti o dun mi ni wi pe nigba ti o ri be mo o ye ki won so fun mi pe ah kini o ni bo si mo elekeji ni pe ko ye ko wa se pe ni won wa wa bi mi o se ni a je nkan kan mo ni inu oselu awon kan won yen ni grievances mi o oro chama mo
9: hello e karo
5: e kojuno
9: e ku eto diamond fm ni baje lo
5: oruko yin
9: oruko mi ni ambassador mami mariam lati akala
5: mi
9: ko ki alejo ti egbe wa olohun ni dala kai won seri temi o ko so de si fi kun oro to wa nle yi oro to wa nle yi abe malam abdurahman abrasad kan si amojuto nkan tin sele yi torí pé kí ni àwọn g15 yìí wọn tọmọdé olóṣèlú wọn ẹ̀dẹ̀ kéré nínú ayé ní táwọn tó bá sọ jáde lónìí ni àwọn tó tẹ̀lé wọn lákọlò tọ́dàkù torí ọlọ́run àmọ́ ò fẹ́ kí ẹgbẹ́ apc kọ́ padà sẹ́yìn mú tọ́dàkù torí ọlọ́run tó bá wá wà nǹkan ṣe sí Ọlọrun nikan lo ku si won lowo bayi.
5: Eni yi awon foruko won si maka. Won ni eje alaga funso ti ti ase ni fe lo nte je ngba na.
7: Yeah.
5: Won ni be leyin osu die won tun fi je alaga ye alaga agan.
7: Yeah.
5: Won ni eje leyin lati owo omo ba Sunday Fagbemi. Won ni nigba na ni pele kwa alaga pele kwa ni alaga alaga kanso ni pele kwa nigba yen nagbara julo. Won ni fun gba kokko eje fun kan bi osu meta le. Won ni nisin ba je pe leyin odun kan te ko nipo e wa bonu si gomina pe eje nkan lola Sunday Fagbemi lola gomina to se ni pele kwa ra ri leyin odun kan e tun bu gomina bayi.
7: Hello ko si ebu ni noro ti mo so ko si ye nkan ti yin o ba so ka ma ti si lenu alaye iriri mi ati position mi oni mo se alaye ti o de mu ebu wa mi o si le bu gomina mi o si ni bu so eyin ayan wa egbo oro yin wa daada
5: ni ekojumo
9: ekojumo
5: emu oruko yin
9: won mi se ri ka fun mi lati ani
5: Agbemi
9: ma. Ibi na fe ro gomina ni kan ba won baba yi se. Won se pati. Oro lo se ni ti ri ni igba to ni ri be mo wo pe won na ni won jo so mo binu dan laji pa se kan binu dan laji. Ani pe kan jojo ko soro pe to. Igbo ta laji aju mo eni ta fa kale ni ekun mi eyin eyan mi. O ti tan. Mo ba je fun gbogbo wa lana.
5: A se gan. Ni WhatsApp wa Olatunji Kayode awon ni alejo wa loni. Won ni egbe seyan ni keni looto ese jomo gbe tooto won ni ki APC gbo nkan te nso ati G15 ipe tan ba se leyi pe PDP yo fe yin wa jale ni odun ton bo ka gbe o kan ka wa lo sile e ko du pe pe lo keyan ko jumo
10: hello
5: e ko jumo
10: so on ko ti mi ni dan baladan lati ju e ko tag mi
5: kan wa kan mi mu
10: e da bo oga do zoro ya ki won gan o tun la dai ama tele ze gun oro ni pe wale lama da da wan tele the governor ni tele ni why ta wa no wa se ki mo pe fe na wale lama why se follow re ke tele eni tin tele wale lama da o gba follow na o gba follow o si gba pe eni ya saju ni ni ti ba lo follow de o wa pe to to de ba pe ni nkan mi le ni o ye tele tele wale lama
5: a fe si bere yin honorable
7: yeah
5: ju ka ka ma lo sile kan fi
7: yeah en si on baba
5: mo ni suma re ntele e ke tele won bayi na won ti gba fun gomina nti won
7: pelu ogo lodo olohun ni ojo ori mi ro pe wale sulaiman ju mi lo governorship to wa ni interest mo ni so ko wa tumo si pe gbogbo ti wale sulaiman ba nse leyin gba yen oni mo gbodo ma se pelu e lati gba ti o de ti ri governorship definitely then even to ba lo n tele governor nsin so pe wa sibi kan joko pe ni to eyin yan mi o nkan ti o tun ku ta ma se leleyi o
5: won ape yin
7: ato so se eni ti o ti o pe wa lati so fun wa se ma kan mo wa lo ahegboro lati mo afi act no and beyond that I can't do that
5: sugbon se ju kan pe se ro pe PDP bayi APC bayi ni pele Kwara Onabayo si wa
7: yes Onabayo to wa fun APC o ni pe ki gomina ko pe awon ti won ni ehonu won ki won jo joko lati dialogue ki won se agree lori ona abayo to wa fun APC ni
5: tale aloni lori eto e ba wa da se alejo mi ni honorable Jide Aso ni bare won fi gba kan je alaga igbimo afunse gbeselu agbegbe afunso ni joba ibile ferodo ni ipinle Kwara bere we fun baka na je alaga egbe agan ni ipinle Kwara to tawo Adeyemi ni oroko mi ko di ola fun akotun eto ebawa dasini kan damu 3.7 to ayin lo ni ipinle Kwara o dabo
11: ni gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: lọ́nà mi tó le gbà fi kọ ọbẹ lọ́hun ńbẹ gan ló ti láti yọrí ńbẹ làbá yọrí ó ti jáde wá àdúrà lọ tẹra mọ má ṣàdúrà má ṣe sàárà ni pọnba ti ń ṣe tó ń fi ọlọ́hun ó ṣe tọ́lọ́hun kì í ṣe kà ó sì ní ẹpẹ mi wọn da yín lóhun ó ti wí gbogbo ẹ náà lówí kì í sì sọba tí sọrọ tí ì ṣe bẹẹ ìwọ lọ wà yẹra rẹ o ìwọ lọ ọmọ bẹ ni afẹ́wọ̀ islam wà á ma ṣàkùwà ilà gẹ́yìrì lọ́hì wà á ma ṣàkùwà ilà gẹ́yìrì lọ́hì àmọ́ ká wá kíbò sí lọ́ọ̀dọ̀ bùnmí tí ì sọ̀dọ̀ ọlọ́run ká wá gbé bùkátà lọ́ọ̀dọ̀ ẹlòmíì tí ì sọ̀dọ̀ ọlọ́run
1: lọ́dọ̀ ọ̀lẹ́
0: lọ́dọ̀ ọ̀lẹ́ ọ̀wá gbé pátá lọ́ọ̀dọ̀ ẹ̀
1: alágbára ló lè gbé bùkátà yẹn
0: alágbára ló yẹ kó owó bùkátà yẹn wá kébi ọlọ́run yanjú ẹ̀
1: ọba ti wá kó lọ́dọ̀ bẹ̀ ọba ti kó lọ́ bùnmí ọ̀dọ̀ ọ̀lẹ́ ló gbé lọ́hùn
0: ọ̀dọ̀ ọ̀lẹ́ ló gbé lọ́hùn kò lè yanjú o àfààní a bó o ti gbé lọ́dọ̀ ọ̀lẹ́ o ni ta'abun ala ta'abin ìdààmú lórí ìdààmú ló tún di mẹ́rù ẹni tí o lè ṣe nǹkan tó wá kó nǹkan lọ́ba
1: tiẹ̀ náà yanjú
0: gbogbo ẹ̀yin dẹ́gun bá wa ní dáhámọ́dé 8.7 ọ̀dọ̀ wọ̀ yín ẹ kọ́rọ̀ yín lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ wa láàárọ̀ yín nù ẹ kó tí ń ṣe yín tọ́ ọlọ́run lọ ẹ kó dààmú yín tọ́ ọlọ́run lọ ọba tó sọ̀rọ̀ ni oníbẹ̀ bá ti kó wa èmi ọlọ́run yanjú ẹ àmọ́ wo ni ẹ̀yin náà kọ́kọ́ dá sí mi ọlọ́run.
1: Dátọ́sà alẹ́ nàbùnáyà Ádámù
0: Hàdà.

0: Ọlọ́run kan tún ń tún ń kú lóare.
1: Allahu yaqdabu in tarakta su'alahu wa bunya adama hayna yus'alu yaqdabu.
2: Allahu yaqdabu.
0: Ọlọ́run kan ọmọ ti ma binu. Ọlọ́run kan ọmọ ti agbaye. Ami gba ti ma binu Ọlọ́run ni o so fun wa.
2: Wa bunya.
1: Ọlọ́run ti gba t'Ọlọ́run mo bi.
0: Ah, fi si ni.
1: Abani je so fun Ọlọ́run mo gba t'Ọlọ́run o ba nbinu. Allahu yaqdabu. Ọlọ́run a ma binu. Tarakta su'alahu baba file to bere nkan kan lowe oka yi lata onde nle on pe kini score ball lo kokoro ranti o bere nkan kan
2: Allahu yaqdabu tarakta su'alahu
0: baba bere kan lowe le
1: mo yo binu orale nkole o wa koja nbe ah upload na lo ti era ni won wa ga mo sagbe awon salasi
0: emi lo won wora
1: e won wora Ọlọ́run yìí ń bínú.
2: Allahu yaqdabu.
1: Ọlọ́run a máa bínú.
2: Tarakta su'alahu.
1: Bọ́ bá ti fi ọlẹ̀ tó béèrè kẹ̀kẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ọba tó kọ́ wa ó tún wá kọ́ wa síra ara rẹ̀. Ẹ wọ bá dáadáa. Fa iza farakta fanzur.
0: Wa ila rabbika farghab.
1: Ẹ wo nǹkan. Ọ̀gá wo ni ọ̀sọ̀ bí titi rowó fọmọ sẹ́?
0: Ah, a ní ọ̀nà tí ń gbà ni a ní ọgbà bẹ́ẹ̀.
1: Kò ní sọ.
0: Nkò ní sọ.
1: Èèyàn lọ jí góòlù wa. Ṣé yàrá sọ fọmọ ọsẹ rẹ pé bí tó kùtì.
0: Ẹ wá wo Ọlọ́run nítorí fi lè rí sí ọ̀dọ̀ mi ni ẹ
1: máa bọ̀. Ọ̀dọ̀ mi ni ẹ máa bọ̀. Allahu yaqdabu in tarakta su'alahu wa bunya adama hayna yus'alu yaqdabu.
2: Allahu yaqdabu in
1: Ọlọ́run a máa bínú.
2: Tarakta su'alahu.
1: Olùwà máa ṣẹ́kù ayélujára gẹ́gẹ́rì lọ́hìn táàbù náà là táàbù.
0: Léyìn rí jẹ́ ń rí mu kìí sì ṣe ni Ọlọ́run kò sí t'Ọlọ́run ìwọ wa fẹ́ wọ́tọ̀ ebi ọ̀padà pọ̀jọ payẹ́ pọ̀ ni.
1: Yányán tí ọ̀pá yín kú. Ọlọ́run ni ọwọ́ tiẹ̀ tọ́ lọ ìdààmú lórí ìdààmú ni kò gbọ́rọ̀ rẹ tọ́ lọ mi ti sọ Ọlọ́run lọ. Ọlọ́run gbogbo ẹyin yàwá tẹ́ nbẹ́ nlé ẹ dákun ẹ gbọrọ yìí tọlọhun lọ.
0: Látàsí àlànà bùnáyà ádámà.
1: Látàsí àlànà.
0: Ẹ ti yẹjú ta kọkọ wa kò.
1: Bùnáyà ádámà hajatan.
2: Látàsí àlànà.

0: bí
1: ọ̀rọ̀ kí ọba wà lẹ́yìn àgbà
0: mi aláàbí
1: àwọn tó bí wọn lọ́nà kẹ wọn afáwọ aslam
0: ọlọ́wọ́ pẹ̀lú yín
1: ẹnikẹ́hún tí wọ́n bá tẹ̀lé ń tọ́ bá gé
0: kọ̀ gbọ́ ètò wa nù
1: afáwọ ẹwà aslam sínú lè ábìdínà
0: ọlọ́wọ́ pẹ̀lú yín o
1: àtẹnikẹ́hún tí wọ́n bá tẹ̀lé ń tọ́ bá gé
0: kò kú èrí etí rẹ̀ nù
1: afáwọ aslam ẹni tó kéwú náà ṣe ń wá ń pa irọ́ ó sì ma kéwú lárúbáwá yọ lẹ́nu rẹ̀ gàràgà
0: kọ̀mọ́ kọ̀mọ́ kọ̀mọ́ kọ̀mọ́.

Bẹ́ẹ̀ni ẹjẹ́ a máa kíra wa pé ẹ̀ka sàn-án ní gbogbo ìtẹ̀tẹ̀láyọ̀ láǹfààní àti máa darapọ̀ mọ́ ìkànnì Diamond 88.7 FM nílùú ti Ìlọrin. Akinyin bó lójoojọ́ lọ́dọ̀ tìyín àti ní Abẹ́hùn yóò máa dára sí ni lágbára Ọlọ́run ojoojọ́ yóò máa bá wa rẹ́ kò ní bá wa sọ̀tá lógo ti Lédùà. Akinyin ò lẹ́ẹ̀kan sí i níbẹ̀ pé ẹ kú kalẹ̀ ẹ káàbọ̀ sórí wákàtí ìtẹ̀síwájú ìpínlẹ̀ Kwara táwọn sí Kwara Progressive Hour eléyìí tí ètò ọ̀hún ti àjọ máa tukọ̀ rẹ̀ pẹ̀lú aṣojú pàápàá jùlọ ti ẹni tí ó máa ṣojú fún ẹgbẹ́ tá a wú yìí ẹgbẹ́ Kwara Progressive Hour àti ètò ọ̀hún ẹyin táwa ni aṣojú tí ó máa ṣojú fún ètò lẹ́ni lẹ́ẹ̀kan sí mo kí yín ẹ̀ǹlẹ́ bẹ̀ kú kalẹ̀. Àmọ́ ṣáájú ohun gbogbo lórí ètò yìí lónìí ẹ má gbàgbé o bá wa ṣe máa sọ níbẹ̀rẹ̀ ètò pé gbogbo ohun tí àlejò wa bá sọ lórí ètò yìí ìwòye tí wọn àti ọ̀nà táwọn gbà wọnú àtẹgbẹ́ òṣèlú àti ẹgbẹ́ táwọn bá ń ṣe bó ṣe rí náà kò ní kankan ṣe pẹ̀lú àtọ́kùn ètò àti ìkànnì Diamond 88.7 FM nílùú ti Ìlọrin. Ìdí rèé tá a fi ń kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ̀ǹlẹ́ bẹ̀hùn lónìí ara wọn kan táàjọ mọ́ wò náà ni ìpínlẹ̀ Kwara táwà yìí torí pé tẹnitẹni tìkísà báyìí náà ta tán ìpínlẹ̀ Kwara lónìí àti lọ́la báwo ló ṣe rí báwo ló ṣe wà kí làwọn kan tá a mọ retí tá a bá ń sọ nípa ìpínlẹ̀ Kwara lónìí ìpínlẹ̀ Kwara lọ́la gbogbo wọ̀nyí àti àwọn ọ̀rọ̀ míì tó bá rọ̀ mọ́ òun náà láàjọ máa wò ṣùgbọ́n ẹ má gbàgbé pé tá a bá ń sọ nípa ìpínlẹ̀ Kwara lónìí àbí lọ́la a nígbàgbé àtẹ̀yìn torí pé bá àbá mi ibi tá a ti ń bọ̀ tá a mọ ibi tá a dé ó ṣe ṣe ká mọ̀ ibi tá a ń lọ ìdí rèé tá a fi pé ìpínlẹ̀ Kwara lónìí lọ́la ṣùgbọ́n síbẹ̀ náà ibi tá a ti ń bọ̀ náà ó ṣe pàtàkì ìyẹn gangan ni ìpilẹ̀ṣẹ̀ tó jẹ́ pé a fi mọ̀ pé ibi tá a ti ń bọ̀ rèé ibi tá a dé dórí ibi tá a wá ń lọ gan lọ́la nípínlẹ̀ Kwara òun leléyìí tí gbogbo ẹ̀ tájọ máa fojú wò lórí ètò fún tòní bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ ní ṣiṣẹ́ ń tẹ̀lé òun náà láàjẹ́ kí ẹ máa mọ̀ ní ṣiṣẹ́ ń tẹ̀lé ní ibi tá a wà yìí. Akinyin ò gbogbo ẹ̀yìn aráalé tẹ̀ ń gbọ́ wa lẹ́ẹ̀kan sí lórí ètò tá a pè ní ìyẹn Kwara Progressive Hour wákàtí ìtẹ̀síwájú ti Kwara náà léyìí ló dá lé lórí. Ẹ jẹ́ àmọ́ kí Comrade Káyọ̀dé Ògúnlọ́wọ̀ káàbọ̀ tí wọ́n jẹ́ aṣojú fún ẹgbẹ́ yìí lónìí lórí ètò ọ̀hún ẹ má gbàgbé o kó tó di pé wọ́n ti ẹ̀kẹ́ yẹn ara lé bí mo ṣe ń bàbọ̀ ni pé ìpínlẹ̀ Kwara lónìí lọ́la bàbá sọ lónìí lọ́la náà ó yẹ ká tún sọ bọ́lá tí ń bọ̀ bọ́lá dídún ibo gan là ń lọ nípínlẹ̀ Kwara kí làwọn kan tá a mọ̀ retí lónìí tó yẹ ká mọ̀ retí ǹjẹ́ àti rí kí làwọn mọ̀ retí lọ́la ìgbà wo ni ká mọ̀ retí ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà lájọ wọn fojú wò lórí ètò lẹ́ẹ̀kan sí mo kí yín ẹ̀yin ara lé pé ẹ kú kalẹ̀ ní Abẹ́hùn Ọlárẹ̀wájú Ògúnníyọ̀pá ìbìtì ló kọ tèmi mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ̀ńlẹ́ńbẹ̀hùn ẹ kú kalẹ̀.

0: wà lóde bẹ́ẹ̀.
1: Mi ò lè sọ pé 100%. Ìdí tí mi sọ pé 100% ni pé ta bá débi ọ̀rọ̀ insecurity. Àwọn kan a sọ pé ìjọba ó kù díẹ̀ káàtó nípa ọ̀rọ̀ insecurity.
0: Pé kò tí ì mọ 100% níbẹ̀.
1: Wọ́n tí ì ṣètò. Wọ́n lè mọ gbìyànjú. Ọ̀rọ̀ insecurity lóòótọ́ ọ̀rọ̀ Nàìjíríà ni.
0: Kì í sọ̀rọ̀ ìpínlẹ̀ Kwara nìkan.
1: Ìṣèlú Kwara. Kódà ní Ọ̀yọ́ State tó ṣe pé ẹgbẹ́ alátakò PDP ló ń ṣèjọba ní Ọ̀yọ́ State. Insecurity ń dààmú wọn. Kò sẹ́ni tó lè fi insecurity yan gan àbí campaign pé táwa bá débẹ̀ kò ní sí insecurity. PDP gan lọ́yọ́ State ti ń fẹ́ sí insecurity. So a lè sọ pé ọ̀rọ̀ insecurity problem kan. Àmọ́ ibi tá a ti fọ́ ti gómìnà ni pé ó yẹ kán wà proactive.
0: Ìgbésẹ̀ wọn kó
1: gbókan jù báyìí lọ. Tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ ẹ ti láfojúsùn pé kí nǹkan mọ́ tún lè padà ṣẹlẹ̀ o. Ẹ ti ní àwọn nǹkan tẹ́ ẹ gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ètò tí òfin ní jẹ́ kí nǹkan ṣẹlẹ̀. Àmọ́ ìjọba wọn tètè já kára mọ́ ọ̀rọ̀ ààbò. Àmọ́ nísìn ó dàbí pé wọ́n ti tara wọn ní
0: wọ́n ti tají.
1: Wọ́n ti ń ṣe tó yẹ kán ṣe lásìkò. Ẹ rí i pé ọ̀rọ̀ insecurity ti ń di omi ìgbàgbé nípínlẹ̀ Kwara. Mo ti ń di pé tí a dúpẹ́ fọlọ́run.
0: Àti ẹ̀dúpẹ́ àwọn tí wọ́n ní wọ́n jí kó ní
1: wòrónú.
0: Ara àdúpẹ́ ìròyìn tá a gbọ́ ni pé tọ̀wọ́n ti yọ̀ǹda wọn.
1: Bẹ́ẹ̀ni ara àwọn ìgbésẹ̀ ìjọba tíjọba ṣe náà ni. Kì í ṣe yẹn nìkan gan. Mo ṣe ń sọ fún yín gan àwọn battalion barracks mẹ́fà ni wọ́n fún wa nípínlẹ̀ Kwara.
0: Láwọn báríkì
1: àwọn ológun. Ìkan bẹ tán ti àpúfù tó wà ní Òmù Àná. Ìkan wà tán ti àpúfù ti ń bẹ nílẹ̀ Mọ̀nà. Dẹ̀ méjì ti wà ní Kwara North tí wọ́n ti búra láti ṣe pé wọ́n bẹ̀rẹ̀. Àwọn èèyàn ni ó dàbí ìgbà tó ṣe pé tí nǹkan insecurity bá ti ṣẹlẹ̀ ní agbègbè ibẹ̀ yẹn. Iṣẹ́ táwọn ẹsẹ̀ máa wá sọ pé àwọn ń bọ̀ wá sí Ìlọrin àbí máa pè wọ́n ní Sóbí kan tó débẹ̀ káwọn tán tó sọ iṣẹ́. Wọ́n ti wà lárọ̀ọ́wọ́tó. Tó ṣe pé tí nǹkan bá ṣẹlẹ̀ àwọn tán ní kò tètè dáhùn sí. So ara àwọn ìgbésẹ̀ táwọn ìjọba ń gbé lẹ́yìn nìyẹn. Àmọ́ tó a lè sọ pé ọ̀bẹ gé ọmọ lọ́wọ́ ti ṣe tí ó ṣe. Kí ọ̀bẹ mọ́ tó gé ọmọ lọ́wọ́ ò ní nǹkan tí
0: a mọ̀ sáré.
1: So lórí ọ̀rọ̀ insecurity mi ò lè sọ pé
0: 100%.
1: So ṣe pé gbogbo ẹ̀ náà ń tí ń jẹ́ òṣèlú àti ìṣèlú àti security àti health àtàgbík àti gbogbo nǹkan náà là á kó papọ̀. Àmọ́ lórí ọ̀rọ̀ insecurity wọn ṣètò bó ṣe yẹ kán ṣe.
0: Comrade, àwọn kan tí wọ́n bá sọ àwíjàre àwọn olóṣèlú alátakò tẹ̀ ń wí. Wọ́n máa ń lo ètò ẹ̀kọ́ bí àpẹẹrẹ wọn ní àwọ àwọn ilé ẹ̀kọ́ gíga ó ti pọ̀ sí ju báwọn ṣe filẹ̀ lọ iwá ní ẹ̀yìn ni. Dẹ àwọn kan n tí wọ́n tún fi ọ̀rọ̀ tí wọ́n ṣègbè ni pé owó tí ń wọ Kwara lásìkò yá owó tó pọ̀ ni kì í ṣe Kwara nìkan pé owó tí àwọn gómìnà ń gbà lásìkò yá owó yẹn pọ̀ gan o lẹ́yìn ìṣèjọba tò ní o nílànà ìṣèjọba o pé ṣùgbọ́n iṣẹ́ tí ó yẹ kówó yìí ṣe àwọn ò rí nínú ọ̀rọ̀ yín ẹ̀sìn pé wọ́n ti sọnà wọ́n ṣe wá wọ́n ṣe omi wọ́n ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ sọ pé àwọn ò rí ṣé ká wò pé ọ̀rọ̀ òṣèlú ni.
1: Adọ́kù bó ti rí gẹlẹ́ lẹ́sẹ̀ ọ̀rọ̀ òṣèlú gbogbo ti ń ṣẹlẹ̀. Ṣé rí lóòótọ́ adúpẹ́ pé owó tí ń wọlé wá sípínlẹ̀ Kwara ó gbé pẹ́ẹ́lí ju tàtẹ̀yìnwá lọ. Ẹ ó rí pé pẹ̀lú gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara náà lónìí náà owó tí wọ́n ń gbà tíjọba ń gbà tán fi ń ṣe ètò àkànṣe iṣẹ́ ó tún yàtọ̀ náà sí ti tàtẹ̀yìnwá.
0: Ó yàtọ̀ kò jọra wọn.
1: Ká sọ wípé tẹ́ ẹ bá fẹ́ ṣe bíríjì ní ayé ìgbà kan ká sọ pé bóyá bíi bílíọ̀nù kan lẹ fi ṣe láyé tàtẹ̀yìnwá. Nísìnyí tẹ́ ẹ bá ṣe bíríjì nísìn ẹ mọ̀ sọ pé ń sọ̀rọ̀ bóyá bíi 5 billion.
0: Ọ̀rọ̀ dọ́là kan.
1: ọ̀rọ̀ dọ́là nù ọ̀rọ̀ owó wa àti ọ̀rọ̀ ajé wa generally. So a lè fi ìyẹn jọ́ọ̀jì lóòótọ́ a lè sọ pé ìjọba pẹ̀lú nǹkan tán ń ṣe àti ìrí tó gẹ́gẹ́ bí aráàlú àmọ́ béèrè sí náà ni. Àmọ́ ṣé wàá rí ta bá sọ pé a ríṣẹ́ ìjọba kì í ṣe bí àwọn tán wà ní Kwara Central tán wà ní àárín gbùngbùn. Kò sí
0: nínú ẹ̀ka mẹ́ta ìjọba.
1: Bẹ́ẹ̀ nínú ẹ̀ka mẹ́ta tán pín Kwara sí. Àwọn tí wá àwa tá a wà ní Kwara Central kò sí àdúgbò kan àbí kò síbì kan tíṣẹ́ ìjọba ò ti ní mọ́ lọ nípínlẹ̀
0: Kwara tí wọ́n
1: ti rọ́wọ́ ìjọba kì í sàwọn bí àwa tá ṣe àwa tá àwọn tán lè mọ complain tínú mi tí yóò tẹ̀mí tí tán lè mọ sọ pé àwọn ò tí rọ́wọ́ ìjọba bí àwọn tán ń bẹ ní Kwara North tán wà ní ṣe erékùṣù lápè ní àbíbò
0: àríwá.
1: Àríwá àwọn ìyẹn torí tẹ bá lọ sọ́dọ̀ wọn kò lè kódà àánú yóò ṣe wọn pé ṣé àwọn kan náà sì náà ń gbé ibi ṣé àwọn tán sì ń gbé bí yìí ṣé wọn sì níjọba
0: ni side Kwara North
1: lọ́nà àríwá lọ́hun rí tí ń jẹ́ mùdùmùdù ìjọba
0: wọn ò rí rárá àbí kò
1: tó kò jẹ́ pé wọn rí rárá àmọ́ kò tó bí n tí ń ṣẹlẹ̀ ní central bẹ́ẹ̀ dẹ̀ náà ní Kwara South kò ṣe pé àrí ní Kwara South bọ̀ kò tó so gẹ́gẹ́ bí ìjọba wọn mọ̀ gbìyànjú àwa ara náà mọ̀ béèrè sí ni a dúpẹ́ pé bẹ́ẹ̀ ni owó tá à ń gbà lásìkò yìí ó yàtọ̀ sinta ngba ama ta nfowo se na lasiko yi o ti gbowo lori o si ti yato
0: pe nkan na ti won lasiko ju tateyin wa lo
1: so boro se te ba tun wa wo elekeji ni pe ijoba yi lati gba kan ti de seri ni Kwara State he di pe laye gba kan na ta campaign osise ijoba ni la mo fin campaign pe laye osise ijoba tana won san wo fa won osise won san igbadun aye igbadun fa won osise won se gba won sawo he di pe laye isin gbogbo orun kan tin jo be o si mo ni gba ta ni ninu ijoba ta wa yi ijoba ta wa nbe lo de oni o clear pensioner ti awon ana je kale lati 2011 titi 2017
0: nibi ti won tin sanwo yen bo
1: ni ta tin sanwo yen bo ara awon owo ara awon gbese ti won fi owo idina nu awon subeb asubeb won fi on blacklist Kwara State latara ipe awon ijoba na gbe owo subeb gba oko bomi lo ti won gba anfani subeb ngba ti ijoba ide o na lo su owo isan latara awon case ta nso nbe ni court lo ba se so yo
0: ti mo fe so na nu pe se soro to wa
1: o na lo wa ni ijoba yo le roro pe
0: amenu ku me
1: ben so ara awon nkan koto ti joba na ti gbe kale ti joba to ni dinan nu so te ba so pe joba na ngbowo to po ara tan fi owo idi tan ba kokko di gbe koto kan to di pese to ba mo di tita bo se ri ni so opolopo awon kan wa ti joba igbese tan rosan ti joba na ti je kale gbogbo e inu owo ina lo wa
0: awon kan ni joba to ni na a gbo pe an yawo pe gbogbo joba na ni ma yawo se ki se pe pelu bo se ndi owo yi na pe ayi mi tun yo le na
1: se atokun ara kan ti mo tun fe so fun yin gangan na le to yin gangan tun na mi leti e ri pe isowo yawo gan ni joba ko se gbogbo ke soro Kwara State gan generally o ti lole
0: pe ba won joba se yawo
1: latẹyin wa e ri pe gbese ti job ko Kwara ti je laye gba kan o yato si gbese ta nje nisi ijoba ta si wa nisi na gbogbo gbese tan banlet ara nu owo ina ni wo ti san because te ba je ta ba je gbese ta ba rowo san bo la se lanfani ati gba mi amo e ri pa won government gangan na fenu ara won so lodo president lodo are pe awon dupe koda gbogbo awon state gan awon ofi be de bank lati yawo mo tori pe kini ijoba si waju fun won lowo daada lati pe kini ko ni sinu pe so pe en yawo le fi rele se ko se pe so pe en yawo le fi rowo osuse san ko se pe so pe en yawo le fi ri owo to kere ju awon osise san so awon owo ti won ya yi won yo ninu allocation o
0: owo ipe lososo ba de
1: owo suwo Kwara State ti je gbese o lati aye ijoba na na ti je kale to wo iba si ti nde na inu owo ina ni wo ti yo so ta ba ni ka ma foju wo oro oselu ta ba ni fi teya meya ta ba so so to ijoba to de oni gbeyanju
0: eyin ri pe o ye ka lu won logo enu ka yin won
1: o de ko gbon eni kan kodan awon eyan kan mo soro won ni ti joba ba san owo osu abi to ba san gba ke se achievement achievement ni se ba won kan lo wa nbe lana ti won sanwo teyan ba wa wa nbe loni to ba san owo ye ka ki
0: pe eyin ri pe achievement ni keyin o sanwo osu
1: to mo tin ba je baale ti mo bimo ti mo sanwo ile iwe awon mo mi ko se to buku tan awon mi ba du pe daddy thank you for paying our school fees
0: pe lo to ojuse re ni
1: ojuse mi ni amo tan awon mo ba dupe lowo mi tin ba ni to mi lowo lowo e lo mo kose o se ni to mu mi ojuse mi na ni amo e je ka yin pe ijoba tana to se pa awon rowo osusan won ri promotion se won rowo pensioner se toni wa debe ti toni na o ba se amo bu amo complain na ni amo toni te wa gbiyanju o se won se gbogbo florida se ni so pe won se
0: ọpọlọpọ àwọn àríwísí táwọn tàná náà ó máa sọ ni pé à ṣe bẹ́ẹ̀ mọ̀ pé recess wà láyé ìgbà 10 week recess wà gbogbo ẹ̀ ní pariwo ńgbà náà pé kò sówó owó tí ń wá ó já wálẹ̀ owó tí ń wá kò tó nǹkan mọ́ ìwà ní ẹ̀yìn ṣùgbọ́n nísìnyí owó ti pọ̀ pé à lè fi wúra wọn náà.
1: nísìnyí náà owó ti pọ̀ ṣé nísìnyí ṣé iye tí dọ́là wà láyé ìgbà yẹn ló wà nísìnyí ṣé iye táà ń ra sìmẹ́ǹtì lánàá là ń ra lónìí
0: to ba soro
1: e je ka wo ka gbe yewu lo to owo po se ri kini kan wa tan ninu awa ta ko ta pe ta ko ta se economics ni university kini kan wa tan mo pe ni mirage ninu economics ikan mi ten wo popo ten wo popo ngba te ba tutan te ba ti e ba nti e ba wo ti anfani ti kini e lo ipe gan e pe ko si kankan be e ri pe ko si kankan be so abudo wo pe ta ba ni jebi ara wa se joba oni se gbogbo owo ti won gba yi se won gbe gboko bumi lo bi tanan ni abi won fi nse nkan abo ni kankan ko si nkan to buruku ju ta ba pe joba oni pe to commissioner of finance abi commissioner for information e wa se to be se nawo ara won kan ti joba na nse ti joba oni se temi o temi na tun lodi sinu ijoba na koda bo se pe 1 billion na na ba gba losu lana won salaye re
0: fun je kara lu mo
1: nita na ara won kan ti awon toni won se be
0: pe eyin eyin o lo pelu yen
1: emi o lo pelu yen ara won kan tun 40 toni sinu e ri pe mo balance won tin ba tun ri kan mi to lana awon ta na se bayi
0: eleyi dada ni
1: o da ki ijoba mo je ka ara ilu mo mo bi ti oro ito owo won to wole fun won ati bi tan na si
0: ye ti won wole ye ti won na ye to seku
1: o ye ki ijoba mo se ara nkan to da fun ijoba tita na tito yin na ba le mo se ko ba je ki ara won kan ti oro ba 100% amo lo to ko se to di 100%
0: ara won ti won mo won so ariwu si pa pa julo lati segbe leyin ijoba to wole ni pe eyin se ninu ka won kan mo so ke mo ri nse ta won fi nse ati ka won mo so ka won mo ke mo ri se ta won fi se wo lo wa danu mejeji
1: o ye kan mo so atokun o ye kan mo so because yoruba ni bo rinu mi bo rowo mi bo
0: rinu mi
1: o ye kan mo so gbogbo question te n bere yi ko e ni le mo bere to ba se pe eyin go ti mo
0: bayi ni o
1: won se won se bayi won se jack meeting won pe press ye bayi lo wole o asan wo sise bayi o asan bayi ye bayi lo ku o akoyawo na npe ninu ijoba ko sin to load si o da ti di mba ri awon to wa ni ijoba lo ni tin ba ri won la ibi te ku si ara bi te ku si ni
0: ayirin ko ri mo mi ara bi te wa ku si ni to ti mi
1: o ye kan mo se lo so osu ti commissioner for finance ati commissioner for education and communication ti won jo du papo ba ti won salaye bi owo se wole amọ to amọ gbogbo e gbogbo e ko si bi ko la bi be bi beji to jora won iwa won le jora won
0: wa le jora wa tori face wa no jora wa
1: be ni ara won kan ti se to wa ri ara won kan ti mo tun wa ri ijobo ni si ti mo tun ba ti tun fi so pe won tun yato si tana won ni pe e ri pe gbogbo awon abandon project ti tana gbe kale to ni pari e
0: lawon se ase party
1: ile ase party gbogbo ru awon o si campus to wa ni o si ni ti kwasu to wa lo si ijoba to ni pari re won ri ni ri pe ti ijoba ta lo se ti ni de be mo se ti mo so ti eyin
0: awon isomo egbe oselu kan awon o le se
1: be ni e wo ru ni secretariat na ti won bi ti won ko ti won pari o de be na awon to ni pari re opolopo ijoba mi laye jo ni ipinle Kwara ti ijoba ta na ba ti ko nbe tan ri pe ke se ijoba ta awon ti mi ba de be won ni se to to won wa abandon owo ju won abandon amo to ni ko pari re
0: ni pipa sise ise pe boya egbe kan wole o nse lowo ko pari egbe mi wa de ko wa pari ise won kini leyi kini akoba tun se faralu
1: akoba to wa o po nigbati se mo pe owo ta fi nse awon akanse ise ta nse owo emi ati yin ni asi budo oni ta fowo wa se nigbati mi ba gbowo ta dawo jo laarin ara wa pe atokun e ba lo fowo ra moto ka le mo gbe wa bise e wa kowo e kowo e fi ra moto pe e sanwo fun dealer e sanwo daje ko daji sapo eyi moto a ri a si ni di moto a to dawo mi ni yin ti di gbese e se pe gbogbo awon owo ina gbese na ni tele ope mi ni be ma to je pe won ya lowo bank ni a mo san gbese eyi ise ko ni yanju se ri ko si project ti joba se ti o da won kan le mo ni priority dura won lo ni pe o se se lasiko yi le se
0: ru ele se pataki je le ile
1: o se lasiko ile se le amo ko si tin ja kan se ise ti joba se koda to ba se pe ibi ta won eyan o mo sun si le te ni sibe ta won eyan sun si tan gba fa tan gba ijo nkan to da na ni o le mo e le mo ri ni pe se ta wa need ni amo to da igba ka wa mo wa lara awon ton mo criticize pe need international conference center nipinle Kwara. Ama nigba ti mo pade enikan to je engineer, on ga lo so mi oni kini ta nse nipinle Kwara to je international conference center. Oni ta ba pari re pelu to wa nbe. Oni ko si ba won alejo se ni mo wo ipinle Kwara. Ta la ta lejo ba si tin wa. Orisiri se yan mo foju wo pe iru investment o mo de ni Kwara. Oro aje ipinle Kwara o mo bu. Awon orisisi awon yan mo wole. Don nigba to ba pada ya a pada jere a ko sa fani pe boya ka fi rent ka gbowo be nikan o yo ma mu orisirisi eyan wolu pe advantage to wa ni advantage pe kiyan ni nkan ni ilu project to bi pe mo orisirisi awon eyan wa nkan to da ni so ba teni e so fun mi na pada tun iro anu pe ah egbo se ka wa so pe nisi ba kijoba mi wa debe ko wa bando e ko ma se eyi owo a ri gba eyi ise ko pari bo ni ko se ni kan wa radu nkan mi si wa to ye ka fowo se boya ka boya awon hospital wa ni ologun ni ta fe owo to ye ka fi rogun a so pa tun fe fi pari project ta ti sanwo fun tele
0: eyin comrade ninu oro yin ni pe awon akansise be se babo na ni pe to eleyi ti ijoba ana se ijoba yi won gbe won tesiwaju won se won tesiwaju lori won se wa seyin eh sugba won ari awon awijare latodo awon egbe osilo lataku eh boya ke fun yin la kin le meji kale fun yin akoko won ni ru afitech to wa ni ajase epo we ah ijoba o boya won o ka si lasiku yi ero Kwara Express eh won ni ijoba o ti ya si rara lati gba ti ijoba yi ti debe iwa na niyin ki awuja wo le lu lu le sa
1: ah se lo yoro afitech te daruko ilu mi gangan lo wa ajase epo lo wa atokun won so fun yin lori eto omo aburo mi tan bi tele mi o gba scholarship lati be
0: ninu si ijoba to wa lo
1: de ijoba to wa lo yin o gba scholarship lati be lati fun pe kini o wa ko iko eko ifo ngba to ngba bo se wa nko eko ifo yen gan won tun fun lowo
0: pelu eko ofe to nko
1: ni eni na fitek n to sele si mi ni okun se pe boya mo pa ro
0: eyan yin gangan to je
1: eyin koda ti n ba se pe mo bara ni mo le po mo yen lori ti kire ke gbo ke se pe fitek ko si n to se won gba yan sise ise n lo nibe o sise n lo won gba yan won ko si n to se fitek ni bi ti mo wa ya lu mi gangan lo ti lu mi fitek
0: ko ko ro se lo lawon
1: yen data ko so o se lu na so ale mo so fun yin se to ba se pe ibi to ye ki joba eku die ka to ye ka wo alatako lo won ti lo ko si ni ko si afitech te so ise be de be lo ni won gba yan won si sise wo te chora wa nbe teacher wa nbe awon ilewe wa nbe kini abandon project to je ke sa abandon project se completed project oro
0: Kwara Express
1: te so se ri ngba mi mo wa to se pe management ti e ba fi si bi
0: awon to
1: sakoso ti won ba fe doju ile ise bole the best to wa nbe the best they say ni pe we ke kokko party na
0: we ke kokko feel ke ma woran na
1: ke kokko woran ke wa fa bale wo pe ona wo la gba la fi tun kini ise ti o fi ni di pe gbese because ngba ti Kwara Express vinje Kwara Express ti awon jeguru jera o ti de be gbo wa la nja fa ni Kwara Express ibi to ye ka lo ka wo 500 naira lo o le se 200 naira ni wo gbe wa ara anfani ijoba ni amọ ngba kan awon jeguru jera gbe be gbogbo bi ijoba se nse pe ka awon ri awon jeguru jera imu be na nbo ijoba wa wo pe e je ka ni suru ni ona wo la gba ta fi me so pe gbogbo awon jeguru jera ati gbogbo awon lupose yi a block e gbogbo wo ijoba tin lo e tori ijoba n fun won lowo gege bi subvention ama gbogbo wo tan na si jo tan na si gbogbo kini yo lojutu
0: nsa ka lawon yin won le jijoba lo ni abi won buru jijoba lo
1: ah ti igba mi mo nwa ti omo se go le joga lo ama nto ga le fi re yo omo se na ni pe ko ni o
0: gbele e
1: mo gbele re mo lo le mo e mo pe o to ba ya ara nkan ti joba nse niyan ke se pe joba han bando sometimes mo wa ke se pe e wo ru advanced agony center ta ni ni biba ko se pe government ya bando but te ba ti ri pe management nkan ba ti fe dojuru the person na ni pe you have to go eyo ke wa si ground zero ke tun to lati bere pe ona wo la gba sa yan management mi ni abi a wona mi boya a consult e fa awon eyan mi ni e sese wa dojoko e tun se so bo se ri ni ko se pe yo baba bando awon project
0: pe ijoba wo pe ka won tun mo lati le bi le ba ti fe da wo ka ku wo ka tun mu
1: bo se ri ni e wo pe oro isu Kwara o te ya ki so isu Kwara o te Kwara o te ara awon project ti
0: ijoba dawole
1: dawole ni Kwara o te ara awon nkan ti Kwara le mo mu yan gan pe nkan legacy nkan alumoni ami nkan nkan nkan joba ta na le mo fi yan kan kwara ni amo wo ba ti kwara hotel to fi je to fi digba kan a roju tu kwara hotel mo
0: se pelu awon tin dari abi
1: awon tan dari re nigba yen te ba de kwara hotel eku ni gbogbo everywhere gbogbo sile ti je gbogbo e ti didakuda ijoba to ni won si de be won la won fe tun se won si tun se so ah e ri pe ke se gbe boya won wo ni wo pe ah pati gbogbo oro gbogbo ikini ti doju kole e je ka na pati ka wa nkan mi abi ka lo ko mi lati se bere so awon yan wa so pe to so owo ton na si so wa justifiable abi ko wa justifiable
0: iye ti won la won fe se
1: so wa justifiable emi o le so boyo wa justifiable because mi o mo tan ra mi o si mo tan na le lori
0: pe is engineer
1: is engineer de bi ti won a joko si bi ti won mo ni a se bi 500 naira nanta block nanta block bo le se wa le so pe 1000 ni abi ke so pe 10000 nanta cement e se la le so pe 20 mi o le so amo gbogbo nti joba ba se se abudo le mo ri daada re pada ara lu budo le mo ni nta pada mo fi yan gan pe a dupe lowo nti joba se fun wa
0: Ora comrade fun yin te send up mo wa comrade Kayode Ogunlowo na le ngbo ti won sojo fun yen lori eto Kwara Progressive ti en gbo lowo yi interview na ni oro to ni se pelu isejoba lana loni asinwo tola bo te je pe ati e ti menu de isejoba lola lori eto foto ni sugbon an gbe bo lati isejoba lana loni ni won tin salaye ni sisen tele akin yen lebe oni Canada Monday 3.7 FM ni lo ti lorin na ni be ma gbagbe mo ni gbogbo nti alejo wa ba so lori eto yi iro kan ti won ati eto Kwara Progressive Hours ni ko ni se pelu ikani Damori 3.7 FM ko de ni se pelu atoko eto lekan si akin yen en lebe ku kale oda e da to mi die na an parabo

Latinoya Rairo Diamond 88.7 FM Ilorin Iroyin Ekunrere. Ṣáájú ẹ̀gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ àmúṣẹyẹ àjọ NBTE. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti fi ẹ̀sùn kan àjọ EFCC wípé ó ń tẹ̀lé àṣẹ Oyetola. EFCC fún un léde wípé àwọn ìpínlẹ̀ 18 òní wọn tàná wádìí lọ́wọ́ lórí ẹ̀sùn ṣíṣòwò ìlú mọ́kùmọ́kù. Ní ilé òkèrè, ìjọba Trump ti san owó tó tó bílíọ̀nù lọ́nà $100,000 padà tó jẹ́ owó orí ọjà bó ṣe ayẹyẹ Liberation Day. Kàràgà ti fohùn lédè lórí bí Sala ti darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù kan ní ilẹ̀ Turkey. Ẹ̀ka san akíwa pé a kú ọ̀wọ̀ lẹ́nuṣẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kẹyìn Diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo. Adéyẹmí ròyìn yín ká sọ fún yín pé ẹlẹgbẹ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net ẹ̀wọ̀n YouTube wa ní Diamond 88.7 FM. Ẹ̀kúrẹ́ ní ọ̀bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ̀kú ìkàlẹ̀.

0: adupe fọlọrun na ni
1: oko de mi ba de oko de mi ba wa
0: ogbo ago mi so ogbo mi da ba de alawo mo ba ni atoro ti won pada di omo ba ni aja agba
2: awon iya wa
0: e n boro bo awon iya wa di mo dara lowo won de a atoju e bo awon ja ji e amori e ba je ni Eyi ya we ma binu le kan si. Agobi awon iya to da be yan ba ri wahala ti won se lori omo. Ojo oni ko lele yi hun. O ri gbohun mi to di sinji. Mo woro ya laro omo mo ni. Ka san lorun iya Tunde. Agobi.
1: Ope gele ni mama ni o.
0: Ani sese ani oro ta nsoro oro ipe abe se koriya fun yo ni atara iwa alawo omo ba ni atoro won pada di omo ba ni ajagba
1: tori
0: won pada wa ri pe ajagba yan lo lo jawo gan eni kan wa se ba wi mo awo ti won ba winu lele ja we wa o wa ti bi o ba ti le ran gan mo ni o yo ba le fe gan mo ni o Bala yi ka ba so ra re elu elu elu e pa mai.
1: Ke
0: lo ba jọ so ba gba lagba yen. E gbe mi so won ma ba wa soro.
1: Yawo to ba ti ro ko so.
0: E wo mo ke kere ba wa gba lagba. Alaye alaye ku aya e pa mic e je agboro nbi na.
1: E je o baba jeje na. Oko de mi ba de o.
0: Gbogbo ani sesese o ri pe kaluku pada wa se o pada wa so se yen dise. Nobody go ma wa ka ni wa tun ti ri pe won fe se sensor awon won yan ati awa ba si be won fe po ju wa lo awa be di goal ti ka lugun produce ninu ile kokan be ka lugun si wa han tan si ni won fi mo ladugo tori pe won mo ka won kan se de bi ola awon kan se won pada wa gbe oko wa le wa ki ya ati baba Agobi, awọ ti se jeje ti se gbo ninu ile omo omo mami omo daddy. Agobi, wo pada ni lo le joko, ori owo are olosi olori buso owo are alai ni kan si owo are. Wo lagbaja ta lomo buruku ni we. Wasi ma bi do ti rowo. Ala ngba won gbo koriya furu eni be. Nígbà wọn sọ pé ru ẹni bẹ́ẹ̀ ló ṣèyàn nínú ìwà tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Gbogbo wọn tó wá ń ṣe kóríyá tí wọ́n fi ń ṣe kóríyá yìí o. Síbẹ̀síbẹ̀ wọ́n gba tọwọ́ rẹ̀ wọn ò tọrọ kí wọ́n bírú ẹ̀ lọ́mà. Àgọ́bí sọ́wọ́ ayẹ àfi ká sọ́ra wà látara ìwà ẹ̀dá. Ìwà tó ń kẹ́dà wò lé máa wù. Bàbá ṣe kóríyá fún wọn. Ẹjẹ́ àwọn òkú ọ̀nà owó ló lè gbà yọ. Ọ̀nà owó ló lè bà nǹkan jẹ́. Ọ̀nà owó gẹ́gẹ́gẹ́ là á gbà gbé gbà tí ó jẹ́ ìbáwí àti ìtọ́sọ́nà fáwọn tí wọ́n ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe.
1: Kí ni tó papò jẹ́ o? Gbogbo aráalé àmọ̀ sí o.
0: Torí pé ìwà ẹ̀dá tá ń sọ̀rọ̀ rẹ̀ yé Àkọ́bí.
1: Ó kì ni tó papò.
0: Ń lo gbogbo wa dé lórílẹ̀-èdè yìí, ọmọ ti kọjá àdájì níbi tó bàjẹ́. Nígbà wọn ní káwọn ọmọ máa dìde nínú kíláàsì. Wọ́n wá ń gbé bí e tíjà.
1: Kọ̀tọ́ mi máa ń lè.
0: Kí ló rí ògo rojú tíṣà dé? Kí ló rí ògo rojú ìwọ ni tíṣà tó bèrè lọ́wọ́ ọmọ ni? Ẹ kíṣà àwọn tó bí e dọ́kítà. Àwọn tó bí petrol level engineer.
1: Kọ̀tọ́ mi
0: máa lè. Àwọn tó bí e ṣe medical doctor.
2: Yàwó
0: yàwó. Bọ́ bọ́ ọ̀gá bá tún dìde ní àwọn tó bí kọ̀mpútà literate. Lóò wọ́n ní kó ṣàlàyé dáadáa ní oge àwọn tó bí yàwó yàwó.
1: Òpò ẹ̀yìn tẹ́ńpẹ́ ta làbí òjì bọ́lá.
0: Àgọ́ ní odò tíṣà torí kò sẹ́ni kankan tó sọ pé àwọn tó bí tíṣà. Ẹ wo ìwà tí orílẹ̀-èdè kó sáwọn ọmọ yẹn nínú. Àgọ́ bí wọ́n ti orílẹ̀-èdè kó sí wọn nínú. Ọmọ tí o ti jáde primary school. Ewu kọ́lẹ́jì náà kárí ní àwọn ọmọ Nàìjíríà national cake ní nà. Máa jẹ tèmi mbẹ dandan. Àkọ́bí ẹni tó nínú ẹ̀mí yẹn ẹni tí wúrú wà yẹn lójú àwọn ọmọ táwọn fi wá wò pé àwòkọ́ṣe tọ́ dáa ni níjọ́ tí nǹkan bá wá padà pẹ̀lú kúrúmuṣu tí tẹ́kẹsẹ̀kẹ́ kó lẹ́sẹ̀ wọ́n bá ní ìjọba ọ̀dá ìjọba àti máa sọ fún pé ìjọba yẹn sùn ìjọba ọ̀dá náà ẹwọ́n wọ́n náà kọ́ bí tó bá dé wọ́n mọ̀ ya pépà ẹ̀ ní àwọn ni ó béèrè lọ́wọ́ àkọ́bí pé ẹ̀sà ọ́fíìsì ẹ̀ gbà yìí sí èlò sálárì yìí káwárí ẹ̀ wá fẹ́ gba leave bonus lọ́tọ̀ sálárì lọ́tọ̀ èlò gbogbo ẹ̀ jẹ́ àmọ́ ò ní béèrè lọ́dọ̀ rẹ̀ àkọ́bí torí pé wà ẹ̀dá náà ni pé ká máa pa irọ́ mọ́ kí wọ́n wá di tí à ń kó yedeyede lọ wà lọ́jà òótọ́ ọwọ́ adi ti kálukú wá ń fẹ̀yàn wọ́n gbà sẹ́gbẹ̀ẹ́ báyìí àkọ́bí gbọ́ọ̀bí wáàsí gbọ́ọ̀bí wàásù wọ́n yẹ kó wá béèrè lọ́wọ́ pé ẹ dákun gbà wá rí báyìí tó ìjẹ́ báyìí náà lẹ̀ ń ti fún wa lóòótọ́ ọlọ́run jọ dá fún yẹn mọ̀ ẹni sí ẹ mọ̀ jẹ́ èèyàn nǹkan kan ò ní sẹ̀mí èyí tí ẹ mọ̀ wá fún wa ìmọ̀ ilẹ̀ tí wọ́n rí ó sojú rẹ̀ wọ́n ti béèrè irú ẹ̀ rí ẹgbà tí bọ̀dá ò rí mọ́ ni wọ́n ń dé pèlè ìjọba náà bẹ́ẹ̀ àṣà tí wọ́n sì ń dáná ni pé from the one till the 30 tí ọba sáré ṣe kò ṣe nǹkan ò mú wùwá àgọ́bí wùwá ọ̀rẹ́ mi ni wọ́n fẹ́ gbomi lójú mi ni. kí ìyàwó adágún àṣà bẹ́ẹ̀ ìwà tí ń bẹ lọ́wọ́ nàìjíríà nìyẹn ẹni tí sọ pé wò rí sí ọdún méjì mẹ́ta mẹ́rin ọdún márùn-ún ẹlòmíì ti fi sátífíkẹ́ẹ̀tì ó ti fi rọ́ọ́dún fún odidi ọdún mẹ́wàá jù bẹ́ẹ̀ lọ ọkàwárí àpẹẹrẹ pé wọ́n gbà òun náà ni o wọ́n fún ilé employment ẹ̀yọ́ sáà mi tó wà ní ẹgbẹ́ mi sí o ọdún mẹ́rin ìrírí ẹ̀yọ́ sáà mi tó wà ní ẹgbẹ́ mi sí o wọ́n jẹ́ pé wú ẹ̀ làwọn tá a fẹ́ gbà á náà àwọn wọlé àwọn òní problem tó wá pé yẹn ni sọ ọmọ pé yọmọ á sí bàbá kẹpẹ o ti rí wa wá bí dáa ti ń dá nàìjíríà dọ̀bálẹ̀ ọkọ̀ ọkọ̀ fẹ́ dọ̀bálẹ̀ àti kúkú àtẹ̀sẹ́ là ń kó bò bóun náà bá tó wá jà sẹ́yìn iye tọ́lọ̀ ń bá ní ọjà bọ́ nù wọn àwọn ẹbí ọ̀wà ní ìjọba ọ̀dà àwọn ẹbí ọ̀wà ní àìkà làwọn èèyàn ní kí ló dé pọ̀dá yẹn èèyàn ní o ọlọ́dẹ máa tún máa ràn ẹ́ ṣe. Àkọ́bí ọ̀rọ̀ pé rúwà ọ̀rọ̀ náà ní sẹ́lẹ̀ sí àwọn oníṣẹ́ ọwọ́ mẹkáníìkì mọ́tò àgàgà tó ń bá lo káà gbogbo ìṣòro tí káà tí ẹ̀ bá ní náà ní ti kọ́sọ́mọ̀ ó ní mo rò pé náà lọ́wọ́ jẹ́ padà ara rọ́bà àkọ́bí. Ṣé wà nìyẹn lórílẹ̀-èdè Nàìjíríà bóun bá ti lo káà gbogbo òṣòro káà rẹ̀ rẹ̀ ń ṣe ti kọ́sọ́mà
3: anú aláwọ̀
0: tó ń lò ọ́nà ṣe ẹ̀rọ wà lọ lè ra kiri ìwà tó bá ti dé eléyìí tẹ́ bá yọ mẹ́ ẹ̀kọ́ wa padà o wọ́n ti mọ irú ibi tí wọ́n jurú ẹ̀ sí wọ́n ti rọ̀ pé yọ yàbẹ̀ yóò mu eléyìí tá a yọ rè eléyìí tá a ṣẹṣẹ ra ni.
3: ìtàtà anú aláwọ̀
0: wà. sọ pé dandú lè wí rẹ akọ níbi tá a mọ̀ ẹ́ ẹ́jọ́ wọ́n sọ mọ́tò ọ̀rẹ́ wa kẹ́jẹ́ padà sọ ọ́ di báàtì ìjọ dàda tó mọ̀ àwọn ọ̀kan lọ sọ ọ́ di báàtì ẹnìkan lọ́wọ́ ní ọ̀gá ẹ ti rẹ̀ náà ó sọ́kọ̀ yìí tó yìí gbogbo tí ọwà ń bí èmi ò rí tuntun kankan ní gbogbo tẹ́ ẹ ti pààrọ̀ rí yìí àti ìfọwọ́ abẹ́ náà wọ́n sa pépà ìwà ìdánìyàn mi ò pè yàn ló lè mú sọ pé ìwà ẹ̀dá nìyẹn. síbẹ̀síbẹ̀ irú ẹni yẹn tó wá dìde ọwọ́ àlọ́lẹ̀ bá ẹni tó túmọ̀ tó ṣe wọ́n lọ gba kọ́sítọ́mà ọ̀wá gba kọ́sítọ́mà òun nìkan ṣé ẹ̀mọ̀ kó tún bà mí ló kọjá ṣá ọ̀dà gbogbo tí wọ́n yọ kalẹ̀ yìí náà lẹ́lẹ́yìn ti pààrọ̀ náà àánú ọlọ́run ni òjò dá tìmọ́lé ọlọ́ so are you telling me pé mo gọ̀ o mọ̀ pé mo gọ̀ o tó wá sọ fún pé mi gọ̀ wàá wà lọ lè lu ọgbọ́n rẹ̀ yẹn ní gidayari. no we say boy I want to have a person who is what your dad are now. Also, why you put your work? Oh, you can't go back. I'm not what your dad are about. I said, that's your love. I love you. You were that? You were that? Come back. And more long. Who was a player? Must have one must have one. Allow you. Ah, I got anyone? You will see. No, tolo ta ma so pe lu Olorun ni o si amoru wa na o si nilu bi ti won wa Ola won won ko omo de bi ti won ko mo se won ku ti mo ti mo ni se ti ri wa eda ma so lo jaja ri baba dari
4: As feet don't come again, oh, them don't come again, oh. Introducing Maverick, the powerful agrochemical with the pepper weeds. If you the farm cassava, yam or maize, you better run now. Go grab your own Maverick herbicide, oh. You fit apply Maverick herbicide just 2 days after planting. And just like that, it go stop all weed. It no go even allow them to germinate itself. Therefore, your crop go grow fast, fast, fast. Maverick na quality medicine, where they affordable and available, and it easy to even apply. Waka go any agro medicine shop way near you. Ask them for Maverick. Go and apply and rest easy. No kind, no any bad boss. Maverick herbicide. Now harvest field they make them.

àkọ́bí àjọ mẹ́tòótò ni wọ́n ní àjọ gbé délé ológun ńjọ́ kan. Káyọ̀dé èjì olódùmọ̀dù bá Túndé Arólógún bí agogo ẹjọ́ gbé. Àtúntí mútò ní wọ́n lẹ́nu gẹ́gẹ́ bí ìṣe wa ní Diamond 88.7 FM ní Mẹ́lẹ́ Lọ́rí. Àkọ́ bí ó rí báyìí, a gbọ́ báyìí, wọ́n náà sì wò ó báyìí. Àrùn owó ẹ̀sọ̀ gbé olówó ìjọ bá gbó bẹ́ẹ̀ ní gbogbo ẹ̀sọ̀ gbé aláwọ̀ ní ògbó olúkẹ́. Ọ̀rẹ́ ní gbogbo àìlọ́jà mọ́rẹ́kẹ́tẹ́ mo gbogbo ọmọ gbogbo ọmọ mo gbogbo àbúrò yẹn mi lọ́mọ òjò pa mí tí ọ̀pẹ́ wọn ara tèmi dànù bọ̀rọ̀. Méjì wá ni ọgbà ní í ṣe nílé bàbá mi o. Ọ̀rẹ́ pa bí ọ̀rẹ́ là mí ọgbà ní ṣe. Gbogbo ọ̀rẹ́ ti ṣáájò mi, thank you very much. Gbogbo ọ̀rẹ́ ti ṣe léṣù lẹ́yìn mi, thank you very much. Àkọ́bí bẹ́ẹ̀ ara lẹ́tọ̀ láti Diamond 88.7 FM ní Mẹ́lẹ́ Lọ́rí. Ọ̀rẹ́ adá ìkọ́ olókùn ọ̀la akéèkú ara àgbà àti ìjọlọ́ ń bàdàn jòkòtò báyìí ní kùn àjìbà. Ọ̀sá ti rí ìnà ń gbà tó ọkà tíkẹ̀ sójú àkọ́bí. O ti rí ìnà ń dégbà tó òfin fẹ́ǹsì díjú ẹ. Ewà tá àjìbà bọ́ ọ̀sá ni kò fin tó ṣe pẹlẹbẹ. Títí ìdọ́jọ́ mẹ́jọ látún pàdé lórí ètò bẹ́bí àrà. Dídá wọ́n ní 8.7 FM ní Mẹ́lẹ́ Lọ́rí. Túndé Bólùdé.

lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tó ń ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wa ó tutù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jàǹjàn látàárọ̀ sì ló yẹ ká jọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀túnwọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ

alabenu asasi akio oba to ni kawo ngbogbo lodo akio aya jejo ko ita jo ndagbiri fura wa lori eto yin to wa delivery ani mo lon ba so a amo wa dupe o olohun o wa dupe o toripe won na lo ba oluso won ni oba olugba iwo lo ba oludasi elebi wole oba to ni emi inu eda lodo akio omo ikini wa loruko gbogbo gbimo alase kan ni Diamond FM 8.7 bere latori oludasile wa ti se chairman wa baba e mama te waju o loruko general manager wa loruko gbogbo gbimo alase olohun tu gbogbo etutu jade lori afefe leka kowo pe akian aja ma du gbagba taki lowo awon engineer wa gbogbo ta jo se fun tosan tuni o ọpẹ pataki lọwọ ọdayọ ki lo tọmọ baba abẹ ọmọ lóòkú o tabi ọkọ ọmọ lóòkú kàbàkú nkan ti rí lù ọba n báyìí ní ìsẹfà nkan ti sí ọba abẹ àbí bí ìyàbá ti ń sòkú àná ìnáwó náà kọ́ ni ajá máa dúpẹ́ pataki lọ́wọ́ ṣèyí jacob àkọ́bí tó jọ lọ́wọ́ bọ́tìnì wa fún sáà tá a wáyé èmi ọmọ yàrá yìí pastor shanko alajì ló ń kí apẹ́ ẹ̀ka àsán o yẹ́ bá ṣe mọ̀ pé tòyìn ètò wa àdélébárí tó kán pàtàkì láti máa yẹjú kókókókókókó àwọn kókó tó jẹ jáde láti ojú ìwé ìwé ìròyìn wa àwọn ètò ẹ̀ ti wò nínú máwòrán àwọn ètò ẹ̀ ti kà lórí fóònù yín àwọn tẹ́ ẹ ti gbọ́ lórí ẹ̀rọ rédíò káàkiri àwọn àtẹnudẹ́nu lórí ètò ìlà tí mo ń ṣàkójọ gbogbo ẹ̀ tá a wà mú wá fún wa kì í ṣe ìròyìn mọ́ wípé kíni wípé arákùnrin adéyẹmí adéníyì tó jí ọ̀kan gbòógì láàrin àwọn tí wọ́n mú tó pera rẹ̀ ní alága ẹ̀ka kan tó jẹ́ ayédèrú tá a dá sílẹ̀ yẹn ní ìlú Àbújá ó ní dáadáa ní o òun ò ṣetán ìyẹn láti yọjú sí àwọn àjọ tẹ̀ẹ́kótó ilé tí ilé

ti won gbe ese le akoto akoto wo ijoba apele osun latari kini won ni latari awon akofiri kan ta won ri o awon yan ba bere si bi won gbe kini oda eh awon ikofiri wo le ri won ni joba apele osun won bere si san 20,000 naira fun awon kan awon osise atawon osise feyinti wọ́n bá gbẹ́sẹ̀ lé àkótó owó yìí àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí pariwo torí ọlọ́run oṣù kínní oṣù kejì kẹta ìkẹrin ẹ̀pẹ́ gbẹ́sẹ̀ lé ètò ìdìbò kọjọ́ mélòó làwọn ajọ́ múnimọ̀dà bá ní láti inú oṣù kẹta làwọn mọ̀ tí ń ṣèwádìí kó tó wá di pé àwọn rí tí àwọn fẹ́ tì torí rẹ̀ gbé ẹsẹ̀ lé nìjọba àpínlẹ̀ ọ̀ṣun bá dáa lóògùn ẹ má dá wọn lóhùn o iṣẹ́ ẹni ọ̀ràn wọn ni wọ́n ń jẹ́ àwọn èèyàn bá ní ìjọba àpínlẹ̀ ọ̀ṣun ẹ ṣe lé níṣẹ́ ẹni ọ̀ràn wọn náà ń jẹ́ wọ́n lówó tó ń pè lówó pálẹ́tìfù yìí kì í máa sọ owó táwọn ń ṣẹ̀ṣẹ̀ ń san lóṣù tá a mú yìí táwọn mọ̀ tí ń san tipẹ́tipẹ́ láti ran àwọn èèyàn lọ́wọ́ mọ̀ ni làwọn èèyàn bá kó bòǹbò tìjọba àpapọ̀ wípé irú òṣèlú wo gan-an lẹ̀ ń ṣe wọ́n bá kó bòǹbò ti ẹgbẹ́ olóṣùṣù ọwọ́ apc wọ́n ní ṣe ọwọ́ wọn jẹ́ onírúurú kú ọ̀rọ̀ tán bẹ̀rẹ̀ sí la ìjọba àpapọ̀ tó ń ti ọ̀rọ̀ àlùfànṣá ìyẹn ló mú kí ààrẹ aṣíwájú bọ́lá ahmed tinubu kó gbé àṣẹ kó gbé janlẹ̀ ó ní kí a mọ́sá ẹ lọ sí akoto owó òpínlẹ̀ ọ̀ṣun o ẹ gbọ́rọ̀ lọ sí ni fẹ̀ẹ̀kàntẹ́lẹ̀ ni àwọn tá a lè pè ní àwọn ẹgbẹ́ adájọ́ lórílẹ̀‐èdè nàìjíríà nigerian bar association àwọn náà bá ní ìlànà tí àwọn ẹgbẹ́ àjọ amúnimọ̀dàtà mọ̀ sí efcc ìlànà tí wọ́n gbà gbé gbà kọ̀tọ́ torí pé ó yẹ kán gbà ń tà pè ní court order kan tó gbégbèsẹ̀ yìí o lọ̀rọ̀ bá dìtìjú lójú efcc bá kónú

náà bẹ́ẹ̀ bá gbàgbé. Àwọn ẹgbẹ́ àwọn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ kan tàwọn àtàwọn oníròyìn wọ́n bá ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún ẹni tá a pè ní

0: 0913655952.
1: Hello.
0: Hello. Ekro,
1: Lesa.
0: Ekro, Lesa. Sir.
1: Ara lati Babuku.
0: Alaya lati Babuku.
1: Ara.
0: Ara. Okay, go call you ganga. Ina gija no. Ala so ko ti won so tan fi pasuna yin nu o da ara kini
1: kara
0: kini o ti ye mi sa kara eh se kara razak ni kara ramon ni kini
1: oruko yin
0: ki lo ko yin oruko yin
1: abdelkarim kara
0: ha e se o ya
1: e be ri ti o da ba chade o omo ese re igba to ta ta wa
0: 0913655692 You can hear them on the FM 88.7. Hello?
2: Hello?
0: Emma Kurolesa.
2: I see my banner.
0: What are you?
2: Dr. Jamu.
0: I see you. What's your
2: name? I see guy, ma'am.
0: I see you.
2: And then, but I want all of us, you want to follow 15,000. Could you for you? I see, I want to get you one color. I want me to get you in the motion. She said to Bombe. Iru awon omo onimukumu ti won o fe wa ma disturb ati nkan kan ti won ti mumukuma awon ajo detect won anything ko loro nbe lapo re ninu won ti won ba njade sita nbe awon ajo detect won toro mi ti yin ti olori to ni security is so key to my own advice ibi te mi ni fun yin
0: sir
2: eshun
0: sir eshun
2: thank you
0: eshun baba 0913655692. Nti baba ni fun aralu abi omoloku abi okomoloku abi se emi won ni fun anu
3: re si se mi
0: hello e pelu hello ah iya mama o ti ja ni e ma binu se a komiso ni ba baba be wa mo lu ba elo ekrole
4: elo
0: ekrole sa
4: ki mama wo ni ma binu o mo ja ko won
0: ah e seun te jewo pa ma ro pe mi ni inu mi nu o ko yin sa
4: alo ni da mu ni oruko se mi ni afa sa ni lati bank ki ojo
0: e seun afa to ja ko lu mama
4: seri mama ti mama ti pa se di olohun ni sa mu ni lati ayo ni daru seri nkan te gba ni ro de yi o ja ko pa oruko se mi na afa sa ni lati ojo
0: I said, 0913655692. Hello.
5: Hello, sir.
0: Emma Kurole.
5: Kurole, sir. Ekwetu.
0: Adupe oruko yin o.
5: Oko temi ni Adewale lati Eruda.
0: E seun gan sir. Gbogbo Eruda nko.
5: Adupe lodo Olorun Eruda wa dada.
0: Oju le fi wa won oro ta mu wa.
5: Ori oro ti. Da gun ni ama na te.
0: Sallallahu alaihi wasallam.
5: Ah, a dupe lodo Olorun nda ta na bi bele yin wale aye ta nlo lo lori oro to Olorun ko ba wa ti sari nko Olorun te ko to a le deni kale a le da jo ba le a le da ya le Olorun ba wa ti ko ti
0: e se a dupe sa ẹṣun ẹṣun ẹjẹun wo pe eyo kan tabi meji baba ri meta owo akobi lo wa ati owo oju ojo buju ojo ba se ri ka ma fi tata pe se hello
3: ẹ kuro le
0: sir
3: ele ẹ kuro se na
0: oruko yin o
3: oruko mi ni omo oba alabi lati badari
0: ẹṣun sir
3: jeri te ni ki ada ti won yin jeri olopa ti won ko lo sibe yen a se general le jaga olopa 15000 wa si state kokan ibi a ba ti fẹ mọ pe awọn ọba ri ẹka ka yi pada ni wọn fi maa bi ọlọpàá lọ ẹ ti lati pilakibo lekiki ti eti ipoju kanefin wo ni ki fcc ọ lọ sọpọ akanti wọn bẹ nitori pe ẹni yẹn kò wà lójú láyìn ẹgbẹ tó wọn ṣèjọba ni kò tí ẹ tètè ẹni tí ń ṣẹlẹ yẹn yóò dẹ yẹ kó lè máa wáyé bẹẹ ni pe tẹnìkan ọba ti jẹ ọmọ bá ti fọ ọmọ ẹgbẹ tí wọn bá ní kò ní sí gbogbo irú nǹkan wọn yẹn wọn dàbí pé bí ẹka ní òṣèlú ló wà nílẹ ni a fẹ ṣe fúnra wọn ẹ̀ka tó ṣẹlẹ̀ láàrin yẹn nìyẹn.
0: Ẹ ṣe àdúpẹ́ sá, ẹ ṣeun. 09136556952. Ọ̀rọ̀ tó ń pẹ̀ kẹlu àti sọ́bọ̀ látàárọ̀ kọ́mọ́dà bíi àtúnwí nǹkan tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú àwọn àjọ amúnimọ́dá ojú ilẹ̀ fi wo àwọn kan pọ́nrán wọn ni àwọn kan ní pẹ̀tù ìṣe ara wọn náà jẹ́ ojú ilẹ̀ fi wo ìgbẹ́ ẹyọkan ìṣẹ́jú ẹyọkan náà láàfin mu ẹ̀ ló ẹ kúrò lẹ́.
6: Àlàáfíà fún yín.
0: Àlàáfíà fún bàbá gọdún yìí láti lájọrin o.
6: Kí ọ̀ṣun yẹn ló fẹ́ já sí. Inú mi dùn head of state ó ti clear everything. Ìbá jẹ́ director àbí director ó lè mọ kọ́ńpà ẹ̀. Àwọn ìwọ́n kan ṣe fẹ́ gba ìyí ní sà. Sọ̀rọ̀ wọ́n da iṣẹ́ yìí. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ṣe lábẹ́ bí head of state ò mọ̀ sí. Ìkọ́ló ṣẹlẹ̀ ní ẹ̀ka bọ̀tẹ̀ wọ́n ti clear ẹ̀ka kò dídì wà lámọ́ ẹ̀dọ̀ fi ti clear ọgbẹ́ni fọ́lọ́ àlàáfíà fún nàìjíríà.
0: Ẹ ṣeun inú mi dùn fún ọba godwin wọn mánéèjì ìṣẹ́jú ẹyọkan yẹn àkókò tí ń kọ́ à ń papá mọ́ra torí ojú ọjọ́ ṣùgbọ́n láǹfààní láti pè mí lẹ́yìn ètò sí orí nọ́mbà yìí fún ìpolówó ọjà ìgbani níyànjú 08144884422 08144884422 08144884422 ni nọmba tẹ fi pè mí ẹmú ẹ pé aago mẹfà àti aago mẹfà àbọ rọlẹ a ṣe ètò yín ètò wa àgbẹ lérè níbi tá a ti máa ń kọra wa bí yẹn ti lè ṣiṣẹ àgbẹ lórúkọ gbogbo gbìmọ aláṣẹ ìkànnì diamond fm lórúkọ olùdásílẹ wa lórúkọ general manager lórúkọ ṣèyí jacob akọbí lórúkọ ìyàwó ọmọ olóòkú àánú rẹ tí ń ṣe mí sáàní mo lọ yámọ ìlú báyìí síta bábọ yámọ ìlú sọdà padà bàbá bẹ àlọbọ ọrẹ ń ti mọ ìlú ọjọ mẹjọ láko pàdé lórí ètò yìí ti wà á délivari títí ọjọ mẹjọ ọhún ẹyìn ò ní kú èmi náà ò ní kú o àjọ fàìkú dẹgbẹra ni ó sí àjùmá kàtíbù orúfà báyìí fọnà ọhún.

0: 7 FM, Ilorin, Iroyin Agbaye.
1: Ṣaaju ẹgbọ awọn kokoro to wa ninu iroyin na. Are Tinubu ti paṣẹ fun ajọ EFCC ko tele idajọ ko si igbese kuro lori apo osun ijọba ipinle Ọṣun tan gbegidi. Awọn egun kan ninu ẹgbẹ oselu APC ni ipinle Kwara jẹjẹ lati ṣe atilẹyin fun saa keji Are Tinubu gbegidi na awọn alati lẹyin Gomina Abdulrahman. Ilé ẹjọ́ ti fi òṣìṣẹ́ tẹ́lẹ̀ DSS sínú àhámọ́ lórí ẹ̀sùn pé ó ń ṣe àtìlẹ́yìn fún ikọ̀ IPOB. Ní ilé òkèrè àwọn alátakò ti ṣe fọ̀nùhàn ní ilẹ̀ Ghana látàrí ẹ̀sùn wípé wọ́n gbégbèsẹ̀ tí ó ṣe àkóbá fún ìjọba tiwantiwa. Ní ìdárayá ikọ̀ ọlọ́pàá ní Nàìjíríà ti mọ àwọn ẹni tí wọ́n kojú nínú èdèje tí ó wáyé nílẹ̀ adúláwọ̀ ní sáà tó ń bọ̀ lọ́nà. Ẹ kúrò lẹ akéwàpẹ́ a kú iṣẹ́ òní. Ìròyìn àgbáyé rẹ̀ láti kàyíndé amúrẹ̀tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo. Adéyẹmí ròyìn yẹn ká sọ fún yín pé ẹlẹgbọ́wà ní ojú ìtàkùn www.diamondfm.net. Ẹ wò wá YouTube wa ní Diamond 887 FM. Ẹ kúrò ní nọ́mbọ̀ lẹ́yìn ìsinmi ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.

0: ìtàkùn kayelujara wa, ìtàkùn ìbàdàn rẹ Facebook, ìtàkùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 887 FM. Diamond FM, shining supreme.
1: Káàbọ̀ padà ìròyìn náà rè ní ẹ̀kúnrẹ́rẹ́. Ààrẹ ilẹ̀ Bọ́lá Tinubu ti pàṣẹ fún àjọ ìjọba ilẹ̀ yìí tó ń fúngun mọ́ àwọn tó ṣòwò olúmọkùmọ̀kù EFCC kó ìgbésẹ̀ láti rí pé ó gbé ẹsẹ̀ kúrò lórí àpòsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tó gbẹ́sẹ̀ lé. Ààrẹ tẹnumọ́ wípé àkókò ọ̀hún ó ní kò tọ́ bó ṣe ku ọjọ́ díẹ̀ tí wọ́n ṣe ètò ìdìbò gómìnà tí ó wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tá a wà yìí. Ààrẹ tẹnumọ́ pé ìgbésẹ̀ náà ó lè má jẹ́ kí àwọn èèyàn nígboyà nínú ìlànà ètò ìdìbò. Àtẹ̀jáde kan tó lédè lónìí ààrẹ ṣàlàyé pé lóòótọ́ ó ń fi ààyè gba òmìnira àwọn àjọba ilẹ̀ yìí tó ń fúngun mọ́ ìwà àjẹbánu. Ó tẹ̀síwájú wípé ìgbésẹ̀ àjọ EFCC lápò táwa yóò ṣe kan fojú wò ó pé a kò fẹ́ dá sí ètò ìdìbò gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ààrẹ Tinubu wàá pàṣẹ fún àjọ EFCC kọ́ra sílé ẹjọ́ kó sì jáwọ́ nínú àwọn ẹgbẹ́ tó pè tako ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Ààrẹ tẹnumọ́ wípé òun fara mọ́ ìlànà àkóyawọ́ pàápàá jùlọ àìgbésẹ̀yìn ẹnikẹ́ni fún ìdàgbàsókè orílẹ̀-èdè yìí. Wáyé o, igbákejì ààrẹ ilẹ̀ yìí Kashim Shettima ti bẹ̀rẹ̀ ìsinmi ọlọ́sẹ̀ méjì pàkọ́kọ́ tí yóò lọ báwo ti wọṣẹ́ ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún tá a wà yìí. Ààrẹ Tinubu sì ti buwọ́lu ìgbésẹ̀ náà. Àtẹ̀jáde kan tó lédè látọwọ́ agbẹnusọ rẹ̀ Stanley Nkocha ṣàlàyé pé ìsinmi ọ̀hún yóò gbéraṣọ bẹ̀rẹ̀ láti òní ọjọ́bọ̀. Shettima yóò ní àǹfààní ọ̀hún láti kàwé sí àti láti ṣe àṣàrò. Àtẹ̀jáde ọ̀hún tẹnumọ́ wípé Shettima ó ní yóò tún ṣe àgbéyẹ̀wò ètò tó ń lọ lábẹ́ ìṣàkóso ààrẹ Tinubu àti ìgbàsípò tó kàn lórí ìlànà ìrètí tó di ọ̀tún. Gẹ́gẹ́ bí òṣèwé Shettima ló ti ń gbé ìgbésẹ̀ akin nínú ìṣàkóso ààrẹ Tinubu fún ìdàgbàsókè ọrọ̀ ajé ilẹ̀ yìí pàápàá jùlọ kóúnjẹ lè pọ̀ àti kan lè pèsè fáwọn ọmọ ilẹ̀ yìí. Ìgbìmọ̀ tẹ́kọ̀ tó ìlẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ yìí lórí ètò ẹ̀kọ́ gbogbonìṣe àti ètò ẹ̀kọ́ ọwọ́ ti ké sí mínísítà fún ètò ẹ̀kọ́ dókítà Tunji Alausa. Wọ́n ti fún wọn láǹfààní tó kẹ́yìn láti farahàn níwájú ìgbìmọ̀ ọ̀hún lọ́wọ́ tí wọ́n ń ṣe lọ́wọ́ lórí ètò àpò kankan tí wọ́n gbé kalẹ̀ fún ètò ìmọ̀jìnlẹ̀ ẹ̀rọ àti ètò iṣẹ́ ọwọ́ tí wọ́n pè ní TFIRST. Ìgbìmọ̀ ọ̀hún ṣàlàyé ìwé pé iléeṣẹ́ ìjọba ilẹ̀ yìí tó ń rí sí ètò ẹ̀kọ́ kókó ṣọwọ́ gbogbo àwọn ìwé lórí ètò náà kó tó di ọjọ́ 17 oṣù kẹjọ. Mínísítà fún láǹfààní farahàn ní iwájú wọn ní ọjọ́ 17 oṣù kẹsàn-án. Alága ìgbìmọ̀ tẹ̀kọ́ tó ọ̀hún Káyọ̀dé Lágùdá ṣàlàyé pé ìwádìí tí wọ́n ṣe ló wà ní ìbámu pẹ̀lú ìlànà òfin fún ilégbìmọ̀ aṣòfin àpapọ̀ ilẹ̀ yìí. Gẹ́gẹ́ bó ṣe wí, ó tẹ̀síwájú pé wọ́n fẹ́ béèrè wọ iye owó tí wọ́n ti ná fún ètò ọ̀hún. Ní ìpínlẹ̀ Kwara, àwọn igun G15 nínú ẹgbẹ́ òṣèlú òní tẹ̀síwájú APC nípínlẹ̀ yìí. Àwọn àgbààgbà ajẹ́ṣẹ́bí àti àwọn tọ́rọ̀ kan ní igun ọ̀hún ti jẹ́jẹ́ láti ṣe àtìlẹ́yìn tó nípọn fún sáà kejì ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Ahmed Tinubu. Àmọ́ wọ́n ṣetán láti gbégi dínà gómìnà Abraham Abdulrazak àti àwọn alátìlẹ́yìn rẹ̀. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ níbi ètò kan tó ayé lónìí ní ìlú Ìlọrin tó jẹ́ ètò àwọn tọ́rọ̀ kan. Ẹgbẹ́ ọ̀hún ní báyìí ṣàlàyé pé ó ṣe orúkọ padà tó sì di the Otoge Progressive Top. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé nǹkan táwọn ń jà fún kò ní ṣe lórí ìjà ara ẹni àmọ́ fún ìdàgbàsókè ìpínlẹ̀ Kwara. Àbá láti ṣe àtìlẹ́yìn fún sàkejì ààrẹ Tinubu ò ní wọ́n dá látọwọ́ Sẹ́nitọ́ Lọ́lá Aṣírò ti Sẹ́nitọ́ ti ọ̀nàrẹ́bù Muhammed sì kejì rẹ̀. Àbá láti orúkọ padà ò ní wọ́n dá látọwọ́ Sẹ́nitọ́ Sadiq Umar ti Sẹ́nitọ́ Sọ́lé Mustapha sì kejì àbá ọ̀hún. Àpọ̀lẹ̀ yìí kan tó ń jókòó nílùú Àbújá ti pàṣẹ kan fi òṣìṣẹ́ fẹ̀yìntì nínú àjọ DSS Ìwà Ogo Ihe Chimere Ezokolam sínú ọgbà àtúnṣe tó wà ní Gùjẹ́ lórí ẹ̀sùn tó ní ṣe lórí ìgbésùnmọ̀mí àti pé ó ń ṣe àtìlẹ́yìn fún ikọ̀ IPOP Ezekonam lo se laye pe o je esun ti won fi kan to je oniga merin nipa fa ran ajole jodo ni ege bi awon olupejo se wi won fi esun kan se tele ran ago DSS wi ko dara po mo iko ipopo o se se ipolongo re lojo pa lo jara o tun pe kan won kan se atileyin fun iko hun ago DSS saraye pe ese re oni otako ofin ile ye o ni dajo Muhammad Umar ti sojo ko ro de ojo kan kan di logbon osu kewa odun ta wa ye to si tele apatelede atowo awon olupejo ko fi pa won sinu ogba tun se to wa ni guje igba keji are ile ye tele ri Atiku Abubakar ati kesi are ile Bola Tinubu ko pase fun ajo ijoba le yi to ndekun iwa ibaje ICPC ko yi tu okun lorun gomina tele ri ni ipinle kaduna na si erufa Atiku salaye wipe are o se da si gbigbese le aposun ijoba ipinle Osun atowo ajo EFCC on lo ye kolo ati da si oro ohun Atiku tanuma wipe igbese telede ni ipinle Osun lati owo awon ajo EFCC lo fi die mole wipe are oni onda si ise won ege bi osewe tesiwaju pe are to le pase fun ajo EFCC ko je le pase fun ajo ICPC ege bi Atiku sewi oni otolede lati enu ijoba ile ye lori aposun ijoba ipinle Osun lo ntakora won ebe awon akeko nile yinasi ni agbegbe ariwa ti dako aye soro boye igbese ti won gbe lori iwe irosoke okun oni yo se akoba fun awon eyan ni agbegbe ariwa won selaye pe esan lo je ofege ebe na selaye bi pe igbese ti won gbe oni lati se atunse papa julo lori eto abo iwe ohun kakere ti gbotoro ile ye nigba to soro nilu Abuja igba keji are fun oro ile oro kere fun egbe awon akeko awon comrade Sadiq Sango salaye wipe igbese ti won gbe oni lati mu atunse deba iwe ohun gege bi o se wi o tesiwaju wipe won si lati mati ma gba ai foruko sile kakere ile ise loriede yi Sango se afikun re wipe ipele keni eto ohun ti o gbera so losu kejo odun ta waye oni yo waye ni awon office to wa ni ekun dibo ila orun ariwa ekun dibo ara luwa ati ekun dibo gusu gusu iroyin agbaye ona ni amuwa si eti gboyin lati kainde amode ti 8.7 to wa ni lorin ni ipinle Kwara leyin isimi ranpe yi alo si ile okere ni biti ile Ghana won se fe onu atowo egbuselu alatako ni ile ohun MPP lekan si akin pe eko ikale
2: wa e wa se eh amo ko ti wo e baje amo ko ti ji wo ilu ṣugbọn omo oluwa na ni koda esi kan na la tu jo nse e wo
3: je ka bo la shiri je ka gboju nbe
2: eh
3: ashiri e ko gboro tun loju ewe edu eje arunu jinle o se mo pe ere wa baje ati ipinu odi ko mara ale eleya meya tabi oju saaju eje abere fun akoyawo fun awujo ati orilede to da to ba ri nkan ti o boju mu fitu awon alase to to leti
4: imoran yi lo ndete ti gbo yin lati ikoni Diamond 88.7 Ilorin
0: dabo mo ani dabo kai lu jarawa itakun ibadore Facebook itakun abeyefo Twitter ati Instagram lori Diamond 887 FM Diamond FM, shining supreme.
1: Eka bo pada, iroyin agbaye ona ni amuwa si eti gbo yin lati kan da Diamond 88.7 to wa ni lorin ni ipinle Kwara. Iroyin ohun tesiwaju ni ile okere egbe oselu alatako ni ile Ghana ni on Patriotic Party MPP fi onu ni ilu Accra ni oni o se fi eso kan egbe selu sijoba ni ile ohun National Democratic Congress NDC wi pe ijoba lo n gbegbese ti o se akoba fun ijoba ti wa n ti wa papa julo fifi owo ga awon eyan lenu kan ma fun lede ati oju so awon oloselu alatako ife onu ohun o na pe akole re ni ikolu se ijoba ti wa n ti wa to lede bi egbe oselu MPP se n kaminu agbelejo ton fi gbase lowo adajo agba tele ri Gertrude Tokunbo ati pa mo fi gbe awon oloselu alatako egbe oselu ohun ẹ̀rọ àtọ́lé wọ́n ṣe tú okùn lọ́rùn àdàrí tẹ́lẹ̀ rí fún iléeṣẹ́ maslok sedina temaclo atonu wọ́n ṣàlàyé pé ìgbésẹ̀ náà ó ní ìgbésẹ̀ ìbíjùbí lọ ní ẹ̀ka ìdájọ́ ìjọba ilẹ̀ ghana ti tako ẹ̀sùn tó lédè tẹ̀nà pọ́n ṣetán láti tẹ̀lé òfin pàápàá jùlọ àwọn iṣẹ́ aláàbò ọ̀nà kan tẹ̀lé òfin ní ilẹ̀ ọ̀hún síbẹ̀ ní ilé òkèrè ó kéré tán àwọn ọmọ ológun tí wọ́n tó ọgbọ̀n tí wọ́n jẹ́ ti ìjọba ilẹ̀ yẹ̀mẹ̀ ó ní wọ́n ti já okùn ẹ̀mí wọn tí àwọn mẹ́ẹ̀ẹ́dógún sì fara kááṣá nígbà tí ikọ̀ àgbébọ̀n ọtí ṣe ìkọlù adóloro síbùba àwọn ọmọ ológun ní agbègbè adramot àti marib governorate bí wọ́n ṣe fìlédè látọ̀ orísun ìròyìn iléeṣẹ́ ìjọba ọ̀hún wọ́n ṣàlàyé ìkóná burú jùlọ nínú ogun tí ń wáyé nílẹ̀ yẹ̀mẹ̀ nígbà tó ń fọ̀hún lédè agbẹnusọ fún ikọ̀ àgbébọ̀n ọtí yàyà sáré ṣàlàyé pé ìkọlù ọ̀hún ó ní wọ́n fi adóloro ṣe wọ́n sì já okùn ẹ̀mí ọgọ́rọ̀ àwọn èèyàn iléeṣẹ́ ológun ilẹ̀ yẹ̀mẹ̀ ti ṣàlàyé wípé ìkọlù ọ̀hún ó ní ó wáyé bí ikọ̀ ọtí ṣì fẹ́ gbẹ̀san bọ́ ọwọ́ àwọn ológun ṣe ń dùn wọ́n ikọ̀ ọ̀hún ó ní wọ́n ní ilẹ̀ ìran ṣe àtìlẹ́yìn fún lábala ìròyìn eré ìdárayá abala ìròyìn ọ̀rọ̀ okòwò báńkì agbálẹ̀ yìí síbẹ̀ ti fìdí ìfarajìn rẹ̀ láti lo àwọn ìlànà ọ̀rọ̀ owó náà tí yóò mú àdínkù lè bá ohun gógó ọjà ó sì ṣe ìrànwọ́ fún ìdàgbàsókè ọ̀rọ̀ ajé ilẹ̀ yìí nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò kan tó ayé ní ìlú bauchi adelé adarí ọ̀rọ̀ aráàlú fún báńkì àgbà ilẹ̀ yìí akana sidi ali ṣàlàyé pé àtúntò ọ̀hún ló ṣe ṣe rèé ní nàìjíríà pàápàá jùlọ wọ́n ti rí owó tó tó bílíọ̀nù lọ́nà 2.5 billion sí àpò òṣùwọ̀n fún owó òkèèrè lórílẹ̀‐èdè yìí gẹ́gẹ́ bó ṣe jẹ́ àkíwọ́wọ́ wípé mímọ̀ ná owó náírà àbí títà àbùkù owó náírà àbáyédèrú rẹ̀ ò ní ó jẹ́ òfin tó jẹ́ pé òfin ilẹ̀ yìí ó jẹ́ àgọ́sí pàápàá jùlọ yàwà fún lábẹ́ òfin lórílẹ̀‐èdè yìí ní abala ìròyìn àwọn àmúlùdùn àwọn mọ̀lẹ́bí òṣèrébìnrin olóògbé ọmọlẹ̀ yìí tọ́pẹ́ ọ̀ṣọ́ba ti tako aré sọ̀rọ̀ pẹ̀lú fàyè látàrí àrùn jẹjẹrẹ wọ́n ṣàlàyé wípé ọ̀rọ̀ tó lédè ọ̀hún ló jẹ́ òfegè àtẹ̀jáde kan tó lédè lónìí lójú ìtàkù instagram olóògbé ọ̀hún àwọn ọmọ mọ̀lẹ́bí ṣàlàyé pé ìròyìn nípa jẹjẹrẹ ọyàn ló pa lójú aré sọ̀rọ̀ wọ́n tẹ̀síwájú wípé láìpẹ́ láì jìnnà wọ́n sọ okùnfà ikú rẹ̀ àwọn mọ̀lẹ́bí ọ̀hún ké sí àwọn èèyàn kan jáwọ́ láti máa fìlédè ìròyìn òfegè pàápàá jùlọ wípé ìgbésẹ̀ náà ó ní ó jẹ́ ká máa sunkún sí i gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n yẹn láìpẹ́ láì jìnnà wọ́n kò lédè okùnfà ikú olóògbé ọ̀hún lójú àwọn ìtàkùn rẹ̀ lábala ìròyìn eré ìdárayá àwọn aṣojú ilẹ̀ nàìjíríà nídíje káfù ní sáà tó ń bọ̀ ọ̀nà wọn ti mọ àwọn ẹni tí wọ́n kò jó nídíje káf champions league ikọ̀ rangers yóò wá kò pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù as supermax ní ilẹ̀ olómìnira benin tí ikọ̀ rangers yóò sì wá kò pẹ̀lú ikọ̀ san pedro láti ilẹ̀ ivory coast ikọ̀ rangers ìjà àkọ́kọ́ rẹ̀ ní pápá ìṣeré tó wà ní ìkẹ́nẹ́ kò tó nírìn àjò lọ gba ìdíje ẹlẹ́ẹ̀keje nínú ìdíje ká confederation cup òṣùkọ sí stars òní yóò wá kò pẹ̀lú ikọ̀ cs fasien ti ilẹ̀ tunisia ti ikọ̀ ekanemi wọ́rọ̀ yóò sì wá kò pẹ̀lú ikọ̀ udib láti ilẹ̀ guinea-bissau ìjà àkọ́kọ́ òní wọ́n gbá láàrin ọjọ́ kẹrin sí ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ẹlẹ́ẹ̀kejì òní wọ́n gba ìdíje ọ̀hún láàrin ọjọ́ kọkànlá sí ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ilẹ̀ uganda ti ń dárò látàrí ìpapòdà balógun ikọ̀ sport club villa david owóòrè tó agbèrè fàyè nígbà táwọn afurasí adigunjalè ṣèkọlù sí lẹ́gbẹ̀lẹ̀ rẹ̀ nílùú kampala ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n dágbèrè fàyè lẹ́yìn ìgbà tí wọ́n fi oko ṣe ìkọlù sí tí wọ́n sì kó àwọn nǹkan rẹ̀ lọ owóòrè gbọ́dọ̀ gbàgbà lọ sílé ìwòsàn padà dágbèrè fàyè iṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìkọlù ọ̀hún bí ikọ̀ ezi villa ṣe ṣàlàyé balógun rẹ̀ tó dolóògbé ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tó dára ó sì jẹ́ àdánù ńlá fún wọn jẹ̀rẹ̀ bọ́ọ̀lù ní ilẹ̀ ọ̀hún agbọ́dọ̀ agbájẹ nílẹ̀ náà ti sọ̀rọ̀ wúre nípa owóòrè gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọn ni ó jẹ́ agbábọ́ọ̀lù tó jẹ́ pé ó kojú òṣùwọ̀n. tó lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rèé wọ́n ti pàṣẹ fún àjọ efcc láti wà rẹ̀ tinubu kan gbé ẹsẹ̀ kúrò lórí àpòṣùwọ̀n ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun tí wọ́n gbégi dí ni ipinle Kwara aka fun yin pe egbe oselu APC gukan nibe ti jeje a le se atileyin fun sa keja ti nubu begidi na awon alati leyin gomina Abrahama ile ejo ti fi se tele jako DSS sinu ahamo nu ogba so se goje lori esun pe o nse atileyin fun iko IPOP nile okere aso fun yin pe awon atako ni legana se fe onu lori esun pe ko ngbese to se akoba fun ijoba ti wa ti wa la ko tan aka fun yin pe le Nigeria oni awon asoju re nu dije CAF to waye ni sa ton bo ti mo awon eni ti won koju ago ni 1861 oni oba adosumo buwolu adeun to si yonda erekusu ilu Eko at papako koju omi ilu Eko fun ijoba ile Gẹ̀ẹ́sì to eyi lo pin royin ohun Adeyemi Adewale ni olotu royin Taiwo Adeyemi lotu toka se ti gboyin lokolola fun agbaye wa ni kan damore ti 8.7 to wa ni Ilorin ni ipinle Kwara o daro

àgbẹ̀ lérè ẹgbọ́ kí lèrè àgbẹ̀ àjọjẹ lèrè àgbẹ̀ jọ báwo ni mo yín ti jilẹ̀ tó nípa iṣẹ́ àgbẹ̀ kí ni pàtàkì ètò ọ̀gbìn sí àwùjọ wa báwo la ṣe lè ṣàrídájú ọ̀pọ̀ oúnjẹ nílùú láti lè bí jìnà sí wa ẹ má dààmú jìnà a ò ní fún yín lóko ìdí ọ̀pẹ rò ẹ jẹ́ ká jọ pàdé lórí ètò àgbẹ̀ lérè ní gbogbo ọjọ́bọ̀ Thursdays láago mẹ́fà ìrọ̀lẹ́ ní ìkànnì yín tó ta wọ́n yọ náà ni Diamond 88.7 FM Ìlọrin àgbẹ̀ lérè Ọlá Bash Nigeria Limited ló ṣe onígbọ̀wọ́ ẹ̀ ebi kì í wọnú kọ́rọ̀ mi ìwọ́ Oko inú la fi ń gbé títa. Pastor Shanko Alaji atọ́kùn ètò máa gbé wa rìnrìn àjò ètò ọ̀gbìn ṣíṣe. Ẹ má mí sí ẹ̀.

0: tó ẹ káàbọ̀ láti ẹ̀ka ilé iṣẹ́ wa pàápàá jùlọ ilé iṣẹ́ Oloba Sinajia Limited ilé iṣẹ́ pàtàkì tó ń ta onírúurú oúnjẹ nǹkan ọ̀sìn tó jójúlówó àkókò ẹ ló dáa kẹ darapọ̀ mọ́ ilé iṣẹ́ ìtorí pé wọ́n ti kó onírúurú àwọn oúnjẹ wá lẹ́jẹ̀wọ̀n tẹ́lẹ̀ fi tọ́jú àwọn
1: kan sẹ́yìn
0: oúnjẹ màálù oúnjẹ ẹlẹ́dẹ̀ oúnjẹ àgbo oúnjẹ ẹja oúnjẹ adìẹ àbọ́pa oúnjẹ.

0: ọpọlọpọ àwọn èèyàn ti ẹ ti ń pè wá gan lẹyìn ètò ṣùgbọn mo kàn wò pé ọjọ wa ti ń lọ ni dayo kí ló tọmọ pandagbere fún àwọn aráalé.
1: Ẹ ṣeun gbogbo ẹ̀yin lólùfẹ́ wa a rí pé ètò tòní àtijọ́gbádùn rẹ̀ ìpàdé wa di jẹ́ mẹ́jọ láti ìdùnnú rẹ̀.
0: Agbára Ọlọ́run ọba ọya bandọya ọ̀dà kọrẹ ni.
1: Orúkọ tèmi ò yí padà bá ti rí sanko ẹ ti rí dayo kí ló tọmọ. Bàbá bẹ̀ náà ni.
0: Bàbá bẹ̀ èké ọmọ olóòkú.
1: Sanko Alhaji.
0: Ayọ̀ mọ̀lú mọ̀ wọ̀rí ayà òní mọ̀lú. Ẹ jẹ́ máa dúpẹ́ pàtàkì lọ́wọ́ Ṣèyí Jacob tó jẹ́ ọlọ́wọ́ bọ́tìnì fún sáà tá a wà yìí. Lápá Ọlọ́run ọba níjọ́ mẹ́jọ àwọn tó fẹ́ máa da adìẹ lẹ́nu ilé. Báàbá sọ̀rọ̀ ilé àlè sọ̀rọ̀ adìẹ tá a dà bẹ́ẹ̀ o. Àwọn àmọ́ mú lẹ́yẹ kọ̀ọ̀kan. Ọjọ́mọ̀jọ́ lákò pàdé lórí ètò yín ètò wa àgbẹ̀lérè. Títí ọjọ́mọ̀jọ́ tá a kò pàdé 08144884422 nọ́mbà mi ẹ̀pìnlẹ́yìn ètò. A ní kú o, ẹ̀yin náà ní kú, àjọfà ikú dẹ́gbẹ̀rà sí Anjima. Kàtíbò Orovua àgbẹ̀lérè o
1: fẹ́ni tó bá lè.

ọ̀rọ̀ ọlọ́run yìí ò sì ní agbára. Àkókò ti tó láti pàdé ọlọ́run fún ìbápàdé tó ti fọwọ́ kàn láti òkè wá láti pàṣẹ ọ̀rọ̀ rẹ̀. Nígbà tí ìránṣẹ́ ọlọ́run aláàyè olùṣọ́ àgùntàn Moses Adémọlá Popoọlá bá ń pín ọ̀rọ̀ ọlọ́run lórí ètò yìí, ayé aṣẹ́gun. Ayé aṣẹ́gun, ìpinnu ọlọ́run fún gbogbo ènìyàn ni láti gbégbé ayé aṣẹ́gun tó kún fún ìtẹ̀síwájú pẹ̀lú ògo àjẹdọjọ́ alẹ́. Bóyá ẹ darapọ̀ mọ́ wa ká jọ rìnrìn àjò débi ògo láti pàṣẹ ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ tó múnádóko lọ́kàn rẹ̀. Ní gbogbo ọjọ́bọ̀ Thursday ní dédé aago 5:00 ìrọ̀lẹ́ ni ètò ayé aṣẹ́gun yóò máa dé sí tìgbọ̀ yín. Ẹ farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run. Ayé aṣẹ́gun, aṣẹ́gun ni yín lórúkọ Jésù.

ẹ já bẹ̀rẹ̀ sí ní mú táwọn èèyàn ti sọ ọ́ ta wá lọ́kọ̀ kan ìjèèjì ẹ wá dákun mo fẹ́ bẹ̀ wá ẹ já tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká gbọ́ wọn lágbọ̀ọ́yé torí tá a báyìí gbọ́ wọn lágbọ̀ọ́yé ni ó ṣokùnfà bá ṣe fún wọn nímọ̀ràn tó tọ́ sí ti wọ́n sọ ọ́ta tí ìmọ̀ràn tá à ń mú wọn òfin ní di pé yóò tako ohun tí wọ́n sọ tàbí tí ó lòdì sí ti wọ́n sọ ẹ já tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká gbọ́ wọn lágbọ̀ọ́yé ká lè mọ̀ bá ti fi ìdáhùn sí ti wọ́n mú wá lọ́kọ̀ọ̀kan ìjèèjì mọ̀ ń bọ̀

béèrè tí mo fẹ́ béèrè tí ó yé mi rárá tó máa ń mú mi inú kọ mí gbogbo tí n bá dé tí n bá lọ ń ṣiṣẹ́ ìrántí àwọn nǹkan tí mo máa ń rí ó máa ń jẹ́ àdánù fún mi. Tọkọ àti aya tó ń jẹ́ ìrántí ọlọ́run tọlọ́run kúlẹ̀ àti lódodo tọlọ́run bá pé ìyàwó ọlọ́run lè máa pè ọkọ tọlọ́run bá pè ọkọ ọlọ́run lè máa pè ìyàwó. Béèrè kí ló wáá fà á tí ìyàwó tọlọ́run bá pè ọkọ tó jẹ́ pé ìyàwó mi kò ní bọ́kọ foríìtì kò ní bọ́kọ foríìtì ọ̀nà tó fi máa gbé sẹ́yìn sí ọkọ ṣubú ló wọ́n máa wá. Bẹ́ẹ̀ náà ni ìyàwó mi náà tọlọ́run bá pè é tọkọ náà tó máa fẹ́ gbé iṣẹ́ ìrìnàṣẹ́ ìyàwó ṣubú nígbà míì ló wọ́n máa wá. Kí nìkan tó ń fà á tó fi ń rí bẹ́ẹ̀ àti wípé àwọn aṣọ ọlọ́run míì wá tó yẹ pé tọlọ́run pè tí ìyàwó bá fọwọ́ tì í tí ìlàkọjá tó wà lórí àwọn ọmọ tó wà lórí ọmọ tó ń bí tí ìlàkọjá tó wà lórí lórí tírú àdánwò yẹn tó fi ń dé báwa ìránṣẹ́ ọlọ́run tó fi ń dé báwa ìránṣẹ́ ọlọ́run míì kí ló ń fà á òun ni kò yé mi òun ń fẹ́ béèrè ní alẹ́ yìí pé kán bá wa tàn mọ́ lẹ́sìn fáwọn tó bá lóye ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ wòlíì mo ti rí pásítọ̀ mo ti rí tó ní ìyàwó tó lọ́mọ tó fẹ́ pọ̀ ọmọ wọn ọmọ míì àìsàn àṣé ọmọ míì ó lè yàn arọ ọmọ míì ó lè fọ́ lójú láwọn tó yẹ pé tọlọ́run pe òbí wọn àti ìyàwó àtọmọ àtọkọ tó fẹ́ pọ̀ àwọn ọmọ ní àdánwò wọn táwọn máa rù káàkiri táwọn máa náwó lé lórí kí ló máa ń fà á ẹ jọ̀ọ́ ìfọlọ́run bẹ̀ ẹ jọ̀ọ́ kẹ ṣàlàyé fún wa ẹ jọ̀ọ́ káwọn èèyàn bá wa dá sí torí pé gbogbo kinní gbogbo ibi tí mo ń dé mo ń ba pàdé even ọ̀dọ̀ mi náà the same thing mo ṣe ní pé kò yé mi pé kí ló ń fà á tó fi ń rí bẹ́ẹ̀. Ìrìn àjò yìí mo fẹ́ kẹ́ bá mi tàn mọ́ lẹ́sẹ̀ ẹ jọ̀ọ́ torí pé kí nìdí tọkọ bá ní àdánwò ìyàwó á ní àdánwò tí ìyàwó bá ní àdánwò tọmọ ló máa jẹ́ àdánwò ẹ nìyẹn tàbí kí ìyàwó jẹ́ àdánwò ọkọ àtọmọ tàbí kọ́kọ́ jẹ́ àdánwò ìyá àti ọmọ tàbí kọ́mọ jẹ́ àdánwò àwọn méjèèjì òun ni wàá yé mi kí ló wáá fà á tàwọn tọ́lọ́wọ́ dẹ̀ pèrè tán pèrè àwọn gánbáyọ̀ ṣẹlẹ̀ sí wọn.

àkàlẹ̀ olóòtú ẹ̀kọ́ àtàárọ̀ àsìkò iṣẹ́ ìní nídàkùn mo fẹ́ sọ síta ní orúkọ mi ní tọ́lọ́mọ̀ láti ìlú tọ́lọ́mọ̀ ó sì jẹ́ pé nígbà tí mo

0: wà níléèwé. Èmi àtọmọbìnrin kan lájọṣepọ̀, ṣùgbọ́n ìyìn mọ̀ pé ó lóyún nígbà yẹn. Bàtà wa kúrò tán tó ṣe díẹ̀ ni mo tó rí pé ó lóyún ti wá bímọ ọmọ ti ń lọ bí oṣù mẹ́rin nígbà yẹn ká tó wà ríra. Ó sì lémi ni mo lóyún, àwọn òbí mi lọ yọjú. Ọmọ tí wàá dàgbà báyìí, ọmọ wà lọ́dọ̀ rẹ̀. Nígbà tó yá tó dọmọ di bóyá ọmọ ọdún bíi márùn-ún, ó mú wá sọ́dọ̀ mi tó fi di pé ó wà lọ́dọ̀ òbí mi. Mo tún wá ya ọmọ ṣàwáṣe àṣemọ́ṣe nígbà yẹn. Mo ná ó sá lọ́dọ̀ rẹ̀ bó ṣe mú sọ́dọ̀ nù pé òun máa tọ́jú rẹ̀. Láti ìgbà yẹn lọmọ ti wà lọ́dọ̀ rẹ̀. Ṣùgbọ́n ohun tó wá yà mí lẹ́nu pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni ẹnìkan kan déédé pè mí, yí pé sọ pé èmi kọ́ ni mo lọ́mọ pé nìkan ló ní ọmọ. Yìnyín tí gbọ́ látẹnu rẹ̀ o, ṣùgbọ́n àbúrò tàbí ilé kankan ló pè mí, ló sọ mí bẹ́ẹ̀ pé òun gbọ́ nǹkan báyìí báyìí. Wọ́n á ní ká ní kó pè mí, ṣùgbọ́n kò tí ì pè mí. Mo wá bèrè lọ́wọ́ ọmọ ọmọ ló sọ bẹ́ẹ̀ fún ohun tòótọ́, ṣùgbọ́n kí n má dà á lóhùn pé kò mọ nǹkan tó ń sọ ni. Ẹ dákun, mo fẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà ká gbà mí níyànjú gbogbo nǹkan tí màá bá lè ṣe. Ṣé kí n pè é ni àbí kí n máa retí kó pè mí àbí kí nìkan tí mo lè ṣe lé lórí? Ẹ ṣé o.
1: Tó òun náà lẹ ti gbọ́ yìí. 0916159101 lójú òpó òpè tọwọ́ bí ó dàbí ẹni pé ìyá tí wọ́n láwọn fẹ́ send voice note kan ti send voice note tẹ́niyẹn send sí wọn o. Ẹ̀jẹ̀ á gbọ́ voice note tẹ́niyẹn send sí wọn àbí? Ẹ̀jẹ̀ á gbọ́.
2: Ẹ kú àlẹ́ o. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ ṣe gbé kọ́ mi o. Ẹ ṣé gan ni mo dúpẹ́ o. Ìgbà tẹ̀ tí ń rí sífù kọ́ lánàá tí mo ti ń gbọ́ fẹ́ẹ̀sì yìí, mo sì mọ̀ pẹ́ ń parọ́ ni. Bẹ́ẹ̀ lówó kan send. Mo ti mọ̀ pé ìparọ́ lẹ fi ní ó máa di alẹ́, ó máa di kinní kan ni mo ti ń pè yín látàárọ̀ lẹ gbé kọ̀. Bọ̀ nǹkan tẹ́mi kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé kì í ṣe òjò nìkan ló ń léèyàn wọnú ayé o, kì í ṣe òjò nìkan. A máa pàdé níbi tí ẹsẹ̀ gò ti gbé méjì, òun la ti máa pàdé. Wàláì tàláì, ẹ̀yin dẹ̀ lẹ máa jẹ́ kí oore kó súyàn ṣe. Ìgbà tẹ́ ti mọ̀ pé ẹ̀ lágbára ẹ̀, mo sọ fún yín lọ́jọ́ yẹn. Mo ní mi ní owó lọ́wọ́, ẹni mọ́dẹ̀ ni. Ẹ wá jẹ́ kó ẹni tó lówó tó ń sọ̀rọ̀ sí mi. Ẹ wá jẹ́ kó ń sọ̀rọ̀ sí mi. Ẹ̀yin wá ìgbọ́ kọ́ mi, ẹ wá gbé kọ́. Talkless pé ẹ máa send owó. Ó ga o, mo regret pé mo mọ̀ yín in my life. Mo sì mọ̀ pé lọ́jọ́ kan, a máa pàdé. Níbi tí mo tún sún rìpítẹ̀ pé níbi tí ẹsẹ̀ ò ti gbé méjì la máa pàdé. Màá dẹ̀ gba owó yẹn lọ́wọ́ yín, màá fi omi sìn yín lọ́wọ́ nù. Màá gbà lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ fún mi, àdẹ̀ ẹ fún mi, ọlọ́wọ́ yọ lára yín. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ibikíbi tí bá fẹ́ wọ̀lé ní títí mọ́dẹ̀ máa san owó fọ́lọ́wọ́. Bọ́ ọlọ́run máa bá mi gbà lọ́wọ́ yín. Ọlọ́run dẹ̀ máa mọ̀ pé oore ni mo ṣe, ó máa bá mi gba owó yẹn. Ó máa bá mi gbà lọ́wọ́ yín. Torí ìkà aláìdáa ni yín. Ẹni tí à ń jí tẹ́ à kì í jírí ni yín rárá. Bẹ́ẹ̀ ni mo sọ, ẹni tí à kì í jírí ni yín rárá. Ìka dẹ ni yín, ẹni tó bá ti ń hùwà ìka bí titi yín yìí, aláìdáa èèyàn ni. Kò sí wàhálà o, ẹ má gbé, ẹ má sẹ́ńdẹ̀. Èmi tẹ̀tẹ̀ wá ní wá pè yín mọ́. Ó bá wù yín ẹ sẹ́ńdẹ̀, ó bá wù yín ẹ mọ́ sẹ́ńdẹ̀. Màá wá fẹ́ nìyẹn. Bọ́ Ọlọ́run tí mò ń sìn tó mọ̀ kan tí mo ṣe dáde, ó máa bá mi gba owó yẹn lọ́wọ́ yín. Ó máa gbà á tipátipátipá lọ́wọ́ yín ni. Ẹ̀yin ìka aláìdáa yìí, mo tún repeat pé mo mọ̀ yín. Bọ́ a máa pàdé.
1: Tó gbogbo ẹ̀ náà rèé, ṣùgbọ́n kó tó di pé wọ́n máa ṣojú òpó òpínlẹ̀ tẹ́ ẹ máa pè wọlé. Ẹ̀jẹ̀ ń ta dẹ́ka polówó ọjà ká polówó ń tà ń tà tiwa ò ní í ta. Bá a bá polówó ọjà tá a darí dé láwọlé sun ọjọ́bọ̀ Àlàmísì Thursday ọmọ tẹ̀ wájú. Ẹ má yìí tí sun o, òrùn burúkú ò ní kùn wá.

àṣírí àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ọ̀rọ̀ tá a lè sọ létí ẹnì kẹta má dì í sọ́kàn má sọ ọ́ sórí ayélujára má sì ṣe ṣe sí fọ́rọ̀ lọ́ka sọ ọ́ síta lórí ètò láwọlẹ́sùn níbi tí àṣírí yìí ti ṣe pàtàkì sí wa kẹ́ ẹ sì gbàmọ̀ràn lóríṣìíríṣìí sí ọ̀nà àbáyọ látẹnu àwọn ọlọ́gbọ́n onímọ̀ olóye àtàwọn tí wọ́n ti nírò là kọjá ìrí láwọlẹ́sùn ní déédé aago mẹ́sàn-án àṣáálẹ̀ gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday lórí ìkànnì Diamond FM.

àṣírí àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ọ̀rọ̀ tá a lè sọ létí ẹnì kẹta má dì í sọ́kàn má sọ ọ́ sórí ayélujára má sì ṣeéṣe sí fọ́rọ̀ lọ́ka sọ ọ́ síta lórí ètò láwọlẹ́sùn níbi tí àṣírí yìí ti ṣe pàtàkì sí wa kẹ́ ẹ sì gbàmọ̀ràn lóríṣìíríṣìí sí ọ̀nà àbáyọ látẹnu àwọn ọlọ́gbọ́n onímọ̀ olóye àtàwọn tí wọ́n ti nírò là kọjá ìrí láwọlẹ́sùn ní déédé aago mẹ́sàn-án àṣáálẹ̀ gbogbo ọjọ́ ìṣẹ́gun tuesday àti ọjọ́bọ̀ thursday lórí ìkànnì diamond fm.

0: láyé tá a wà lóde òní. Owó kan ti kú lówó tá a yín mú sí. Torí pọ́nà kan wọ́jà mọ́. La fi nílò láti wá kún ìrìn ẹsẹ̀ wa. Atọ́kùnrin àtobìnrin àtọmọdé àtàgbà. Àfi ká jára mọ́. Gbogbo ọ̀nà tó wó ti lè jáde fún wa tó wà legit. Yàtọ̀ sí ká lu jìbìtì. Yàtọ̀ sí ká mú kànmọ́kan. Yàtọ̀ sí pé ká sáré àsápajúdé. Àkànṣe ètò tó ń sọ àwọn èèyàn lóríire tí iléeṣẹ́ Design Your Life gbé kalẹ̀. Èyí tá a pàkórí ẹ̀ ní Capital Power Symposium. Èyí tá a ṣe ní kòpẹ́kòpẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n jẹ́ àǹfààní ń bẹ̀. Àwọn tí wọ́n wá ránfààní yìí jẹ ló wá ń ta wọ́n lára pé dákun gbàwó lẹ́tún ṣe mí. Ìgbàwó lẹ́tún ṣe mí ló jẹ́ ká a gbé special edition yìí kalẹ̀ fún gbogbo ẹni tí ò tí ì kópa láti wá jẹ nínú àǹfààní náà. Òun ni mo ṣe ń kí sí gbogbo ènìyàn. Èmi ti rí, mo ti débẹ̀, mo ti confirm ẹ̀. Ẹni wọ́n tún dé. Bó ṣe ṣe nà láì nà láì nà láì rè é. Tẹ́sìn fi wá wọ gbọ́mọ mẹ́dọ́kẹ́ ẹ lọ́wọ́. Mo gbàgbọ́ pé tó bá láǹfààní láti farabalẹ̀ gbọ́ ètò yìí, àkànṣe ètò yìí, ó dúpẹ́ fọlọ́run. Ó yàtọ̀ sí gbogbo ìtẹ̀ tí ń gbọ́ látẹ̀yìn wá, ẹ̀kọ́ wá ń bí, ẹ̀kọ́ wá lọ́hùn-ún. Ṣùgbọ́n eléyìí, ọ̀nà àbáyọ sí ìṣòro, àìrówó ná, àìrówó lò, ẹlòmíì fẹ́ dalẹ̀ iṣẹ́ sílẹ̀, ẹlòmíì. Ọ̀nà àtijọ́ àtimú, ó ní òrọ̀rùn fún wọn. Bàbá wa ríru ọ̀nà tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Ẹ jẹ́ àjọtọ̀ ká wá mọ̀ pé lóòótọ́. Àsọlọ́run fẹ́ nìkan ju ẹnìkan lọ. Bálejò mi bá ti bẹ̀rẹ̀ àlàyé nípa Capital Power Symposium yìí. Ẹ ti mọ̀ pé lóòótọ́ nǹkan tó yẹ kẹ́ kópa ń bẹ̀ ni. Ẹ kú kalẹ̀ alejò mi. Ẹ gbóhùn sókè báńkì gbogbo ara lé.
1: Mo kí gbogbo ara lé lọ́mọdé lágbà. Oníṣòwò, oníṣẹ́ ọwọ́, oníṣẹ́jọba àti gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Orúkọ tèmi ni Ambassador Fatiu Adesina. Gẹ́gẹ́ bí àwọn kan ti mọ̀ mí tẹ́lẹ̀, àtàwọn atabáṣẹ̀ṣẹ̀ ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́. Mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ kan tí à ń porúkọ rẹ̀ ní Design Your Life International Group.
0: Design Your Life International Group yìí, kí ni àjọ yìí wà fún gan sa?
1: Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wá tẹ́lẹ̀, Design Your Life International Group yìí jẹ́ àjọ kan tí wọ́n gbé kalẹ̀ láti fi ran ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́ nípa bí àwọn náà ṣe lè máa rí owó láti fi ṣe fújà ọrọ̀ ajé wọn àbí gbọ́ bùkátà kan tí wọ́n bá fẹ́ gbọ́ láláì ṣe pé wọ́n mọ̀ yáwó àbí wọ́n mọ̀ jẹ gbèsè káàkiri. Tẹ bá wá wo àwùjọ wa lénìí, ẹ ri pé jíjẹ mímu níná lílò fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó ń bọ́ sí àpò ìnira. Látàrí pé bí situation economy orílẹ̀-èdè yìí bí ó ṣe wà, àwọn èbó aláwọ̀ funfun tí wọ́n sponsor wa ó tún ti wá fún wa láǹfààní láti ran ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́ pẹ̀lú Design Your Life International Group yìí. Òun ló fà á tá a fi wá gbé ètò kan gbòógì kalẹ̀ tá a pe àkọlé rẹ̀ ní Capital Power Symposium.
0: Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ, tí màá bá gbọ́ yín yé dáadáa, ẹ̀yin dúró gẹ́gẹ́ bí àjọ tó ń kó ìtura bá àwọn èèyàn látàrí bí ọrọ̀ ajé orílẹ̀-èdè wa ṣe dagun.
1: Bẹ́ẹ̀ ni olóòtú. Gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀, ọ̀pọ̀ èèyàn ni èyí fẹ́ kí àwọn èèyàn kí wọ́n mọ ibi tí òun ti ń rí jẹ kọ́ mọ ibi tóun ti ń là. Àwọn tí wọ́n bá wá ń ṣègbìyànjú ń gbé báwo làwọn náà ṣe lè ran àwọn èèyàn lọ́wọ́ pẹ̀lú ọ̀nà tí àwọn ti mọ̀ táwọn ń lò táwọn fi ń là. Ṣé wọ́n pé irú àwọn bẹ́ẹ̀ ó yẹ ká ṣe kíni ká máa kí wọ́n kúṣẹ́?
0: Bẹ́ẹ̀ni.
1: Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, ètò tí a gbé wá sórí afẹ́fẹ́ lénìí, òun gangan ni ó yí ìgbésí ayé tèmi gan náà padà sí ti dáadáa. Mo jẹ́ ẹnìkan tí a bí láti ìdílé kan tó ṣe pé a ní owó lọ́wọ́. Jíjẹ mímu kìí ṣe rọrùn. Single mother ló raise mi. Nǹkan bí oṣù márùn-ún ni mo wà tí mo ti lose bàbá tó bí mi lọ́mọ. Èmi ni kọ́kọ́ lọ́bí o, polygamous family ni irú family wa. Number 17 dẹ ni mo jẹ́. Àwọn ò rí ìgbádùn bàbá jẹ tí bàbá fi lọ. Ẹni tó wá jẹ́ ìyá fún wa tó wá bí wa, àwa mẹ́ta ló bí fún dádùá. Àwa mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà ni wọ́n wá ń kó jẹ. Ìṣẹ́ òsì ìyá òun la fi lo ewé la fi gbé ìgbésí ayé. Àtẹni tí ń jẹ oúnjẹ mẹ́ta lójúmọ́. Àròwó ilé san, kódà àròwó ilé ìwé san. Àmọ́ spọ́ọ̀tì káàkiri ni. Ẹ mọ̀ bí ká máa gbé ilé ẹnìkan lé ní ká máa gbé ilé ẹnìkan lọ́la. Bá a ṣe gbé ìgbésí ayé wa nìyẹn.
0: Ẹ wá ń wo àwọ̀sùn.
1: Tó wá jẹ́ nǹkan tó máa ń kan mí lóminú. Gẹ́gẹ́ bí àtìgbà tí mo ti wá kékeré, lèmi náà ti pinnu láti kékeré pé màá jẹ́ nìkan tó ṣe pé láwùjọ o, màá wà láwùjọ àwọn tó yẹ pé àwọn náà rí ìgbésí ayé wọn ṣe tí wọ́n ní owó tí wọ́n ní ọ̀rọ̀. Ṣùgbọ́n nínú nǹkan tí a kọ́ nígbà tí à ń dàgbà bọ̀ wọn ni pé téèyàn bá lọ ilé ìwé lèèyàn ó jẹ èèyàn. won ni ka lo lewe ta ba si lo lewe ka kawe wa dara ta ba ka dara a para jeyan a lo lewe loto a kawe dara loto sugbon diwe ti gbogbo nkan se ri ni economy o wa da bi pe certificate ta gbera ni ko fe wulo mo certificate ko lo mata mo laye sin certificate lo para mata
2: o e ku lakaye
1: mo para wa discover pe ipele bi marun ni gbogbo eyan pin si
2: ipele marun
1: ipele kan an pe awon yen ni financial crisis awon eleyi ka kan work fun won o man depend lori awon elomi lati fi gbo bukata lati fi jeun awon kan o man reti latodo enikan egbon aburo o man reti ti won man bu won lowo ni awon ele o ni kankan ti won se ala awon kan ti won wa ni financial instability awon ele ni se lowo lo to bo ise ti won ni oto won je salary won oto na ere ti won ri lori worobo ti won ta oto na awon yan wa ni financial instability iru won lo man saba je gbese lati fi gbe igbese aye to won ala awon kan ti won wa ni financial stability level awon ele ni ise kan to je pe owo yen si o si wa manageable won le ma live life won lori budget won ko le se jura won lo ni
2: wo wa under manageable condition
1: under management la won fin live bo won ni gbo gbo do se jura won lo iru won le man na ka si ebi iru won le man na ka si ara iru won le man na ka soju mo ibi ipele meta akoko yi ibe la ti man saba ri awon ti won lo lewe ti won ni certificate lowo ati wa la awon kan ta wa ni financial independence level awon ele tutu ko ni pele awon le na ka si won ba sugbon o ni limitation ibi ta won de na le se de awon la awon kan ti won wa ni financial freedom level iru awon lele owo ko ni problem won mo won tun won ro ni sin ni pe bo la won se fe lo owo titin wole fa awon to ti pọyabo aye bo la won se fe lo lati fi tun igbesi aye mala keji se se wa ri summit ta gbe kale yi capital power symposium yi bo la se move awon eyan lati whichever category ti won ba belong si ti won move si financial freedom level
2: ti won fi lo si next level
1: ta won no fi wa ni financial freedom level e ta asiko ni gba mi lati se alaye pupo sugbon ma gbianju lati se kekeke so that awon eyan le ri reason to fi je pe awon gbodo wa iru summit ta wa yi opolopo awon eyan reti pe ki joba wa save awon abi joba ni o change situation abi kini kan ni sey itemi ni gbagbo nu re ni pe ko si ilu kan to le ju agbara awon eyan lo awon eyan ni won ni to lati fi live ni ru lu be bi ilu wa se ri nisin e ri pe awon kan wa ni the same ilu te pe won si koro jo won si lowo won si se dara lawo jo ibe la si ti awon kan te pe won ni ise o si ohun iya la won
2: si lo be ja won kan lojumo
1: te ri pe inu ilu kan na la jo abo ani different category of people ko lawon kini kan to ye awon eni yi ti o ye awon to ku iru awon oye yen la fe la kale fun awon eyan
3: ni bi akanse eto capital power symposium ti a fe se yi
1: se ba ri won so kini kan won ni awon ti won ba se gbese ko si kankan ti o change life won tori awon to ba se gbese ni ran lowo ma n de fun
2: iyin o tumo si pe heaven help those who help themselves
1: exactly olotu alakoko nkan ta won yo je lanfani tolorun ba kada pe won wa ninu awon ti won wa selected lati participate ninu summit won get nkan ta npe ni health consultation session odidi osu kan ni won fi ba lofe teyan ba sanwo fun health consultation ta sanwo pa ni pa be obo ni ilera ara awon eyan o si mo pe si tori teyan ba lo gan teyan o la lafia won lowo lowo loni so over 15,000 half awon eyan lofe
3: ti won ba ni anfani lati kopa ni bi capital power symposium yi
1: won mo ni access lati enroll ara won yàtọ̀ sáwọn àtàwọn ọmọ wọn sí business academy wa
2: tí ẹ
1: bá fẹ́ register sí business academy wa normally ó worth 20,000 registration fee nìkan pé mo kàn fẹ́ gba fọ́ọ̀mù fọ́ọ̀mù business kò eléyìí kọjá bí tí wọ́n ti ń kọ̀yàn ní ẹ̀kọ́ tí ò wúlò ibi láti kọ̀yàn bẹ́yàn ṣe dominera ara yàn
2: tó
1: là ń sọ̀rọ̀ pa ẹ̀
2: kẹ́ tó mọ̀ bá a lọ ẹ dákun sí kìí ṣe pé summit yìí ẹ kó worobo láwọn èèyàn lọ́wọ́ bí ogun bí ìpara pé ẹ máa kiri ẹ kí kẹ́ mọ̀ mọ́wọ́ wá.
1: rárá o sẹ́ni tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bìlífù ni pé hard work ni máa ń jẹ́ kéèyàn dolówó náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í ṣe kéèyàn mọ̀ ṣiṣẹ́ kárakára ní sọ̀yàn dolówó ìmọ̀ ní sọ̀yàn dolówó mindset ní sọ̀yàn dolówó sẹ́ni n ta fẹ́ ṣe ní summit yìí o ní ká educate àwọn èèyàn nípa àwọn àṣírí táwọn náà lè lò láti fi kó ọ̀rọ̀ jọ láti fi dọlọ́rọ̀ láyé nǹkan ẹlẹ́kẹta tí wọ́n tún jẹ́ láǹfààní òun ni publicity ẹlòmíì ní business ẹlòmíì ní brand tó ń wá publicity fún tó wá kí káwọn kan bóun gbé business
2: wọn káwọn èèyàn tún mọ̀ sí káàkiri
1: a ní public range tó worth over 50,000 tàti lè help àwọn èèyàn láti publicize the brand wọn publicity yẹn gẹ́gẹ́ fúnra rẹ̀ worth 15,000 a tún wá fáwọn àwọn èèyàn ní babambari ẹ̀ẹ̀kan ní ìgbésí ayé opportunity tí wọ́n lè fi partner pẹ̀lú international business platform kan tó lè mọ sanwó fún wọn títí for the rest of their life ní ìgbésí ayé wọn a tún fún àwọn èèyàn lúrú opportunity yẹn ṣé wá rí gbogbo nǹkan tí mo ti kà kalẹ̀ yìí ó ti worth over 50,000
2: bẹ́ẹ̀ni tàbá kà dáadáa
1: ó ti worth over 50,000
3: ṣé wá rí ètò capital power symposium tí a gbé kalẹ̀ yìí
1: ticket policy lèyàn fi wọlé
2: ticket policy
1: ticket policy
2: lèyàn fi wọlé
1: so ticket yẹn instead tí wọ́n fi san adúrú owó tá a kà kalẹ̀ yìí tí wọ́n fi access gbogbo nǹkan tí mo fẹ́ fún wọn láǹfààní 5,000 péré ni wọ́n lò
2: 5,000 naira
1: péré 5,000 naira péré làwọn èèyàn ó fi jẹ àwọn àǹfààní tí mo gbé kalẹ̀
2: rẹpẹtẹ wọ̀nyí
1: ẹlòmíì wà nínú ilé tó ń gbọ́ mi lọ́wọ́ báyìí tí wọ́n 5,000 láyé tinubu yìí téèyàn ò bá ṣe kinní kan ṣáì níyàn bo le yo se kuro loju kan
2: abi teyan wa
1: mistake ta won yan ma saba se ta ba ni ta lo fe do loro ta lo fe lo ta lo fe jeyan o ma lawon awon ta lo ready lati pay price lati fi ko kini kan ti o change life yan
2: nkan ti o te so yan do lori re ti wa lo fe
1: ke wa lo fe
2: e si se fun ni
1: e ma duro owo ta won yan fi ran mo lo lewe ti fi sise 30,000 se 50,000 bi yo se wa do mi ra to da multi millionaire o ni kan ta gbe kale ti ya ni ka won yan wa se this is the same opportunity ti mo ni leni I've made millions of naira in profit in my business ile ti mo nko fun mo mi mo ti fe pari re
2: kasa
1: opportunity ti a fe fun awon eyan ni bi symposium yi emi lo lati fi ran ya temi lo si meka the same opportunity lati fi ran oporopo awon eyan lowo ni kan bi odun pa abo seyin la fi de eyan 1000 1,000 pesos. I feel the same opportunities that I found. Now, you know, can we yam our toroje? I become yam our sefunya. A wooler will be a cow and yamuloto.
2: And will be there by them. A babina book of slotty can call it. A dracumo benini.
1: That's a book of slotty. Ak way number can lure you to.
2: How
1: you are theatre, Gisha. See number. It won't be so interesting. Pay our own interest. Lati wa.
3: Fun Capital Power Symposium. Tag be kale yi.
1: Chewari number ta fe pe. Ati ati je ti won te yes na ni won te ko le rorun fa won yan koko se ati ati je yes ni
2: yes
1: na ni kon te koko te yes now nkan ti ma tu wa se
2: lori lo wa ni o te yes yon ta ye gba
1: se ri gogbo eyan to lon ba kara n pe won te yes si wa aye gba won lati participate ninu ki won ti show interest pa won ready
2: to
1: lati pay price lati fi wa ni summit yen
2: to
1: gbe mi asikini kan lori eto eyan 50 akoko ti yes ti won ba koko wole eyan 50 akoko
2: eyan 50 akoko
1: ti a dota eyan ti yes ti won ba koko wole lori number ta fe pe 1000 naira pere la won san
2: 1000 naira
1: pere awon to ni ma ba won san 5000 1000 naira pere la won san
2: ha sharing ta nwi bayi opolopo eyan ni mo ngori afefe ipe wa janfani ni e wa je lohun ko si yi ta fe so te ti igbori sugbon eleyi ta nsoro e lowo yi o yato si gbogbo yi te ti gbo seyin tele tori pe eto yi nigba temi gan sagbeyewu e mo re pe o to nkan te yan ko wole lori tori eto to nso yan do lori ire ni bi wo na ba wa definitely to ba ko pa nbi eto yi ni
4: Capital Power Symposium
2: da daniko fadua ranse si mi bi enju ko wa nbe e ba nju number na sori afefe
1: number ti won te atedise yes si 091
2: bo ti wa ye ojo wo ati dede ago melo
1: ojo saturday ti adojuko yi tin se ojo kejo osu ti a wa ninu re yi ni eto yi ma waye ni Kwara State Library to wa ni agbegbe post office ni ilu Ilorin ago meji osan gerege ni eto yi ma bere
2: to eyin wa gbogbo alaye ipata leti gbo isugbon e ti gbo tun be ba de inu eto ta gbe kale ta pe ni Capital Power Symposium yi e tun gbo winrin winrin e gbo wule wule lori awon oro to le so yin do lori ire to le so yin do luwa agbangbe teyin no ku ni po losi te bo sipo olowo pelu aseledumare bo ba wa nbe dandan ni o dupe fọlọrun sa e ba tun number yen pe lekan si
1: 091
2: ko je bo ti lohun o je eyan wa e ja se giri ka jo ko pa ni bi eto yi a kan se eto Capital Power Symposium yi opolopo eyan na ti janfani nbe awon ti o ti wa ko pa rara nbe tori ti won la se gbe special edition ikale mo dagun la o le je gbegba adura si ntokan re tin pongbe fun tipe ti ogun airina airi lo ti o fi dohun igbagbe ninu aye ti e na titi igba mi te tun ma gbo wa
1: 091 092 5 75 75 71 71 34 34 091 092 5 75 75 71 71 34 34
2: ire o
5: Idan baba idan ara baba ara Diamond 88.7 FM a juwolo
6: adugo eseun ya adua
7: Olorun ma fun yin se o
6: ami o eseun e kale mo
7: o ma to ta se to
6: adugo e
7: ba o da koro ti gbogbo na o
6: ami oluwa ami o
7: era sa
6: am esu eseun ma
7: de ni ti mo be da se to roro ti po iye ni to ni awon ti te wedi to ba fuyawo lowo abi nkan
6: jo mo
7: ti pa
6: ben
7: ben
6: ben
8: Omo to ti pari school le ko fi ra se fun se pe ko so ma ro bonu
9: ara ke so mi ke
8: o ti mo tun so to ti mo si so ti
9: be ni
8: ohun o mo ko baba ohun lo ta ile
9: be ni
8: ti won fi ra se fun
9: be ni
8: baba won o jere re omo won o toju baba re
9: amen amen
8: ko fi kale ko mo wo ya yi ni ran
9: nda
8: nda ami olohun mo wa ponu ori de to ba ni lagbara ko mo gbe kale ninu le
9: oda
8: oloye
9: mo mi
8: eyin ba oran meji ni mi fe da si
9: e seun en so
8: le elekeji
9: e ba
8: ti mo fe da si ni omo obirin ti baba kan so ran eyin si to ni wa da duro ni bi titin taja to lohun si be lo re pe o ni wa lohun ni igberaga olohun wa be lo re pe won lo ni igberaga bo ni wa mi to fun won o si ni rara ko wa lo bi se mo ni wa n so fun okunrin yi po lu jije mo won fi style so ko ti yoju re sawon obi re
9: ko ti e ti je ni ho ko ti je ni ho gan
8: pe ti je ni o eto yo si fun pe ka fi igi lo to a ma so igi ni lero eto yi ayi da leru ti o ba ti je ni o ti o ti fun ni yes ko ma si nananu olohun ni je ki o gbo wa omo wa ko nananu
9: amen
8: to ba mo fun o fe ko ma nawo fun ko mo yoju sawon bi re ko je ni o ko si je ko se bi te to ba ye ko se ko na wa se to leri re ama ije be ko ma na na mi o fo wa na lo po nta
9: odudu o
8: gba ti wa na ti o na o fo tan ti o ni ti o para mu ese ti o ko ro ko re ye ma wa fo nta
9: eh
8: ba wa wa nta
9: odudu oro
8: olorun o pe lu mami damola ni lati sale ko to ni
9: ba wa mami damola ojo ni ti ami olo
8: mo gba ati na se to la ko ri ko la la soke mami ti ko ya lo re
9: ami olohun e seun gan ni o mi damola oju oni teyin na o a ri pe e lo e kale
10: e kale mi solo
9: e seun ava
10: kola kola ala su ki lu ko mi ni kan gbo
9: ni lo e seun e kale
10: o bi ya damola ki a wa ni lo ya sukura
9: e seun ami
10: se ri le ri ti appointment mo ve da si todo ti ni baba yo re mi ji ko je bi
9: o ya
10: o din jebi lodo yawo ni won tara o para jebi lo abuwo o eni ti o ti e lodo abuwo o gbo won na sefun o ba di ma ni a mo to bi yen lo para mo pe baba awon ra sefe yin le te fi tai tawon jo le ni o ogun ni le ogun ni property ile property eni kan polo si ni property abi to wa bo mo yo kan lo ba bi loku eyo be olorun wa kon fa gaka ti se yen
9: amen
10: omo yen na ba tun wa denu se yen ti o ma le mi so loye owo yen o ma le
9: be ni
10: to yo ma ran ti pe won ta le won ta fe yi fun mi te ba pa ja omo yen ni feed won ni foju si se je ti fe mo se owo na je priority fun ipo won fe toju ara won o fe toju awon obi won olorun wa fa gaka so o kaluku
9: amen olorun amen
10: ta lo wa mo ise yen to lohun fa baka te elomi ise ijoba mo je won pe o se da bo ba ne plan bi loku to bi gbali mo je won ido ki se federal ni ori se state ni ori se local ni fa awon yo fe awon wo lo koja aye re to ba ti gba fo me ise ijoba e keji gbogbo eni ti ba ta se ijoba awon na ni ni abo to ba ti ta se ijoba mi to loye won ka ri ofe
9: wọ́n
10: jẹ́ sardine ẹ̀ pé àwọn rí tí ọ̀fẹ́ àwọn wá ń dà àwọn ọmọ ọ̀dọ́ òsì wọ́n wá ń dà àwọn láàmú pé wá wá fẹ́ lókà lọ́mú 10 million wá lọ́mú kìíní kan wá tí wọ́n ní kọ́ ta fẹ́ níbi tí wọ́n náà ti ká pọ́mẹ́sì wọn ò ní ọ́ta o òun ní sabu fún ara rẹ̀ òun náà wẹ́n fi tọ́jú àwọn dúkìá ti ẹ̀ ọ wá dàbí dísítò gbogbo ni ọmọ ọmọ tiẹ̀ lọ́lẹ́ẹ̀kú àwọn ọmọdé ń ta fún Nàìjíríà èyí tí wọ́n dàrú àbí títí ẹ̀ náà ń tọ́wọ́ àwọn náà lẹ́yìn yà tó fi débi Èkó ẹ̀mí ó yàtọ̀ tí ń jẹ́ pé alíjà ìsáhùn ní ìsáhùn ilà àlè ìsáhùn lérí ìyá tẹ ẹni tó náà ìfá ń dá fún bàbá ìyá yẹn mistake tí obìnrin àwọn èèyàn máa ń ṣe náà ni pé ó ti rí pé bàbá àwọn lẹ́sùn kankan mọ́ wá pákéjì ìyá fún bàbá yẹn ké tí bá fi ṣe pa yín ẹ mọ̀ bẹ́ẹ̀ bá ti sunkù lẹ́gbẹ̀ẹ́ yìí òun wá rò pé ó tóun náà wá ń pa òun fi ń kọ́lé síbì kan kò nídìí kí wọ́n sọ fún àmọ́ lọ́dọ̀ tèmi I personally bàbá yẹn ni kò dúró níbi ọkùnrin fẹ́ kó wá pe ìyàwó yẹn èyí tóbi ṣe báyìí èyí tóbi ṣe báyìí èyí tóbi ṣe báyìí tí ọba wa dá wọn lóòkù wọn fi lẹ yòní ìrìn sọ lọ́yẹ́ ó rí sáyẹsẹ nínú
9: òkú
10: wọn fẹ́ ìyàwó mi ni kò sí ọgbọ́n tí yẹn fẹ́ dá wọn ò rí dèdè ìyàwó mi káwọn fẹ́ tí wọn máa tọ́jú wọn maybe cos ọlọ́run yọ ọgbọ́n wa nìyẹn wàláìsàláìsọlọ́yẹ́ ìyàwó kan ní agbára lọ́jọ́ alẹ́ o
9: kọ́lọ́ wọn ṣàánú wa
10: kọ́lọ́ wọn kọ́ fúnfún kálukú wa láti rí
9: àmì o
10: adúgbò ẹ̀ṣẹ̀ ìdílé rẹ ní tí ẹni tó ń tan ọkùnrin yẹn tí ń gbowó tó fẹ́ òun fẹ́ tún ààyè tí ẹ̀ ṣe ni bí màmá ṣe sọ òun náà ya rẹ̀ ní ọpọlọ one ìdíjọ wọn papọ̀ two kò ní burú burú láyé kí ni ọmọ sọ pé wọn lẹ́nì kankan irọ́ nípa o wọn lẹ́nì kankan tẹ̀lé àwọn tó ní lẹ́nì o bí bàbá bá kú bàbá bàbá kú bí ìyá rẹ bá kú àwọn ìyá ìyá kú
9: níbi ni
10: pé kò lẹ́nì kankan yẹn ìfẹ́ ròyìn lọ́nà irọ́ lọ́pa wọn lẹ́nì kan ọ̀fẹ́ káwọn tó jẹ́ bí ìyá àwọn ìgbà bá wọn dá sí ayé wọn ni òun sì kò lu ayé wọn bó ṣe wù ú òfin tí wọn lu ayé rẹ bó bá ṣe wù tí wọn bá oríṣi ọ̀tẹ̀ bá ti lọ tọ omi sọ lọ́yẹ́ ìjọ kejì wọ́n mú mi lọ ibi àwọn ò nídìí ẹ̀ tẹ́lẹ̀ náà so tí mọ́kọ́dé ọlọ́run fún àgbà kàtì ọlọ́run síbi ìjọ ọ̀tẹ̀ bá ti wá ní iṣu wọn ti mọ̀ pé kì í sọ ọmọ tó jẹ́ kóun fẹ́ gbọ́ tẹ̀lé kankan orí kọ́ ká wọn pé bàbá kò sì ká fẹ́ bí ìyá pé òun jábọ́ ni àwọn náà sì wà kọ́ jábọ́ fún un tẹ́lẹ̀ bá ti wá ọmọ ẹni tí àwa ń sìn.
9: adúgbò ẹ̀ṣẹ̀ ojú òní tí tó 0916159111 Olumide Olowo keri lori Facebook adupe eseun o Oluwa Seyi Olalekan Isaiah Confidence Omowale Kende Victoria Jeje Adekomolafe Oguntunji Ismaila Abayomi Umi Gift Moshood Aliu Olawale Atoyebi Umite Iyabo Ayorin De Opeyemi Alao Folorun So Laula Olowo adupe eseun Oluwa Gbemiga Olamilekan adupe ese o lori Facebook 0916159111 Elu ekale ati wole e kale o
11: Assalamu alaikum
9: Wa alaikum salam afa e kale sa
11: Adu ayu gba
9: Ami o
11: Afa kokoro adua Afa adua gangu lati ri ni sa
9: Eseun
11: Adu ayu gba ku jome ta be se kuku bere wa
9: To adupe kolon ogun adua
11: Awa ni nta adua fun yin o
9: To adupe eseun
11: Ele ti emi fi eti ko nipa eni ti won soro pa ti won tale won tale
9: beni
11: I obirin tale obirin to je pe ohun fowo ti ke ko ni
9: beni
11: to da si pe oko si ta ile o fi ra le omo re feri e mi so lo ye Wallahi, eni ti o jere omo ati ko moju tomo
9: Wallahi.
11: Eni ti o seri Olorun ri gbogbo nkan to ni kari ku ise.
9: Beni.
11: Seri ija ta ko mo ye o da bi loju pe yo jere omo ye.
9: Amen. Amen o.
11: Daja Olorun e ji si lasun. Seri ide mi ton wa ri ninu oro. O oko ye eni to ba pe mi bi ni ko lo le wo. Tori lu ile o yo pada le okunrin yen ti tan go baya pe se bi owo ti ti e o n ti to omo ni o ti ma pe bo se bi to omo yen e o wa barika fo omo yen ni do isi ojo ale ni baba yen se kale o wa tori pe uru bu na ko ma ko ni se ba o tele o di abuji ene pe olohun si ju ani wo eni to wa soro nipa pe to n kowo fobirin kan abi nkan
9: ko ti kowo fun bere ni pe obirin n bere owo se ko won o se kini ko won o se obirin yoo si ti je ni ho
11: oloye ko mo fun
9: eseun
11: seri ko koko lo mo ebi re to ba fun ba fe fera won eje ko lo mo ebi na gbaju e ti po laye o
9: beni
11: o ti se mi na ri mi so lo ye wallahi allah o ti se mi na ri to ya to koda emi ti e koda to je pe gba sugbon emi kan ti mi gbogbo nkan te mi emi ma

0: Entendeu? É assim, é... Amém? Amém?
1: Belíssimo. Sadashi. Obìnrin mi kò láǹkàlì fa.
0: Tọ́ kọlọ́run ó ṣàánú wa.
1: Tó bá ṣe dáadáa fún ọmọ rẹ̀ nísìn. Ó jọ ọmọ ìjèrè rẹ̀ ni.
0: Wàláì, wàláì.
1: Ẹni ó bá sì ṣe wàhálà lérí ọmọ, ó di dandan kó jẹ́.
0: Tọ́.
1: Bóyá ọmọ òdùbọ́ obìnrin yẹn ṣe ń ṣe kò dáa o.
0: Tọ́.
1: Kọ́lọ́run kọ́ wọn láti tó gba ànábì kó kó sí lẹ́mì.
0: Àmì, àmì o.
1: Torí eléyìí yìí ọ̀dà. Wọ́n ní sọ ọkùnrin yẹn nísìn kò ní lè fi àwọn ọmọ yẹn. Ẹlẹ́ ẹ̀jì tí mo tún wá fẹ́ dá sí ni nípa obìnrin tẹ́ ní nípa owó tí wọ́n yá. Bí ẹni yẹn lọ sí ọsibítù.
0: Bẹ́ẹ̀ni, tálákọ̀ọ́
1: ni. Ẹni yẹn náà kò ṣe ń tọ́dà.
0: Tó, kọlọ́run ṣàánú.
1: Ẹlòmíì ní nípa ọ̀rọ̀ owó báyìí ó lé fún púpọ̀.
0: Wàláì, wàláì.
1: Ó lé fún púpọ̀, ìwé ìbò ṣì ṣe yẹn kò dà.
0: Ó dà.
1: Ẹni tó já ọmọ ìyá rẹ̀. Bèjì, óbì, ó padà. 30,000 péré.
0: Tọ́.
1: Ó wá torí rẹ̀. Wọ́n wá ní àfi tóun bá gbà ń dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. Sọ́bà ọ̀rọ̀ nǹkan jọ Nàìjíríà máa ń ṣe kalẹ̀.
0: Wàláì, wàláì.
1: Fún owó yìí yóò funfun. Bọ̀t kò tó èèyàn.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹni ṣètò ṣe
0: o. Àmì Ọlọ́run, ẹ ṣeun ìyá wa o.
1: Ẹni dààmú, ẹni tẹ.
0: Àmì o.
1: Ẹni tẹ ní tìkà lọ́dọ̀.
0: Àmì, àmì,
1: àmì. Ẹ mọ lọ rí, ẹ mọ bọ rí, ọ̀nà ní tí máa ń.
0: Àmì, àmì, àdúgbò ṣe o.
1: Ọláyìí tí mo mọ̀ sí.
0: Àmì ni àlá, àmì.
1: Ọláyìí tí mo wà yìí.
0: Àmì ni àlá, àmì.
1: Ọ̀dà àwọ̀ ṣà.
0: Ẹ ṣeun o, àdúgbò púpọ̀.
1: Ẹnu méjì tí mo dá sí náà.
0: Ọ̀rẹ́ ẹ jẹ́ ń ṣe báyìí ẹ jẹ́ ń tún dọ̀dọ̀ àwọn tí ń bẹ lórí WhatsApp tó ráwọn náà ti dúró kọrí ìkọ́mọ̀dé pé àrólé apá kan dápá kan sí àtàmú sì wà yìí sì wà ṣùgbọ́n ẹ jẹ́ á máa ṣe ní alálàáfíbọ̀ ká máa mú wọnú ara wọn bá àǹfààní àtòrí ọ̀fẹ́ rẹ bá ṣe gbà wá dáadáa tó ká máa ṣe bẹ́ẹ̀ wọnú ara wọn wọ́n bọ̀ ẹ jẹ́ ń dé apá bí tí ó bá ti rí bẹ́ẹ̀.
2: Ìyá tán ní àwọn ìyàwó lọ́wọ́ ẹ̀dán ìyàwó tí ọmọ ẹ.
3: Hello Mr. Olóyè, ẹ kalẹ̀, orúkọ mi ni Dàmọ́lá, ẹ ní ṣiṣẹ́ ṣe o, ọmọ aráyé ò dẹ̀ ní di ẹrù tí ń ṣe ti ń lé yín lórí. Ọkùnrin tó sọ síta tó ní sìn tó ní arábìnrin tó ń bá sọ̀rọ̀ pé ó ní kó máa fún lówó oúnjẹ lójoojúmọ́ eget tó bá ti bẹ̀rẹ̀ sí ń fún lówó oúnjẹ ẹ má bínú ọ ó ti open office lé lórí nìyẹn because one ó lápá ṣé kò ṣiṣẹ́ ni ṣé kò láwọn òbí ni and then two tẹ bá ní ká wò ó tí ì jẹ arákùnrin níhò ó ti ní kó máa fún ẹ lówó oúnjẹ definitely ìjọ tí ò bá fún lówó oúnjẹ èdè míì ló máa pe o ọlọrun máa ṣàánú fún wa ọlọrun dẹ máa ṣọ wa lẹẹkan sí mo sọ ẹ ní ṣiṣẹ ṣe o ọmọ aráyé ò dẹ nídìí ẹrù tí ń ṣe ti yín lẹyìn lórí o.
4: Ọlọ́yẹ kó dẹ́ẹ̀dì ọwọ́ yín lẹ́ẹ̀fẹ̀ gbẹ̀tọ́ yín o ẹ kú iṣẹ́ o bẹ́ ṣe ń tún inú ilé onílé ṣe ọlọ́run máa tún inú ilé yín ṣe náà o. Ẹ bá mi kí Palinto Joshua Isibidi àtọ̀gá Bádéwá àti gbogbo staff mo kí yín o ẹ kú iṣẹ́ ìlú o. Now ẹdí tó sọ yí pé òun pàdé ẹnìkan ọmọbìnrin kan yí pé kò òun ti náwó fún díẹ̀díẹ̀ yẹn ọlọ́run mọ̀ jẹ́ kó ṣe àṣedànù ọkùnrin ó ti pọ̀ jù. Tí ò bá fẹ́ tan ara ẹ̀ jẹ ẹni tó bá mọ̀ pé ó fẹ́ jẹ́ kó mú ẹ dé ilé òbí ẹ kó náà dẹ̀ mú òbí tiẹ̀ kẹ tó lè máa ná owó kankan ibi dátà ni gbèsè ti ń bẹ̀rẹ̀ o mi ò ní káàdì gbèsè ti ń bọ̀ díẹ̀díẹ̀ o. Tó bá mọ̀ pé òwò gangan serious jẹ́ kó mú ẹ lọ sí ọ̀dọ̀ òbí ẹ kẹ jọ mọ ilé mọ ọ̀nà ara yín before you continue spending money. Ọlọ́run jẹ́ kó náà ní àṣedànù ó dàbọ̀ ẹ kú iṣẹ́ ọlọ́yẹ o.
5: Ẹ lọ́wọ́ ẹ kalẹ́ ẹ kú ètò orúkọ mi ni kọ́mí sí àlá láti ọ̀dọ̀.

0: community eyin gara gilisa ti akoko ti mo fe da si ti en to lo nfe obirin ta njo bi fe nda fun odun meta ti o se ran lowo pelu re ko ma wule dare lam leyin ba wole nti o se na ni tin sin eyan be ekeji ti baba to ni o nsa re no to yawo o try fun o try gan bo si wi amo sadede no fi ti pe o ka sadede change ke se tori pe o re baba o gbogbo to in to wa n ta ni sin awon obirin to nsa ba gbo ti eyan nu le won o saba wo po olorun ni nsa nu okunrin bayi okunrin o ni suru ni yo si suru re o si po komo fi si binu yo ni suru ni to ba ya ọ̀rọ̀ wọn pẹ̀lú sí ìyàwó rẹ nínú ẹkú ètò alẹ́ òní jásímọ̀ orúkọ mọ̀kọ́mísí àlà láti ọ̀dọ̀ fún kọmíníìtì ìgbára yìí lisa.
1: Hello, ọlọ́yẹ ẹkú ètò orúkọ mi ní samson láti bẹ́sẹ̀ ńlọrọ̀ ẹ tí ẹ play voice note wa tàwọn kọ́ sẹ́yìn sí yín ó dẹ̀ wọlé.
2: Sàlámàlẹ́kùn ọlọ́yẹ ọmọ alálùbárí kọ́ ọmọ ọ̀dọ̀ ní mo kí gbogbo apáapáta sọ síta fámìlì ànímọ̀ ànídààmú lérí ọmọ lérí ẹbí lẹ́ra ọlọ́rọ̀ ní títọ́ àsìwánilẹ̀rọ lẹ́rùka fàtiwá dánilágbára ọlọ́run ọlọ́run kó ṣàánú ẹbí kó ṣàánú ara lérí ọ̀rọ̀ yìí mo kí bólúwa ti fẹ́ ọmọ alálùbáríkà kò ní ṣàpapọ̀ àgbà kò ní ṣe lágbára ọlọ́run ìtẹ́mi fẹ́ kọ́kọ́ dá sí ìyá àdúrà fún gbogbo dámọ̀dì ni o ẹ nímọ̀ ní àdúrà wọ́ gbà bàbá sí kó àbá kọ́kọ́rọ́ àdúrà bàbá oníye àtà kọ́kọ́rọ́ àdúrà bàbá oníye kọ́lá aláṣọkè àbáṣẹ́dọ̀ gbogbo youth ìyá dàmọ́lá sàlẹ̀kọ̀tọ̀ àti gbogbo àwọn tí kìí mi tọ́ sí kí wọ́n gbà sìkò ọlọ́run kó ṣàánú wa ni ìtẹ́mi fẹ́ kọ́kọ́ dá sí ọlọ́run kó ṣàánú wa àwọn obìnrin ẹja bẹ̀rù ọlọ́run ẹja bẹ̀rù ọlọ́run ẹja nífẹ̀ẹ́ ẹ̀kọ́ wa ẹja kún kí ló dé kí ní ṣe wá gan-an ọkọ ṣe wàhálà ẹjọ ń ṣe ọkọ àtàlẹ ó tọ̀nà ó fi ránṣẹ́ fọ́mọ àwọn obìnrin àwọn abùgábùgá kí ìyá bàbá yẹn kó ṣe sùúrù kó dákun torí tọ́lọ́ ó ṣòro bọ̀ tí kò gbèmí sùúrù ṣòro bọ̀ tí yóò padà jèrè ọmọ náà bọ̀tà àṣẹ ọmọ mi ọmọ aládọ̀gbọ yóò ti bàbá yẹn gan ti kọ́kọ́ jẹ̀bi náà torí kò yẹ kó ta property yẹn àwọn yòókù kọ́ kí ló fẹ́ fi ṣèrè fún wọn àmọ́ lóòní dá lẹ́bi gbẹ̀yìn lágbára ọlọ́run ló yẹ kó jèrè àwọn ọmọ rẹ̀ kó ṣe sùúrù ni o bí ọmọ mi ṣe sọ kò ní ìdíyàwó kò ní ìdí ẹ̀tọ́ agbára ọba ká kó fẹ́ yàwó méjì kó ṣàgbà fọlọ́run fànábì lára rẹ̀ ọlọ́run dá tẹ́ ọmọ kejì tó ní òun wá gbọ́ òun wá wo ìyàwó tí ò tí ì fẹ́ wọlé tó ní ọmọ fún ó bọ́ bá ti lè bẹ̀rẹ̀ sí fún ló wọ chance torí yóò lẹ́ẹ̀ nìkan ní kọ̀rọ̀ tí ó mọ̀ tàn pé òun náà tó ṣe gbé òun ṣàwọ̀ ọlọ́run ní dààmú wa ìdílé òun ní dàrú ẹ mọ bí ó tó bọ̀ ọ̀run burúkú òní pa kó wà very very careful ni o àní dààmú mo kí rẹ́tọ̀ ọmọ alálùbáríkà kò ní ọlọ́run ní gẹ́rẹ́ alákòóbá lẹ́nu iṣẹ́ yín o ẹ kú ètò ọ̀run burúkú òní kù yín o.
3: Ẹ̀kọ́ ètò orúkọ mi ni ẹni tọ́lọ́ mọ̀ láti ìlú tọ́lọ́ mọ̀. Mo nídi ìmọ̀ràn àbí bí ẹ̀kù la lè ṣe rìn.
4: 0916159101 lójú òpó pété yìí náà tún fi lè bá mi gbà wọ́n mẹ́rẹ̀ẹ̀rin yìí nímọ̀ràn. Àkọ́kọ́ ni arákùnrin tí wọ́n pé àwọn talé ta ilẹ̀ táwọn ní àtàwọn owó míì táwọn ní làwọn gbàjọ táwọn fẹ́ra ṣe fọmọ àwọn tíyàwó àwọn ò sì rí nǹkan kan múlẹ̀ nú ẹ̀ pé lẹ́yìn eléyìí tíyàwó àwọn padà gbàjọ tó yẹ káwọn jọ máa san àwọn gbèsè táwọn lọ yáǹta ìyàwó àwọn òfowó lẹ̀ káwọn rí gbèsè táwọn lọ yáǹta wọn làwọn nìkan kẹ̀yà sí gbèsè o ìyàwó àwọn mówó tí ọ lọ rè ralẹ̀ ni wọn à ń kọ́lé lọ wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn wà ń rọ́ gbèsè kínní san pé nínú ilé náà kò ní bá àwọn dá sówó bá àwọn ó ti jẹ bá àwọn ó ti mu àwọn làwọn ó ti mọ pé dákun ṣó ní nǹkan tó fẹ́ẹ́ fi kun ti ń bẹ ńlẹ̀ yìí ni wọ́n sáà rí gbogbo ohun ti ń bẹ lọ́rùn mi pé ìyàwó àwọn ọ̀yà sí ká dákun ká gba àwọn mọ̀ràn kẹni káwọn ò ṣe ọ̀kan nù ẹlẹ́ẹ̀kejì tó dà bẹ́ẹ̀ ni arákùnrin tí wọ́n pé ọmọ táwọn kọnu sí báwọn fẹ́ fẹ́ pé kọjá àwọn ní hòó nítorí mùsùlùmí làwọn kìrìsìtẹ́nì sí lòun ó lòun gbàdúrà sí òun gbàdúrà sí látijọ́ ọlọ́run sọ èyí àdúrà kò gbà sí pé ní ìsìn iṣẹ́ ó wá níṣẹ́ bọ́ lọ́wọ́ òun ni wọ́n fi ẹnu sọ wípé pé káwọn máa fóun lówó oúnjẹ àwọn á ní pé sọ́tọ̀nà káwọn máa fún lówó oúnjẹ kò tí ì já wọn ní hòó sọ́tọ̀nà káwọn máa fún lówó oúnjẹ sí èsì pé àwọn fẹ́ kó àwọn sí yọ́yọ́ nù ẹlẹ́ǹkejì nù ẹlẹ́ǹkẹta ni eléyìí tí bàbá sọ pé àwọn ọ̀rẹ́ àwọn ńgbà kan bó sì rí àwọn náà pé ìyàwó àwọn sì ṣe gbìyànjú pé ṣùgbọ́n lẹ́nu lọ́lọ́ yìí ìyàwó àwọn ti gba gádàjà pé kọ́dà kò gbọ́ràn sáwọn lẹ́nu mọ́ won ati ya won ba bere gbogbo lo won aso bayi won mo soro sira won ni bi ka dakun kila won fe se ka gba won moran elenketa re elenkerin ni arakunrin to pe yawo ohun to awon fe fe ta won si ti dajo yawo sona o ni ko ba won fi si le kan dari ko le ya won ni ti le kan bo won ba si ya lowo re te pati kuku ni egba won ni ka dakun se n ta won le fe le ni oje mere rin ti n be lowo wa elu e kale e ti wole e kale o
5: le
4: ese un la wole sun re o
5: opopo
4: adupe
5: olorun mo n so
4: ami o olorun
5: to pa de nene o pa de lati lepo
4: ese un
5: eri ene to ne o be ne ko mo fun lu un je la si mo ya la mo papa to mo fun ni o re di tele ta wa na ako wa nga si to wa ni report to ni o ma
4: lo pa ka o
5: awon
4: awon mo be se ya pa pa o le ni o
6: le
4: ko ko lo won sha nu
6: o da
4: eseun baba elu e ka le o
6: elu
4: e ka le baba
6: Ìgbàmọ́ni jẹ́ kí ẹ
4: o. Àmì olúwa, àmì o, àmì o.
6: Ó ṣe bí rere o.
4: Àmì, àmì, àmì.
6: Gbogbo àdúrà táwọn ọmọ ayé ń sa fún ẹ, Ọlọ́run ọba mi ò ju ọmọ ẹ.
4: Àmì, àmì, àmì, àmì.
6: O ní fi egun kẹ́yìn ẹ̀rẹ̀ ọ̀dẹ̀ nílà kí sàkẹ́yìn aṣọ.
4: Àmì, àmì.
6: Ó jèrè gbogbo ohun tọ́lọ́run ọba mi ṣe fún ẹ.
4: Àmì, àmì o.
6: Àdúrà kì í pọ̀ ju o.
4: Bẹ́ẹ̀ni,
6: àfi tí o
4: bá
6: ní tó
4: lọ Àmì o.
6: Nítorí nípa ta kọ́kọ́ ti ọmọ tó sọ pé ká máa fún òun ní owó oúnjẹ.
4: Bẹ́ẹ̀ ni sà.
6: Láì tí ìdáhùn ìbéèrè kì í béèrè. Ó ti fojú hàn. Ó ti fojú hàn yìí pé ní ọ̀fẹ́ wa jẹ́ kọ́ lọ ni.
4: Tọ́.
6: Kọ́ dàkún torí tọ́lọ́. Kọ́ má nà owó sínú àkúdú o. Kọ́ má náwó sínú òkúdú o. Torí tó bá náwó fún bá ń ti wọ one sand.
4: Ó dàbọ̀ nù.
6: Yóò má fi yẹn jẹun lọ ni. Rẹ̀ jọ́nà. Bó ṣe rí nu ìyẹn ọ̀kan.
4: Ẹ̀ṣẹ̀un.
6: Ẹ̀kejì. Ó ní fi dákùnrin náà mi létí. Dákùn.
4: Ẹlẹ́ǹkejì lárákùnrin tó pé ìyàwó àwọn. Òun gbowó oṣù títí ẹ ń da ń fi ń rọra lẹ̀ ń fi ń kọ́lé àwọn sì ti ń gbogbo ohun táwọn ní àwọn ti ta àwọn ti fi ra iṣẹ́ fọ́mọ àwọn làwọn wà ń san gbèsè táwọn ń gbọ́ bùkátà nínú ilé àmì.
6: Sori ọrọ yẹn náà.
4: Bẹ́ẹ̀ ni sà.
6: Kọ́ dákun torí tọ́ lọ́ọ̀ lọ́mọkùnrin yẹn. Kọ́ máa tọ́jú ọmọ rẹ o. Yóò jèrè ọmọ o.
4: Àmì o, àmì o.
6: Tọ́ bá wá ń tọ́jú ọmọ ẹ̀ kọ́ máa fi yé ọmọ. Pé ní èmi lèmi ń ṣe gbogbo kinní yìí ìyá rẹ ọba mi dá sí o.
4: Ẹ ṣeun, ẹ ṣeun. Ètò bàbá látọ̀dọ̀ yín ni ó dà pé látọ̀dọ̀ yín nẹ́tíwọ́ọ̀kì tí mo kó bàbá bẹ́ẹ̀ bá tún láǹfààní àti pé wọlé inú owó sì dùn púpọ̀. Ẹ ṣe gan ni àwọn ilé tẹ́ ẹ dá sí yìí ọlá pẹ̀rẹ̀ tọ́pọ̀ inú mi ó ti dùn táwọn tí wọ́n lọ̀rọ̀ náà bá wa gbọ́ tí wọ́n sì mú lò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àgbà. Ẹ̀lú ẹ kalẹ̀.
5: Ẹ̀lú ẹ kalẹ̀.
4: Ẹ ṣeun láwọlé sùn rẹ o. Àdúpẹ́. Ẹ ṣeun ọ̀gá ńlá. Ẹ̀lú. Ẹ̀lú. Tọ́. 0916159011 lójú òpó òpó tọwọ́ bí tẹ́yìn náà fi lè bá wa dá sí ẹ̀lú ẹ káàlẹ́.
7: Ó wà.
4: Bàbá ẹ káàlẹ́ sá o.
7: Ẹnà yé ń fẹ́ nìyín.
4: Tó àdúpẹ́.
7: Ẹnì ìdẹ ní ẹ ò ní tẹ́ láyé láyé.
4: Àmì Jésù àmì o.
7: Kì í yẹ kú iṣẹ́ ìlú.
4: Ẹ jẹun bàbá.
7: Kí ẹni tí ó talẹ̀. Àti ilé ló ta àbí ilé.
4: Wọ́n talẹ̀ ilẹ̀ ni wọ́n ti kọ́lé ilẹ̀ ni wọ́n ta àtàwọn wọ́n sì yàwó sí.
7: Ṣé ìyàwó
4: ò
7: bá lọ́wọ́
4: sí ni àti bá wo. Ìyàwó ò rí nǹkan múlẹ̀.
7: Ilẹ̀ tó kọ́ dẹ̀ta ọkọ ló ní nǹkan
4: ẹ̀. Ọkọ ló ní nǹkan ẹ̀.
7: Iṣẹ́ ìyàwó ló ní.
4: Ìyàwó kọ́ ló ní.
7: Kọ́ dẹ̀ta ó fi gbọ́ tàwọn ọmọ.
4: Ẹ bẹ́ẹ̀ ni ó tún yáwó kun.
7: o tun yawo kun yawo wa rowo nsin olora le
4: ti igba ti o ko si san gbese lo yawo wa gbowo to wa gbajo titi olora le to ba ti wa gbowo ibi le re ni lo nko le lo titi e oko si san gbese oko si tun fowo nje le ninu ile
7: o te pagbe o tun fowo nje sile sile yawo de contribute
4: iba
7: olohun lo ba da ke dajo
4: to
7: olohun de won ka luku wa ba se nse sira wa
4: eh Kọlọrun to Kọlọrun sha wa.
7: Eni ki oko yen ko ma toju awon omo yen so.
4: Oda.
7: Bi awo ba fisi fine. So ba de fisi na fine. Won ni oro lo ma se dajo
4: afeyin pẹran. Be ni.
7: So e je ku fa ogbon ko eleyan tun gbodo daru.
4: Be ni o, be ni o.
7: Ko to nkan agbodo ko agbodo je ko daleru. So won so ko tin expect lowo yawo ti ofisi le yen e mo ko ran lowo na pe won.
4: Be ni.
7: O ba won ni won fun wa. O ba won ni won ni fun wa
4: bẹni o
7: ṣugbọn tun mo ni pe ohun to ba ye ko benin se fọkun to ba ti se ohun to ye ko gba lọwọ ọlọrun ọlọrun na o ni fun
4: bẹni
7: ọlọrun se ma se niyan so a je ko fi yawo yen sile
4: oda
7: te eni to je muslim lo je christian
4: ni ba
7: won te bi boya won wa compatible at all
4: ko ti e ti si n to ko ti e ti si yes or no
7: kokoko lo yoju iyen na e mama agba ki ku christian ko fe muslim abi ki muslim ko fe christian
4: se wa awon gan jora
7: en ti go deji
4: baba
7: o awon kan ko ate pe ko ni di adura o fe mo so e koko lo no sha mo fi ma fali family mejeji ti agree
4: se won ti gba
7: se won ti gba
4: mo
7: ba wa gba e wa lo ti se adura sugbon won gba lo gbe se adura e jo ti mi tun ma da ta lo gba
4: abi
7: eni ko ma ti nawo o kokoro sowo sowo je niyan o
4: eba
7: o fe so je ni o o je mona ti mi o
4: e se gan ni sir man of god god bless you sir e se o e lo e kale o
8: e kale mr lawyer
4: eh e se won fa
8: kola alasuke na re ni da gbo ni
4: lo adupe
8: se le je me be da de ni to la won ti ra lo na koko ni patch kaka na ayo
4: eba
8: mo su je oba ja yan ni kan na mr lawyer ni pa ni ti bere o ọmọ tó bá ti jọ ọmọ yẹn tí ó wúlò lọ́jọ́ iwájú ẹ bá dá mi sí mọ́ṣẹ́lẹ̀ yóò ti bẹ̀rẹ̀ kọ́ bá ní mọ́tò láti fi máa dá mi sí táyà yóò ti bẹ̀rẹ̀ ṣe ń jẹ́ pé gbogbo owó nǹkan yẹn àpẹẹrẹ pé blọọdù wọn papọ̀ náà nìyẹn torí kọ́ yẹn tí ò lè wá tí ò lè bọ́ fọ́ sọ kọ̀ wá kò lè ní àbí spag ẹ̀yọ̀ kan kó ló sì ló wọ́n ta spag ní 1000 kó dé kí wọ́n dọ́bù ẹ̀ 2000 ó mi ti ẹgbẹ́ bẹ́ẹ̀ tó mọ bó ṣe mọ ná dá pọ̀ mọ bó ṣe ṣe kínní kan kínní padà sẹ̀mẹ̀ láfta márìjì yóò kó mọ dá díẹ̀díẹ̀ rẹ̀ lẹ́sìn mọ bí ó wà
4: kí
8: jẹ́ pé gbogbo àkàn yẹn kẹ́yìn yẹn náà wọ́n ṣe àsìkò wọn ní àárẹ̀ kí wọ́n fi lẹ̀ àyàfi tó rágbó náà bá tún wá ní ọgbọ́n mi ti ń dá bá tó bá yẹ tó pé jókòó kí wọ́n sọ ìfẹ́ inú ọhún fún bá tó bá change parade tó possible kó ń lọ fẹ́ máa wo bí wọ́n ṣe wà pé sẹ́yìn di ìnáwó fóbì àti wọn ò di ìnáwó fóbì ìjọba ní tó ṣe ọ rí bóyá òṣìṣẹ́ òun náà rí tó ti ṣe gbogbo responsibility yẹn àti familiarisa yẹn àti gbogbo nǹkan tí yẹn máa ń ṣe bóyá ìṣẹ́bọ́ọ̀lì kárí tẹ́lẹ̀ òun náà mọ̀ wúlò rẹ̀ kọ́ wá òkòkò tí lẹ́yìn ọkùnrin náà dájú tẹ́lẹ̀ kó náà wá fẹ́ pa náà pé
4: kí
8: jẹ́ kó tó gba sùúrù gbà mí o
4: nǹkan
8: bá jókòó kí wọ́n jọ sọ kí wọ́n á wí ọba wa change tí ọba wa change ajẹ́pàdà lọ tiẹ̀ yẹn àwọn ọ̀dọ́ kámọ́gbàgbé ta sọ kẹ
4: o 9161591011 lójú òpó pẹ̀tọ́wọ́ bí ẹ̀lú ẹ kálẹ̀ o.
9: sàmà lẹ́kùn ọlọ́yẹ.
4: wàlẹ́kùn sára àfa ẹ kálẹ̀.
9: àfa kọ́kọ́rọ́ àdúrà náà ni àbájá ìṣẹ́gun láti ní sà àdúrà yóò gbé ẹ̀mí dààmú.
4: àmì olúwa àmì o.
9: ọlọ́run wọ náà nàbí wà bọ́ mọ́ sọ́dọ̀ láàrin ọ̀sẹ̀dá gbogbo tẹ́ẹ̀rì jẹ́ẹ̀fì gbé ẹ fún ọlọ́yẹ
4: ọlọ́run
9: la haula wa la quwwata illa billahi aliyyi alazim elekerin ti eson le mi fe da si
4: eseun
9: e soro nipa pe eni enikan o lo fe nikan pe eni to wa fe un ah wi pe o da pe o fe lawo si won fe ni o ya o be ni o fe lawo so kure un
4: rara ko ke ko lawo si ko o ni ko ti jeun ni ho tó fi sọ pé
9: ẹ ti sọ ẹlẹ́ẹ̀kẹrin kan lẹ́ẹ̀kan tẹ́ ẹ
4: ní ọkọ táwọn tí wọ́n ní láti fi san wá raṣẹ́ fọ́mọ ìyàwó ìgbà tí ìyàwó wá lówó títí ẹ kò fẹ́ fowó tiẹ̀ lẹ̀ àwọn fowó títí ẹ rà lẹ̀ ń sì ń kọ́lé lọ. Hello. Hello. Hello, Afa. Hello. Ada. Hello, Eka. Hello. Ese un la wole sun ri
10: mo fa si oro kan sa pe duwe fun ewu baba ti o fowo re ra ere se fu omo e
4: ese un
10: ni da wa fowo ke kole
4: mm
10: nka to se de ti bu ri dada eni to so mo mi ni
4: mm
10: iya ya si baba yen
4: mm
10: baba e na ni owo ya na ni owo
4: mm
10: but if we are about to fair canisku ani e baba ya e lo baba ba yi oku gbogbo ka ta e baba lori baba e se sabe so ko to awon omo yen won je eyan ya be si fowo kole ora moto o lo pasi se eyan ti e pe ti mo ba daruko ọmọ Nigeria o mọ ni lemi meji lati daruko
4: ben
10: mo fe fayo
4: eseun
10: awon ma dagba o di eni to lo du oba ba ti akobi wa fe lo du oba to lo du oba o wa pe ya ati baba pe na mami ba ta won wa lewe e nkole e raso e se gbajumo awon ye nkan ye ni omo yin e do owo mi baba ko je ya lo to awon didi ta won wa ni mo fa so fun pe baba ye da won mo ife
4: God bless your long
10: won ko de fun baba won to di baba ya e won right a ti pa gbogbo awon omo abe won o won ni mama won ti ra omo o ti kole o ra moto o lo party o gbajumo
4: ka bi si olohun
10: ko moju ta won ka pe bo n se lojo na lo ni baba won na n se ta wo je yan le ni o ya se yan ni ya e ku si
4: ka bi si oluwa
10: o gbogbo awo obirin mo be wa mo ro wa e ma je ka ma se ni oko femi ni to ba wu ko je olukalu ko je re ti owo e
4: beni
10: mo keko yen gan
4: eseun ya
10: o ti je pe to ba ko wo ti ma fi jeun ma fi toju awon omo mi
4: o se pataki
10: ise omo yen na mo je dun ni o
4: adupe fọlọrun
10: adupe
4: foluwa o adupe o
10: so beni ti o toju omo aboku ni
4: beni
10: ti o ni jere re o
4: ododo oro
10: Olorun lo wo bimo o amo besan
4: bẹ́ẹ̀ni
10: kí lẹ̀san tolúkàlùkù bá ṣe ní ó gbà ó ẹja kí sára
4: ẹṣeun yáwa adúpẹ́ ẹṣeun yá àdúrà ojú òní tí adúpẹ́ gan ni ẹjẹ́ túmọ̀ tí ń bẹ lórí whatsapp yìí wá bí méjì ká tún jọ gbọ ká tún mọ tẹ padà sọdọ àwọn tí ń bẹ lórí kọlù mọ ń bọ.
11: Lẹ́lẹ́ ẹ̀kọ́ àtàrà ẹ̀kọ́ ètò àwọn ọlọ́rùn mi di tiyan èyí tí wọ́n kọ́ fẹ́ dá sí ni ti baba to lohun ta property to fi harin se fun number 1 baba ti kokon se mistake na to du pe kini pe kan ta property awon yoku an ko ama ojere re pelu ogun olo ti ani mo mo iya si o je mo akunrin mi na wa de ko to ba ti pe yawo re lo lo ba problem ni ko ba nkan ti mo ma ru ni e so understand ele keji ti oni o obirin number 1 na iro bi gẹyin ofe tori pe kini mo ise esin kana ko ma fun le niti ko so fun pe ba se pe o fe o ti gba fun mi je ma won obi re ko ni fe ro kan fe ma gbo le ro fe fi ma fi se to bo le ro fi ma fi se jeun jeun ni eleketa te so pe ti an so ti o so pe iyawo ohun to n ba ke ya ohun to n ba ya ti gba ti kuku ni boro kun se ri na ni na ọkùnrin mi ló tọ́jú bá yáwó lọ́ọ̀bìnrin kì í gbà àmọ́ sùúrù náà ni àjọmọ́ ẹni fúnra wa lójọmọ́ àjọmọ́ ẹni fúnra wa ẹ kú ètò sàn ẹ má gbé tó.
12: Ẹ kaalẹ̀ àníṣe tó dá sí o ọ̀rọ̀ yóò dayọ̀ ẹ̀ wíwọ́n pọ̀ láyé nísìnyí wallahi won po la en se bi ko lon sanu wa to ya pe bura won oni male okunrin won koni male yan kan lo re bo se man se kiri no ara ni we ra dugo wa yi na ani se to da si o
4: to ami olohun elu e kale e ti wole e kale o 0916159101 lojo po pe tayin na afile that's in tin lo lowo yi elu e kale
13: ẹ
4: kalẹ la wọle sun yo ẹ seun ya wa ami oluwa ami ami ami ami ami ami olohun ami
13: ọkùnrin tó ní obìnrin tó bá sọ̀rọ̀ pé òun fẹ́ fẹ́ ṣùgbọ́n tí ò jẹ́ ó fún
4: bẹ́ẹ̀ni
13: tó ní kó máa fún ní owó oúnjẹ
4: bẹ́ẹ̀ni
13: láìsí ìsìnkì pé ó jẹ́ ó fún
4: láìsí jẹ́ ó
13: kò tí jẹ́ ó fún débi táàní pé bóyá nìyẹn fi nǹkan lọ
4: bẹ́ẹ̀ni
13: ló jẹ́ kó fẹ́ sì yẹn sì síwájú
4: kò tí jẹ́ ó fún
13: yẹn gbájú obìnrin ni
4: àtọ̀
13: nígbà tó owó ò bá sí gan mọ́ tó bá fẹ́ rù yẹn gan sílé ìfẹ́ owó ló fẹ́ bá wá
4: bẹ́ẹ̀ni
13: ọmọ ṣàtìdànù ọmọ kànáwó tí gbọ́ àtù
4: àtọ̀
13: adára fún wa
4: àmì o adúgbò ẹ̀ ṣeun wa ẹ ṣe o ẹ̀lú ẹ̀ kalẹ̀ wàlékùn sàlámù ẹ̀ kalẹ̀
13: èmi náà tún ni
4: ọ̀yà ẹ̀ ṣeun
13: ẹ̀mí ṣètò sí
4: o àmì ọlọ́run àmì o
13: ẹ̀mọ lọrí ẹ̀mọ borí
4: àmì àmì o
13: ẹ̀mí ṣiṣẹ́ ìránṣẹ́ sí
4: àmì
13: ẹ̀mí fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́
4: àmì àmì àmì àmì ni àlá àmì o
13: nípa ọ̀rọ̀ ọmọ tí ó lè dín pàmò
4: tó
13: fẹ́ máa gbowó lọ́dọ̀ bọ́ọ̀lù ó máa fún ní owó kankan kó wá ṣàlàyé kó wá sọ fún pé kó jẹ́ kó wọ́n mọ àwọn pẹ́rẹ́ǹtì rẹ̀ tó bá ti pé dáírí wọ́n fẹ́ fẹ́ òun ó wá máa kún fún bẹ́ẹ̀ lọ́hùn kọ́lọ́hùn ṣe èyí tí ó jẹ́ igi tí ó jẹ́ igi tí torí obìnrin yẹn kò ní fẹ́ ó kàn fẹ́ máa tàn jẹ ni ó dàtí kẹ ọlọ́kọ́
4: ẹ ṣeun ẹ ṣeun ẹ̀lú ẹ kalẹ̀ tó lórí facebook adébáyọ ọláolúwa elpetra adúgbò ẹ ṣeun salawudeen michael muhideen lórí facebook adúgbò ẹ ṣeun tẹ ẹ ti darapọ̀ mọ́ wa ẹ ṣe o adúgbò amọ̀lẹ́rẹ́ yín gan ni o ẹ̀lú ẹ kalẹ̀
14: ẹ̀lú
4: ẹ kalẹ̀ láwọlé sùn rẹ o
14: ẹ kalẹ̀
4: adúgbò ẹ ṣeun
14: ẹni ọlọ́run mà ní látàrí ta
4: ẹ̀yìn sunlẹ̀ ẹ ṣeun bàbá
14: ọ̀rọ̀ tẹ́mi náà fẹ́ dá sí náà ni obìnrin mi ìyá bàbá tó ra tó ta ilẹ̀ tó fi òun lèmi fẹ́ dá sí
4: ẹ ṣeun
14: pé kó má bínú tó bá ti fi sùúrù tẹ ọlọ́run padà san lẹ́sàn olóore torí àwọn ọmọ ni ó ti mọ gbogbo wàhálà tó ṣe lérí àwọn ọmọ ó ti mọ
4: bẹ́ẹ̀ni
14: tó bó ti lẹ̀ pẹ́ tó wọ́n padà tẹ̀sán fún torí tọ́ba lòun bínú sí ìyá ni yóò padà ka àwọn ọmọ torí títí àwọn bá bàjẹ́ yóò ka àwọn ọmọ
4: òdodo ọ̀rọ̀ yóò ka àwọn ọmọ lóòótọ́
14: yóò ka àwọn ọmọ
4: bẹ́ẹ̀ni
14: ó fi sùúrù tẹ kọ́ ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ yóò sọ̀ sí ìdí pẹ̀lú ògùn lọ́dọ̀
4: lọ àmì ọlọ́run àmì o ẹ ṣeun
14: ó dáàárọ̀
4: adúgbò ẹ ṣeun ẹ̀lú ẹ kalẹ̀ ẹ kalẹ̀ mọ́ mi
15: ọlọ́yẹ
4: ẹ kú iṣẹ́ ìní ẹ kú àtàárọ̀
15: gbogbo àwọn sábà mi bọ̀ ọ́ ládùn àmọ́ ti fẹ́ kó rí fún yóò rí bẹ́ẹ̀ fáwọn ọmọ tí wọ́n
4: ládùn. àmì àmì àmì o
15: ẹni yìí ẹni àpọ́nlé ni òní tí òní tí òsín ká tó kà mọ́lẹ̀
4: àmì àmì ọlọ́run àmì
15: rẹ́tọ̀ ọlọ́ba mi ṣàánú ẹ̀ kó òní tì bẹ́ẹ̀ tó bá ti dá ya tó bá sì ní tẹ ọlọ́ba mi yàn fún
4: rẹ́tọ̀
15: gbogbo ẹ̀yin tẹ̀ wá ṣe ń dá mọ́ jù ẹrù tábí àmì ètò wọn nígbè ká iná yìí
4: àmì olúwa àwọn
15: tó wà nílé iṣẹ náà kò ní fọwọ rẹ gbọmọ sí
4: àmì
15: onígbà tó lọwọ wọn lágbára ọdọ
4: àmì
15: àlìbàṣírù látòsí eré àṣíbì gbogbo yín pátápátá mo kí ọlọ́ba mi yóò bá mi ṣàánú gbogbo yín pátápátá ọlọ́run ojú òní ẹrù ẹlẹ́rù ọmọ níbi tiwa àti ní ẹlẹ́rù kápá tiwa dání ọlọ́run òní bíi omi gbọ́n lẹjọ́ bíi tí mò ń sọ àdúrà pọ̀ ọlọ́yẹ fún wọn lágbára ọlọ́ọ̀ kò wá ní ṣìṣe ayé òní ti di ohun mú ọ lágbára ọlọ́ọ̀ ẹni àdó ẹni yìí ní òsì ní tòní tòní tàṣọ kàmọ́lẹ̀
4: àmì ọlọ́ọ̀
15: kẹrí èyí tèmi fẹ́ tún dá sí lálẹ́ yìí ni pé ọlọ́ọ̀ kó ṣàánú àwọn obìnrin
4: tọ́
15: kẹ ta bá wà tọkùnrin mi ń gbà mí ọlọ́yẹ èyí fẹ́ ṣàánú ọkùnrin
4: pọ́lítìṣe
15: o
4: bẹẹni
15: tí ó ràn mí bàbá tó níyàwó òun ìyá lówó
4: kẹ
15: bá wọ mo rí oríṣiríṣi epo ọkùnrin mí pé pé ìyàwó mi kó máa ralẹ̀ yóò ralẹ̀ yìí yóò mọ ọkọ yóò lọ padà fẹ́ lómi ìlú bẹ́ẹ̀
4: ìṣẹ̀lẹ̀
15: dáadáa
4: a ti rí bẹ́ẹ̀ni
15: ọmọ ọdún ṣé mo parọ́ ni
4: odo do ọrọ̀
15: dáadáa
4: ta
15: rí láàrin ẹbí láàrin ọ̀rẹ́ gan káàkiri níbi tá a bálẹ̀ ayédélé
4: ni
15: àrí tó ti yé bẹ́ẹ̀ tọ́ obìnrin yẹn rònú tí òyà bàbá yẹn ló bàbá láti ṣe sùúrù pẹ̀lú obìnrin yẹn ni yóò ṣe sùúrù dáadáa kó wá bẹ̀ pé kí ló dé kó pè lóko àyà alágbájá àlàkàtòjì kí ló dé tí mo ní kó yá mi lóòótọ́ èyí yá mi kó yẹ kó rí bẹ́ẹ̀ èsì tómi yẹn bá fọ̀ ní òrùwà mọ́ àmọ́ pé ìpè yà lówó ó kọ́mọ̀ tọkùnrin míì tí ẹ bá yà tán ipò ní dá padà bí yóò bá tán dá padà pẹ̀lú ìpàtìkù pẹ̀lú wàhálà ni sọ̀rọ̀ mi yé àwọn ọkùnrin míì oríṣiríṣi lọkùnrin
4: o
15: ọlọ́run ṣàánú wa o àbí wàá rọ̀ ìyá yẹn náà pé máa ń gbọ́ bọ́kọ ní máa ṣe gbọ́ kọkọ ó pè ló nǹkan kankan jọ sọ̀rọ̀ nítorí nínú bí ọlọ́run wà pẹ̀lú yín o gbogbo sọ́jà family ànímọ̀ nira o
4: ọlọ́run
15: ní dààmú wa lágbára ọlọ́run
4: a
15: ṣàṣeyẹ àní ṣàṣeyẹ lágbára ọlọ́run àwọn owó sì gbèrà àgbèrè wọn ọlá aláhọ́lá
4: ọlá
15: kùwátá ọlọ́yẹ òní mọ̀ ní ọkọ mi ó dárò orí rúpò nípa ànírògbò àsáré pé
4: gbogbo
15: ẹlẹ́gbẹ́ ẹ̀rọ sọ́jà family ànídààmú orin lásán ó dárò
4: ẹ̀ṣẹ̀wọ̀n yá wa tó ẹ̀ṣẹ̀wọ̀n yá ṣukúra ojú òní ti yín o a rí yín pé láṣẹ ọlọ́run ọba ẹ pẹ́ fún wa láṣẹ ọlọ́run ọba aburúkọ ò ní í ṣe ẹ̀sìn ní sáré lágbára ọlọ́run ẹ jèrè wa ẹ jèrè ọmọ ẹ tún jèrè ara yín láṣẹ ọlọ́run ọba àdúpẹ́ àmọ́ ìrì yín gan ni àti ìrọ́wọ́ àdúrà gbogbo ẹ̀yin olólùfẹ́ ìtọ́ yìí nínú ìrìn àjò ayé wa ẹ ṣeun ojú òní ti yín 0916159101 lójú òpó òpótá yín náà tún fi lè dá sí tẹ bá ní gbólóhùn kan àbí méjì sẹfẹ́ fi kún tí ń bẹ́ẹ̀ lẹ́yìn kó tó di pé a máa palẹ̀kùn rẹ̀ dé ẹ̀lú ẹ̀ka alẹ́ ẹ ṣeun láwọlé sùn rẹ o.
16: ẹ kú ètò adétọ́lá yusuf láti ìlú kírun ni.
4: tó àdúpẹ́.
16: ẹ kú ètò kò ní rẹ̀ lágbára ọlọ́run.
4: àmì ọlọ́run àmì o.
16: ọkùnrin ti sun rárá fọkùnrin akọ́tẹ́ ní fi ẹ kú ètò.
4: àdúpẹ́ ẹ ṣeun.
16: bí a máa ń dùn ní bàjẹ́ lágbára ọlọ́run.
4: àmì
16: àlọ́ àtọ̀gbọ́ yín yóò máa dá lágbára ọlọ́run.
4: àmì ọlọ́run àmì.
16: gbogbo ẹ̀ kẹwàá ń lé ṣẹ́ pátá ẹ̀ ní ṣíṣe.
4: àmì ọlọ́run o.
16: àbádùn yẹn ń tún orí olórí ṣe ni ọlọ́run orí tí yóò máa dá ní lágbára ọlọ́run.
4: àmì
16: àmì ọlọ́run. olúwa sọ aláyọ̀ abalẹ̀ nípínlẹ̀ ọ̀sùn wa àní rí wàhálà
4: o. àmì o
16: ìlú kìnnìún àní rí wàhálà o.
4: àmì
16: o ìlú lẹ́sà àní rí wàhálà o.
4: àmì àmì
16: àmì ohun ayò lásùn.
4: ẹ ṣeun bàbá ẹ ṣe é
16: gbẹ́tò.
4: a mo dúpẹ́ pẹ̀lú àdúrà tí bàbá ṣe yìí gbàtà bá ṣàdúrà pé ẹja máa lọ lé ni mo gbádùn àdúrà tí wọ́n ṣe yìí fún gbogbo ìpínlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ìpínlẹ̀ kwara ìpínlẹ̀ ọ̀ṣun ìpínlẹ̀ kogi ìpínlẹ̀ ondo ìpínlẹ̀ èkìtì gbogbo ibi tí wọ́n ti ń gbọ́ àti ibi tí wọ́n ti gbogbo orílẹ̀‐èdè nàìjíríà lápapọ̀ àní rí dààmú ọlọ́run fi gbogbo aláya balẹ̀ àní rí ogun yìí láyé lo ńbọ̀ ńbọ̀ ọlọ́run bá wa dẹ́kun ẹ̀ ọláláwọlá kwata ìlàbílẹ̀ alẹ́ azim ọlọ́run bá wa dẹ́kun àbúrú ẹ jẹ́ mú àwọn táwọn èèyàn ti sọ ta ìwà lọ́kọ̀ọ̀kan ìjèjì ká fẹ́nu ẹ̀kọ́ òbí kan kalẹ̀ mọ́ gbápá bí lọ́rẹ́ sùn díẹ̀díẹ̀ bàbá tí wọ́n pé ìyàwó àwọn ọba wọn dá sí gbogbo báwọn ṣe ta nǹkan tó sì mú owó títí ẹ̀tọ́ lọ́rọ̀ fi ralẹ̀ tí sì ń kọ́lé lọ wẹ́rẹ́wẹ́rẹ́ láàyè ara títí ẹ̀ àwọn èèyàn ni ẹ ní sùúrù ni o wọ́n ní ẹ ní sùúrù tó pọ̀ ẹ má wo ohun tí ń ṣe yìí ní tẹ̀yìn ń ṣe yìí ni kẹ́yìn ó máa ṣe ní dáadáa tó bá sọ́pọ́ọ̀tì yín ò ṣeun bí ọba sì sọ́pọ́ọ̀tì wọ́n ní ẹ mọ́ wo bẹ̀ wọ́n ní bá mi kọ́ torí pé ẹ jèrè gbogbo dáadáa tẹ̀yìn ń ṣe yìí ọjẹ́ ń táwọn èèyàn wíre wọ́n ní ẹ jèrè rẹ̀ kì í ṣẹ́ńtẹ́ ẹ lè bájà pé bóyá ká jà ni o bóyá ká kíní kan ni wọ́n ní ẹ mọ́ bájà wọ́n ní ìṣẹ̀ńtẹ́ bàjá wọ́n ní ṣùgbọ́n ẹ jèrè gbogbo dáadáa tẹ̀yìn ń ṣe yìí ń táwọn èèyàn wíre wọ́n lẹ́nu ní sùúrù ni ọlọ́run ní tan yín ní sùúrù wọ́n láwọn ọmọ yìí ẹ wá jẹ́ káwọn ọmọ yìí ọmọ gbogbo ìlàkàkà àti làálàá yín torí kèé tó lọ́wọ́ àwọn obìnrin míì tí wọ́n mọ̀ pé kí ni bàbá yín ṣe èmi ni mò ń gbé gbogbo ẹ̀ èmi ni mò ń ṣerú èmi ni mò ń ṣata ẹ̀yin náà tètè mọ́ polongo létí àwọn ọmọ yìí kí wọ́n mọ̀ pé ẹ̀yin náà lẹ̀ ń gba wájú tẹ̀ ń gbẹ̀yìn o kí wọ́n lè mọ ìlàkàkà yín báyìí báyìí ọlọ́run ni pé wọ́n á ń pa ẹ̀yin ń dúró bẹ́ẹ̀ lódindi ẹlẹ́ẹ̀kejì tó dà bẹ́ẹ̀ ni arákùnrin tí wọ́n pé obìnrin tí ò tí ì jẹ́ òwò fáwọn ọ̀fẹ́ mọ́ àfọ̀sọ́gbọ́n sọ pé káwọn ọmọ ọmọwó oúnjẹ wá àwọn tí wọ́n ti nírù làkọjá eré àtẹ̀mítẹ́mi náà ń sọ̀rọ̀ yìí èmi náà wí fún yín pé ẹ má ṣe bẹ́ẹ̀ o ẹ má dán wò ẹ má tiẹ̀ lọ ọbẹ̀ bí ọba jẹ́ pé yóò lóhùn ọmọ gbowó oúnjẹ n tó kéré nínú ìrìn àjò ayé ni tí mo mọ̀ pé ọlọ́run ò sì ní fi níyín lára ẹjọ́ kọ́kọ́ jẹ́ òhunà ẹjọ́ wá lọ ilé wọn kórè ìwí fún wọn pé tó àfa àmọ́ fẹ́ fẹ́ táwọn ará ilé wọn bá ti gbà kọ́ fẹ́ àfa táwọn ará ilé tiyín náà bá sì ti gbà kẹ́ ẹ fẹ́ kìrìsìtẹ́nì ó tàn ẹ fàdúrà ara yín lọ́wọ́ àdúrà gbanú bọ́ bá sì pé kẹ́ ẹ máa bọ̀ látàsìkò yìí ó ti ń dìyàwó bọ̀ díẹ̀ díẹ̀ nù torí wọ́n ti mọ̀ pẹ́yìn ni lọ́dọ̀ títí wọn àwọn ti tọ̀dọ̀ yín náà sì ti mọ̀ pé òun ni lọ́dọ̀ tí yín ṣùgbọ́n kẹ́ ẹ dúró sókèrè kọ́ mọ á sọ yín di atm kọ́ máa gbowó lọ́wọ́ yín à ó sì ṣọ́ọ̀bù lẹ́yìn lórí nù o njọ́tọ́ bá wọ̀ bẹ̀ ni ó gbowó njọ́tọ́ ẹ̀ bá sì ti mówó lẹ̀ báyìí ìjádẹ́nu o ìjádẹ́nu o ó jẹ́ táwọn èèyàn wí o wọ́n ní ẹ má sanwó sàárà o ẹ má sanwó ọmọ gọ o ọlọ́run ní jẹ́ gọ o ó jẹ́ táwọn èèyàn wí látàpá abẹ́ ọ̀nà to omi to da be na ni I baba ti won pe yawo awon iti se daada ngba tara won o ti ya pe sugbon o ti wa sore edi nkan mi ni isin awon eyan ni suru to po leni pe o le sese ko je pe eyi wala ko toju yin ko lo ke ko lo le lo fe da be npo fe overwhelm e kin solidable ko fe poju fun ko wa je pe tori ile ni se n react ni se da be pe n siwawo gege bi elera ara o sese ki lakaka ilosoke ilosodo yi ko fe poju fun ko fe su ko wa je pe to ba soro yo mo dabi itara yo mo dabi ibinu sugbon ru awon kan bayi awon eyan ni e pe e ba soro tutu e dupe lowo e fa awon daada to ti se e wa be pe ko dakun ko mo binu pe ko sa o sa mo ke ko ri be tele bo tun se wa ri olohun o gbe igba to da wa ti nkan su ti pada derun ti o tun deju won lawon oro tutu ni ke ma ba so ti olohun o fi ba yin da pada fun yin o sese ko je pe ilakaka ti gbianju re lo ti fe poju fun lo sa den tin react tin tara nigba ti kini ti fe poju fun awon yin ne mo fi se binu si e tun mo be se mu nkan yin mole te fi oro tutu te fi da pada si factory reset ti o pada si daada pada olohun o si gba fun yin ile yin o ni daru lase olohun oba to eleyi to kayin ninu ta won yan so ta ta ma mo gbola leyi darakunrin to pe en to n fe ko le fi si le kan ba on da to ngba te ba won se ti gbadua si won ti ni en te fe nu pe kadara yin nu te fe eyin na ma je omo ma ni pelu iwa e mo fadua ran lowo te ba ti gbadua si rin ajo aye yin ti won ti ni yawo yin ni eyin na ma ba so omo lu abi eyin na ma je ko ye beyan se wu wa soko bo ba hawo si mi na hawo si o bo ba lawo si mi na lawo si o mo hawo si bo ba ya bo ba si ya lowo yin eyin na e ma se tan ati san pada e ma je pe to ba ya te ba yawo lowo re inu di akagom te ni fe san pada bo ba ti di akagom bo ba pada ya yin onu ni fe ya yin jo mi mo tori e la se pe be ba ya eyin na e ko mo si san pada e ma si mo owo re ngbogbo gba sugbon e je ona mo pe beyan beyan se fun eyan ni ke yan na o le gba gba fun mori ni gba fun pada awon te mo ko re olohun gbadura gbogbo wa gbole wa oni daru ile aye wa oni baje bayi ni omo lori eto lawole sun fun tale ojo ti toni lagboro olohun a tu gbomi e kana lose ti nbo la se olohun oba a ni baje orilede nigeria oni baje ipinle kaluku wa oni baje ijoba bile wa oni baje ilu wa oni baje agbole wa oni baje aye eni kokan wa oni baje o ta ba lu yodun ta ba fa yo to ari ba ti se asi rona gbegba baba tunde aziz oloye wa loruko ti temi ti mo ndagbere fun yin pe ipade iwo tun di wo bi ojoro ba ti wa nwole lo sun a ni lalare gun a ni lalari were oko kan laji orun ayo lasun lase olohun oba orun ayo lasun o odaro
17: ah la wole sun la bala so sita
18: elo e kale o orko mi ne ni tolomo mo fe so sita ni o
17: se eni to ba dake tara re ba dake ni
19: ba ya nkan to su ni ko se ku fun mi pe ko ku ro fun mi ati ni ke mu bi kan je
20: mi o ma boju ogun laye o ba ma di mura sile
17: mo dake mo fi ronu para re
21: ejo kini e ti wa n ste bi mi pe awon mo to bi fun mi gan iko ira ti n wa
17: gbianju ko so sita lori eto lawole sun labala so sita kokan re o fuye ka le sorun asun fori losuka kokan o si bale dedede lawole sun pelu abala so sita lori ikanni Diamond FM lati gbogbo ago mesan ale ojo isegun Tuesday ati ojobo Thursday
22: e kale o eto yin le a fe da si o akoko o ni ti iyawo ti o mo npe ko to wole
17: awon oro imoran oro iyanju ati orin tin tuni lara nigba ifonju tada wa ninu itojuko lawole sun lori Diamond FM eto fun gbogbo ebi ko se magboni.